0: pé 130-140 tí agbára ò fi bẹ́ẹ̀ sí mọ́. Àwọn ọmọ yìí ni ó padà jẹ́ agbára fún ọ. Nítorí náà bọ́ bá ṣe tẹ́bẹ̀lì rẹ lọ sùn lé o. Nígbà tí Jacob sì pé 130 years ó tún sì ń jẹun ọmọ nìṣó. Tètè ṣe àtúnṣe kó má di ọjọ́ alẹ́ kó máa sọ wípé mo dẹ̀ fìgbà kan gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu bàbá alábìyamọ o. Ó tún ṣe ni láàánú pé àwọn ọkùnrin kan máa ń kọ́yán ọmọbìnrin kẹ́rẹ́. A tún máa bẹ̀rẹ̀ pé kí ló bí gan lẹ́nu rẹ. Àwọn tú àṣírí kan fọ́ nínú ìrírí mi gẹ́gẹ́ bí bàbá alábìyamọ. Ọmọbìnrin tí wo kà sí o ló máa ń ṣàánú àwọn òbí jù. Ṣé mo sọ̀rọ̀? Bàbá má fi kan kẹ́kọ̀ọ́ o torí gbogbo ọmọ náà lọmọ o. Ilé yóò ní kan o. Bàbá Ọlọ́run máa kọ́ o. Bọ́bì lórúkọ Jésù Ọlọ́run máa kọ́ wọ̀ náà o. Lọ́jọ́ àjẹ yóò àti àjẹ ṣẹ́kù nílé ọmọ rẹ o. Ọmọ dẹ̀ sì máa gbẹ́yìn lọ ìlú òyìnbó. Kámú tẹnu kúrò kámú tàwàdà kúrò oúnjẹ ọmọdún wàá jọ oúnjẹ ọmọ dalẹ̀. Àjẹ ṣẹ́kù là ń máa yọ àníwá jẹunkù fọ́mọ rẹ. Ọmọ láṣọ ẹni lórúkọ Jésù ẹni fàyà o. Ọmọládé orí ẹni kò ní sí dànù. Wà á dúró jẹ iṣẹ́ ọwọ́ rẹ ò mọ́ mi. Àárẹ̀ kì yóò mú ọ tọmọtọmọ. Àwọn ọmọ rẹ yóò dàbí jọ olífì tó yí tábìlì ká. Ṣé olúwa kó bù sí fún ọ láti sí òní wá tọmọtọmọ. Àrọ́mọdọ́mọ wo ò ní jìyà. Fọwọ́n 28 wà á rírí ọmọ rẹ nílé aláàyè. Fọwọ́n 27 ò ní jọ ń jẹ làálà rẹ pẹ̀lú ìtìjú mọ́ o. Ẹni ò ṣe kò jẹ wà á ríṣẹ́ gidigidi ṣe o. Jésù eléyìí kó bá mi ṣàmì ọmọ atọ́jú rẹ dalẹ́. Ọmọ abojútó ọ. O ní fọmọ pọ́ olójú. Ìmọ̀lẹ̀ rẹ yóò tọ̀ fún aráyé rí. Ìtara rẹ lórí ọmọ yóò padà já sí èrè o. Ó yẹ gbá oyé àti ìmọ̀ tuntun. Ọ̀run gbẹjọ́ ọmọ rẹ rò. Inú níbí ni àìmọ̀dí kò ní borí ọmọ rẹ. Ó ní wọn bó ṣe má rò rárá. Ọlọ́run máa yẹ ni retí ọ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní sọnu o. Olúwa yóò gbọ́ ìbẹ̀rẹ̀ lórí ọmọ o. Ọmọ gbogbo wọn ò ní ráre o. Ó ní jókòó ẹ̀yà nínú àgọ́ kádẹ́rì. Ó yẹ mi yẹ pé àárín ọ̀tá ni gbogbo ènìyàn wà. Ọlọ́run yóò máa kó wa yọ o. Bàbá láńlọ́ọ̀dù ò ní rí wàhálà ayé o. Gbogbo tẹ́nà tó yẹ lọ́kọ́ létí yín. Ó ń retí ẹ̀sìn rẹ ládùúgbò Ọlọ́run ò ní jẹ́ kó ṣubú tọmọtọmọ. Afẹ́nifẹ́ bí àdúgbò yín kò ní bá dáró. Ọ̀run bomi ni ayé ọmọ rẹ lónìí o. Ayé ò ní kú ọ sí yọ́yọ́ lórí ọmọ. Gbogbo ọmọ rẹ yóò dàbí gítá gbèsè tí ipa odò tó ń yọ̀ fún wàrà àti fún oyin o. Ohun tọ́mọ rẹ bá ṣe lójú yóò bọ̀ sí déédéé o. Ayọnilẹ́nu yóò fayé ọmọ rẹ sílẹ̀ o. Ọmọ yín ò ní di àwátí o. Èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà wà á jèrè ọmọ o. O ò ní kó gbá wọlé lójijì. Iṣẹ́ ọmọ rẹ máa dìde. Wọ́n nífẹ̀ gba ayé bọ́mọ rẹ wí o. Màmá bọ fi dá ọ lójú wà á jẹun ọmọ. Dáálà rẹ lórí ọmọ kò ní já sásán. Lọ́jọ́ ìnáwó ọmọ rẹ wà á rákọṣe o. Ọmọ wa má ṣe é múyan gan o. Ayé ò ní ta ọmọ rẹ tógótógó. Bí ìṣú ọmọ bá jiná ọmọ ò ní dọ̀ta wa o. Ní kọ́ríta kò yé mi mọ́ Ọlọ́run máa fọ̀nà ẹ ìdílé yín o. Jésù lọ wa. Ọmọ olókìkí yín kò ní fayé sílẹ̀ o. Àgbá ibùjókò alágbára fún ìdílé rẹ tọmọtọmọ. Wà á sin Ọlọ́run dọjọ́ ògbó. Lójú kó dàgbà tó láyé ọmọ màmá tọ́jú rẹ. Ọmọ ò ní dọ̀ta rẹ. Àkọ́bí ò ní jọ́jẹ́ ìnira. Àkọ́bí ò ní jọ́jẹ́ ìsọnù. Àkọ́bí ò ní farakọ́ Èkó kúkọ́. Àkọ́bí ò ní rí wàhálà múnidàgbà ju ọjọ́ orí ẹni lọ. Àkọ́bí lọ́bìnrin wà á rí ìdíjòkó nílé ọkọ o. Àkọ́bí èsúrú kì í yàgàn ò ní yàgàn ohun rere. Ládà àbágòkè ẹ̀yìn àkọ́bí yìí kò ní kàn. Olóore gbọ́dọ̀ mi ní Ọlọ́run yóò rẹ̀ ẹ̀yìn àkọ́bí yìí lọ́wọ́. Olórí agbọ́tílà alágbàwí Joseph wà á pàdé alágbàwí ti àkọ́bí yìí. O ní rí ìdágìrì lórí ọmọ rẹ ọmọ mi. Iyọ̀ ẹ̀yìn àkọ́bí kò ní dòbu. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ ò ní rámáyé. Ìgbà ara làbúra ìgbà ò ní kọjá ẹ̀yìn àkọ́bí. Bámi ní ọmọ mi. Àkọ́bí rẹ ò ní ṣeré lára. Ìrì àkọ́bí rẹ ò ní rẹ̀ bí mángò tó ti bàjẹ́. Nígbà tá ayé mọ́kàn kúrò lára ọmọ rẹ ó yà àánú gbé dìde. Aláfọkàntán kò ní bà ọ́ nínú jẹ́ lórí ọmọ rẹ. Balógun nílé balógun lóde yóò dábòbò ọmọ rẹ o. Ibi táyé ti fọ ọmọ rẹ ṣe yẹ̀yẹ́ ogún ọmọ rẹ máa padà búyọ. Ìṣubú ọ̀dá kì í ṣòpin ọmọ rẹ máa dìde. Ìṣòro kò ní sun àkọ́bí rẹ di jálajàla. Ayé ò ní pẹ̀gà àkọ́bí rẹ. Ẹ̀gà àkọ́bí rẹ máa padà di tẹ́símọ́nì. Tàbí ẹlẹ́yìí àkọ́bí rẹ ò ní rẹ̀yìn. Kò ní rogun ìpọ̀jù láyé. Ilé àti ayé ọmọ rẹ ò ní da oro. Ìporúru ọkàn dọ́pin lórí ọmọ. Ayé ò ní bọ́ dárò lórí àkọ́bí àtàwọn ọmọ yòókù o. Ayé ò ní di owó àkọ́bí rẹ mú níbi tó ti ń jẹun. Ìdàrúdàpọ̀ kò ní wọ ìgbéyàwó ọmọ rẹ o. Bọ̀dà máa ká ìyàwó rẹ wàá jèrè aya rẹ. Bọ̀dà wàá tún jèrè ọmọ. Ọwọ́ ayé kò ní tọ ọmọ rẹ nínú ayé. Àṣàyẹ 47 tó ní ṣọ̀fọ̀ ọmọ o. Lálẹ́ ọmọ rẹ tó rọkè kò ní wálẹ̀. Olóṣèré kejì ẹsẹ̀ kẹrin má jẹ̀mú ibi pòórá lórí àwọn ọmọ rẹ lẹ́ni. Jeremy Isaiah 33 verse 6 akobi oluwa wo ile reso igba ki gba ta gbe kale tori akobi oluwa fo le ni o oni fo gwa ma re to kiki aje epe naja naja koni ran awon mo re oju ki ti na le oju koni ti olori omo re omo re oni ti se ni waju olore oni pa yin keke tori awon omo re o alanu koni ja omo re sile oko re yen a ro woyo eyin okunrin mo sure fun yin pe ona la fun yin owo te fi toju ile orun pese re oro re oni di baba wo gan ni aye akobi ata mo joku jade laarin awon alase ti aye omo re jade lodo awon akobani okuta ko ni wo igba omo re o aye oni fo mo se ologbe ile omo re oni ko ninu odun yi o wa jere kunle re lori omo aye oni kajo lara omo re o ipara oju kan dopin lori awon akobi obi ti biti ore o ye gba ninu lete ti nsami yo omo re oni pada si ese aro iya iran opa ola akobi ko ni jabo loju emi re ri akobi ata omo re ma de loju emi re akobi ata omo joku yo sase yori loju emi re awon omo re ma goke ola loju emi re ire omo re asoju re loju emi re omo re ma se wedding omo re yen a graduate omo yen a ra moto fun o omo yen a kole fun o omo yen a gbe ode ilu oyibo omo a fowo si account re oni taraka tomo tomo omo eni lola eni wa jere omo re loju ale agbara ko ni wo ogo omo re turu turu ojo weli weli buku yo ro sori yin aye oni ka yin okan yin o ma se awon ami si gbolo yi owo ni gbo basa yin okan wa ba oni le yesu oluwa wa engineer aja gbo eri tutun ni titana yen
1: olorun baba labi amo baba ise yin oni doku fun awa te n gbadura fun to de n ri be mi sese ma lo ijo muslimi ni mi bo nigba ti mo teri wo ijo ni last year ọmọ mi ti wà ní London báyìí.
0: Òní yí gángan ní ìṣòro o. Màmá bàbá jọ ti ń palẹ̀ mọ́. Kò ṣe ń mísì rárá o. Tọ́ba ti ń bọ̀ lálẹ́ yìí mú ìgbálẹ̀ tuntun rẹ dání. Omi tá máa ń gbà lóṣooṣù yẹn mú ike dání tó dẹ̀ máa fi gbà á. Má dáwọ́ orí pé mú yàn wá o. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Wà á jẹun ọmọ o. Ọrẹ àkọ́bí ni gbogbo èèyàn á dálẹ̀ ní. Dá lórí àwọn ọmọ tó tẹ̀lé náà. Kò sí iye tá a lè fi ránṣẹ́ o. Bọ́lọ́run bá ṣe ràn ẹ́ lọ́wọ́ tó ni o. A torí ìkàṣẹ̀ kan lọ lọ́rùn. Orí ni gbogbo wa lórúkọ Jésù a ò ní dírú o. Gbọ́ ìtọ́ni ọjọ́ Tuesday o. Èdìdí tá a máa fi gbàdúrà lọ́jọ́ yẹn mi fúnra mi ni mò ń kọ́ bọ̀ lọ́fẹ̀ẹ́. Kò sì síbi tó jìnà níbi tí àdúrà bá ti ń gbà o. Ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
2: Ó gbà ó wá dúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábìyẹmọ o.
3: Ààyè ló wà.
4: Hello, hello, Prophet 090-60-57-1110. Lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kọ́ sí 30-34-34-77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: Lagilu FM 96.7. Lagilu FM, Jagaba Agbogbo Rétíò.

ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2026 5th of June ọjọ́ Friday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí, ẹ tún jẹ́ àyìn Olúwa o. Ó ní Olúwa ìwọ ni òye láti gbá gbogbo ọ̀la.

0: gbàdúrà láàárọ̀ yìí jẹ́ ǹjọ́lá ènìyàn nínú iṣẹ́ mi, jẹ́ ǹjọ́lá èèyàn nínú ìrìn àjò mi, jẹ́ ǹjọ́lá ènìyàn mo fẹ́ ìrànlọ́wọ́ ènìyàn, jẹ́ ǹjọ́lá ènìyàn òní ọjọ́ ènìyàn, jẹ́ ǹjọ́lá ènìyàn òní ọjọ́ tá a dá ènìyàn, jẹ́ ǹjọ́lá ènìyàn ó yẹ àdúrà.
1: Orúkọ jẹ́
0: Nàbàrú Agadá Yábà Lódìdẹ́gbẹ́gbẹ́ Olúwa jẹ́ ǹjọ́lá
2: ènìyàn,
0: jẹ́ ǹjọ́lá ènìyàn
2: nínú ìrìn àjò ayé mi,
0: jẹ́ ǹjọ́lá ènìyàn
2: nínú
0: ìrìn àjò ayé mi,
2: nínú
0: ìrìn àjò mi,
2: jẹ́ ǹjọ́lá
0: ènìyàn
2: nínú iṣẹ́ mi,
0: òní ọjọ́ tá a dá ènìyàn,
2: jẹ́
0: ǹjọ́lá ènìyàn,
2: jẹ́ ǹjọ́lá ènìyàn,
0: jẹ́ ǹjọ́lá ènìyàn,
2: jẹ́
0: ǹjọ́lá ènìyàn,
2: jẹ́ ǹjọ́lá ènìyàn,
0: jẹ́ rí ìrànlọ́wọ́ ènìyàn,
2: jẹ́
0: ǹjọ́lá ènìyàn,
2: mà
0: yá gábárù bàlẹ́ àgàdá yàrá,
2: mà
0: rẹ gẹ̀gẹ́ yẹ mọ zọ́gà. Lẹ́mọ̀ná gábárù bọ́lẹ́gẹ̀dá. Ni kò ti sí ìfara áńgẹ́lì ojú korojúmọ́ bẹ́ẹ̀ ni sà tí áńgẹ́lì bá máa wá yóò wá níwá ènìyàn ni. Àwọn tí wọ́n rí áńgẹ́lì àwọn tí wọ́n lè rí ọ̀run ni. Àwọn tó jẹ́ wípé wọ́n ti ní àṣẹ láti penetrate atmosphere ibòmí àwọn ni wọ́n rí áńgẹ́lì. Ṣùgbọ́n ní ayé yìí o ènìyàn ló ní. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ sà ènìyàn ló ní. Tó o bá rí ènìyàn wo bí wàhálà ni ẹ sà

ní ọjọ́ májẹ̀mú ìpàdé ebiniza gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi nílùú abẹ́kúta wo bí òní ni ọjọ́ pé o kò ní sí ìpàdé ọlọ́run kankan láàárọ̀ yìí ní abẹ́ bíríjì ṣàpọ́n nítorí wípé ní alẹ́ òní ìpàdé ebiniza olúwa ló ràn mí ẹ̀yin kan ń bẹ níbi ìsà àti aago mẹ́fà ni màá ti máa ṣe counseling fún àwọn ènìyàn ọlọ́run ó sì máa kún fún agbára màá bì ọ́ pé gbogbo ohun tó bá lè ṣe ni kò ṣe kí ìwọ náà darapọ̀ kó wo ohun tí bàbá mi yóò ṣe ìpàdé tó kún fún agbára ni ẹ̀yin kan wà bí tí mo fẹ́ bẹ̀ pé ìwọ náà tètè wọnú ìpàdé yẹn ní òru òní sọ fún àwọn ènìyàn rẹ ẹ kíyèsí sà toro máa kún fún agbára èmi nìkan kọ́ èmi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àti àwọn olórí ẹ̀mí láwùjọ wà nínú ìpàdé yẹn ní òru òní olúwa ní kí n pe àkórí ẹ̀ ní àga mi àti àyè mi my seat and my space ẹ̀yin kan wà.

0: 200. E wa mo me kan.
1: So baba sha so lati jo yen okun alafia tu wa je temi.
0: E so bi nkan yin. E bi.
1: Aro jo wedding anniversary yin ni mo bi mo.
0: On the 12th. Ah. Gbogbo eyan ba ngbe gbosa meso fun Jesu oya. Gbosa. Gbosa. Gbosa. Gbosa. Gbosa. Gbosa. Gbosa. Gbosa. Eba mi ki Jesu. Gbogbo won ni alegi. Gbogbo won.
2: Eba mi ki Jesu.
0: O ku ise.
2: Eh,
0: ohun mama sao
2: aro mama jojo
0: eh eba mi ki Jesu baloni awon ibeji yi baloni awon ibeji yi na eje ma lo eje so enikan ibeji wo omo 77 ni won gbe wo church lojo Sunday to koja yi. Àwọn ọmọ chọọchì náà kúkú ń gbọ́ ta ń sọ yìí lóṣooṣù bí ṣe máa ń rí nìyẹn. Ohun tí mo fẹ́ fi gbogbo ẹnu sọ ni pé a pàdé lórí Facebook ní ìsìn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọmọ bíbí. Wẹ́mà lẹ́ẹ̀tì pàdé mi ní Sunday. And gbogbo Sona chọọchì wa pátápátá ni agbára Ọlọ́run mo fi gbogbo ẹnu sọ. Ibẹ̀ ni ń kálukú ọ̀lọ́ tẹ́ẹ̀tì lọ gbọ́ mi 77 anointing oil àti paper yẹn gbogbo tó bá ready. O di Sunday ni gbogbo Sona Church at Wema na lagbara Olorun gbogbo eyin te wa ni Ibadan Wema and Co. Enikan ni bo la se fe se o awata wa ni Kwara ni Ilorin Olorun. Now ibi ile yin o ti se service ti yin e je npe Pastor Govlo oya e ba nso bi ta ti se ibi ta won eyan o wa ni ojo Sunday
3: lati ibi kibi Girialimi Ofa Garage ewo moto tabi okada to nlo si Asadam. E so kale ni ile epo agaka e ya ni owo otun yin ni ona osere oke e bere bi oyin event center e bere bi oyin event center bi oyin event center ibe ni awo omo Olorun jiji o ti josin. God bless you.
0: Nice. Gbogbo eyin omo Olorun te ni anfani ati gbo mi ibi bi o se mo lo niyan ojo Sunday ni Wema pepe yo pomo. Eni kan ni woli ke la fe fi break loni agbon ati eyin meji meji mommy try ati ngba webo awe kan bawe nle ni eyin ni agbara Olorun meji meji ati agbon nkan to white meji oni je ojo to lapere ori ofe ni an gbogbo eyin omo Olorun te mo eyin wo le ti sun re majemu yin ola atotun la ni mi oni so mo ojo Sunday ni climax. Gbogbo ẹni tó ní ọrẹ májẹ̀mú ẹ̀ tó fẹ́ san láàárọ̀ yìí bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Òní ìlú pé ọjọ́ karùn-ún tá a ti ń sọ ẹ̀yin tẹ́ ẹ ní ìdámẹ́wàá náà àǹfààní aláìlẹ́gbẹ́ lélẹ́yìí wọn ò ní yọ́pọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti san san tàwọn ọmọ rẹ náà account number church ni 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yan ba wole e le lo eleyi 2017 42 90 47 Comfort Life Mission International niyan o gbe jade First Bank niyan n eje nse bayi eje n tun pe brother iwo
4: oruko mi ni Adebayo Babatunde Oluwa Fimi Dara Ire.
0: Oluwa Fimi Dara Ire so ko yin niyan
4: oruko tuntun mi nu ni 2023 October ni mo join ijo Comfort Life Vision
0: 2023
4: be ni lati odo iya to bi mi lomo mo mi mo dupe lowo gimo gidi gan tori tin ba mo jo eni ba mo rare kiri nu aye ni
0: church
4: nigbati mo wa musulumi ni mi idirisi mo je ngba na indiri. So gẹ́gẹ́ bí orúkọ mi mo ti rò pé gbogbo wòlíì àpásọ̀ ìfẹ́ẹ̀kì ni
0: ntẹ ẹrò nìyẹn pé gbogbo wọn scam ni
4: lọ́kàn tèmi scam ni mo dẹ̀ lo 36 years mi ò rí àǹfààní kankan kìí ṣe pé yàn gbogbo àdúrà àǹgbàdúrà ṣùgbọ́n kò yọ
0: ọ̀yọ́
4: nígbà mo dé orí pé ni mo mọ̀ gbàdúrà ń gbà

0: sá gidigidi gan níjọ yẹn. Àwọn ladies ọ̀yẹ́ kọ́ tún tẹ̀lé wa wájọ yẹn bóyá bíi mẹ́ta. Àwọn náà ti wà rí gbogbo wọn ṣubú kalẹ̀ mo ní ṣé tòótọ́ dẹ̀ ní kínní. Àmọ́ ńgbà tí mo wá ń gbọ́ tẹsímọ́nì àwọn èèyàn ló wá convince mi pé ó dà pé ẹ nídìí àti pè mí mọ́kẹ́ mọ́ rán mi létí pé kí n ṣe mọ́ wá.
1: Ọ̀yà
0: mo wá o.
1: Ẹyin náà bá gbà.
0: Ni mo bá gbà á sórí mo gbà gidi gan. Láti gbà yẹn àṣàǹbá mo ṣàǹbá sì lọ mo mẹ́ṣọ̀ pé mi ìpàṣẹ jẹ gbogbo tán ní ká ṣe mo gbìyànjú ẹ bí mo ṣe lè ṣe. Owó ni òwòkọ́ sá fẹ́rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sówó nígbà mo wá ṣàyẹn mọ wá mo pè mí tí mi ìrówó tí fi mọ wọkọ̀ bí mo ti mọ rówó tí mo wá lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ kẹrẹkẹrẹ mo ṣà ń wá.
1: Owó bá ń yọ.
0: Owó ń yọ mo ṣà ń wá mo ń wá mo ń wá nígbà odi 2025 lọ́nà bá lẹ́kẹ̀ pàdé nípàdé tí bàbá mi ṣe ń gbà náà ìpàdé wọkọ̀wọkọ̀ wáyàwáyà tán ní.
1: Táyà lẹ bá rìn wọkọ̀wọkọ̀ lẹ bá pàdé wàyàwàyà. Táyà yàyàyàyà.
0: Tá a ṣe ní òru jọ náà.
1: Lóru.
0: Friday la ṣe. Àmọ́ o àkíyèsí kan tí mo fẹ́ pé gbogbo wa sí lórí ìṣọ́ru àbí àdúrà tàbá wa ṣe tí bàbá bá pe ìpè kan. O lè má jẹ́jọ́ yẹn lẹ máa rí nǹkan yẹn o.
1: Tọ́ ọ gbọ́ o lè má jọjọ́ yẹn torí ẹlòmíì ọmọ nǹkan. Tọ́ ọ bá ti ọmọ gbọ́ ebi ẹni ìyanu ń ṣẹlẹ̀. Àtòrí àwọn pásítọ̀ kan tí ọmọ gan ọmọ gbọ́ sóò ti wá rí n tó ọ fẹ́. Má da lóhùn o. Ọlọ́run bí ọmọ bí ó ṣe gba ọ̀nà rẹ o. Mò ń bọ̀.
0: Ṣùgbọ́n tó o bá fi ara rẹ balẹ̀ sórí gbogbo tó ń wá yẹn pátápátá ló padà kó lé àjọ àdúrà tó ti ń ṣe. Orí òkè àdúrà ń gbà ń bẹ́ o. Nígbà tí mo wà mùsùlùmí kó mo máa ń sunkún gbàdúrà lórí àwọn ni pé ìjọ wo nítorí gun ha tèmi. Ìjọ wo máa sunkún sunkún sunkún àdúrà nǹkan náà ni.
1: Ṣé pẹ̀yìn ọkùnrin náà máa ń sunkún tẹ̀ ń wáyé gun ha yín.
0: Bàbá ó máa ń sunyàn kí ẹnìkan mọ dá wà nínú ilé. Ó máa ń sunyàn.
1: Nísun òru yẹn.
0: Nísun òru yẹn lọ mo ti wá pàdé mi ìpàdé ìdárẹ́ tó. Ó wá tó bí ọ̀sẹ̀ méjì mo ti fojú sọ ara madame tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹlẹ́yinjú ẹgẹ́
1: yín. Ayọ̀ yín.
0: Ayọ̀ mi ìdùnnú mi ni mo ti fojú sọ. Mo tún gba nọ́mbà tán lọ́wọ́ wọn. Iyì tún pé lọ́sẹ̀ méjì torí ẹrù ń bá mi.
1: Ẹ̀rù wọn ń bà yín pé kí n bá lọ pè.
0: Pè.
1: Ọba já mi.
0: Ọba lọ já mi yóò mọ̀ tún dùn mi. Bó ṣe ọgbọ́n sá pé kí ọ̀rọ̀ rí bí a ṣe ń rí o adúpọ́fọ́ náà a ti ṣègbéyàwó wa ní àná.
1: Lánàá lánàá ìjọ lẹ ṣe ti.
0: Àná ni.
1: Àná náà ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Lánàá lánàá yìí. Pọ́ńpọ́lá
3: ìjọ ìtùnú
2: tí mo wà yìí
3: Ọlọ́run ìfẹ́ ó ń bọ̀ àdúrà.
1: Ẹ wà àwọn ọkọ láyà yìí. Àwọn rèé o ẹ wò bójú wọn ṣe fáìn. Ẹ wá gbọ́ o wọ́n ti ṣe wedding wọn o. Èmi mo ṣèlérí pé ń bá ti kọ́kọ́ ṣe wedding. Ń fún tún 200,000. Ṣé ẹ wá rá àwọn méjèèjì 200. Ní ṣe tèmi tètè tí ẹgá tó le jù bá ń lọ.
2: Ayé tilẹ̀kùn ìwọ ló bá mi ṣí.
1: Ayé

ilé mi ni ó wà ń bẹ lájọ tí lómìnira dẹ ti wọnú ilé mi èbi ò pa mí àràárọ ni mò ń gbọ yín lórí facebook ni lórí rédíò mo mọ ìpè yín èbi ò pa mí mo wá fẹ dúpẹ pàápàá lórí omi 10 bottles tá a fi wẹ mo dúpẹ lọwọ ọlọrun òjijì gbogbo àwọn kọsítọmà tó ti lọ wọn ń padà wá torí mò ń tajà ni dúpẹ lọwọ ọlọrun rí pé ní àdúgbò yẹn gbogbo àwọn tó ṣí tì mí lọtùnún ló sì ọlọrun ò jẹ kí n pàtẹrí lọjọ kan kí n má tà èmi náà mọ pé àárín ọ̀tá ni ṣọ́ọ̀bù mi wà ṣùgbọ́n ọlọ́run òjijì ń jẹ́rìí agbára ẹ̀ lójoojúmọ́ aago tí mi ìbá dé ní ṣọ́ọ̀bù mi mo máa tajà mi ò pàtẹ́rí kí n má tà mo dúpẹ́ mo mọ̀ lóore o ọfà ayé ò bà mí kò bà mí kò bá mọ́ mi mo dúpẹ́ mo ń sọ̀rọ̀ àwọn ẹ̀mí déédéé mo ń sọ̀rọ̀ ẹ̀ má jẹ̀mú mi mo ní kí n jẹ́rìí sóhun tọ́lọ́run ti ṣe lágbà tí mo ti mọ ìpè yìí kí n lè túbọ̀ máa rí yìí ní ìgbà ni mo fi ń ṣe ẹ̀ testimony mi lórí health mi mo dúpẹ́ blood pressure mi ó máa ń fluctuate ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá ó dúró mi ò lògun bp mọ́ mo dúpẹ́ lórí ọlọ́run lórí yẹn mo dúpẹ́ lórí ayé mi lórí ọmọ wọ́n gbogbo ohun tí mò ń ṣe ìrọ̀rùn ló bá dé comfort life mission comfort yẹn ó jẹ́ fún mi mo dúpẹ́ ọmọ mọ́ lóore o yá mi gbé ẹ̀rí mi o ẹ ṣe bàbá mi ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ ní faya ṣe ìránṣẹ́ o ẹ̀mí tí náà á gùn lórúkọ jésù ilé ológo tẹ́ ń kó wa lọ gbogbo àjọ máa débẹ̀ láyà àtàlàáfíà ẹ ṣe mo dúpẹ́ o.

0: Olúwàgbà ọ̀fẹ́ wa o. Olúwàgbà ọ̀fẹ́ wa mi. A tún ti ráàánú gbà. Orí ọ̀fẹ́ tún ti bá wa dé.
1: Bẹ́ẹ̀ni.
0: Gẹ́gẹ́ bí àwọn t'Ọlọ́run fún lórí ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: A tún rí ìmọ̀lẹ́ ọjọ́ tuntun.
1: A tún ti rí.
0: Àánú la rí gbà.
1: Àánú la rí.
0: À ń wọlé à ń jáde.
1: Bẹ́ẹ̀ni
0: o. Orí ọ̀fẹ́ ló dì wa mú.
1: Orí
0: ọ̀fẹ́ mi.
1: Òun
0: la ṣe ń sọ pé sí ọ.
1: Bẹ́ẹ̀ni
0: o. Ta fi ń sọ pé o ṣe o.
1: Agbí ọ̀gá
0: o. Máa jọba lọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: In the name of Jesus.
1: Lọ
0: gbé omi ẹ tó máa ń gbé síbi rẹ́díò sí rẹ́díò báyìí o. Kò fowó sí mo ṣe máa ní kò fi owó sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ tó bá ti fi owó yẹn sí ti àmì tí ò sí tó bá ní. Tó bá ní bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí nọ́málì iyọ̀ la máa ń bù sómi ẹ tó máa ń pọ̀.
1: Ẹ
0: wà wá fi owó sí wa.
1: Bọ́
0: wá lánàá tí ò kò fi sí. Onímọ̀jẹ̀mú ti bá mi sọ lónìí àti lọ́fẹ̀ẹ́ ìgbẹ́.
1: Ìrẹ́dẹ́
0: lórúkọ Jésù. Ìrẹ́ máa fara
1: hàn. Amen.
0: In the name of Jesus. Bó bá jẹ́ gbà àkọ́kọ́ tó ṣe ń gbọ́ program yìí ni omi yìí tá a bá ti parí program òun ló máa fi wẹ̀.
1: Oyún
0: sí máa ní kó pọ́n kó jẹ́ kó pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kó máa jẹ́ kó pọ̀ dáadáa.
1: Kó dáadáa.
0: Ilé tó bá kọ̀ lọ fún ọ́fíìsì ẹ̀ta bíbí iṣu ẹ.
1: Ó dáa.
0: Bọ́lá ń ṣe ń bẹtẹ́ mi. Ìrédé lọ́sẹ̀. A máa rí owó náà.
1: Amen.
0: A máa rí owó náà.
1: Amen.
0: Ọ̀nà máa la.
1: Amen.
0: Ọ̀nà máa la.
1: Amen.
0: Ọ̀nà máa la.
1: Amen.
0: Ilé máa dé.
1: Amen.
0: Ìbùkún máa bá wa. A ò ní bàjẹ́ rẹ̀.
1: Amen.
0: Gbogbo ohun tó ṣòro láyé wa ó máa rí solution.
1: Amen.
0: Bọ́lá máa rí solution.
1: Amen.
0: Ọ̀rọ̀ wa máa bọ́ sí.
1: Amen.
0: Ó máa ti wá kó o
1: líle.
0: Ó máa ti wá kó o líle.
1: Amen.
0: Ọ̀sẹ̀ yìí máa pé wa.
1: Amen.
0: A ó ṣe kò wẹ́rẹ́.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Fún ìjọba mi sọ̀rọ̀ lórí ẹni tẹ́sẹ̀ ń yìí. Ẹ̀rù tó tẹ̀ ń dábàá ẹ̀gán lórí ẹsẹ̀ yẹn ti pọ̀ jù. Kò ní ìmọ̀ kò ní ṣe mọ́. Olúwa ní kí n sọ̀rọ̀. Báyìí lórí ọlọ́run ọmọ ogun wí. Bí oṣù ọlọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ẹsẹ̀ yìí máa rìn. Wá rí pé lọ́dún ìpà padà fẹ́ràn. Ǹjẹ́ ní mọ̀jú
1: ẹ̀.
0: Ẹnìkan ẹ̀yìn ẹ̀ka kò ẹ̀yìn ẹ̀ka kò kì í ṣe ń lò máa ń dùn ẹ̀ máa nà báyìí. Èmi náà lè àtúnṣe bẹ̀rẹ̀.
1: Ó
0: yà gbá ìtúsílẹ̀ ó gbá
1: ìwòsàn.
0: Ǹjẹ́ ní mo fi sọ. Nígbà mi sọ lórí ọkùnrin kaka fíntà ni ọ. Gbogbo iṣẹ́ tó ń ṣe ló ń dàrú. Bí ìgbèsè ni. Kò sún tó dọ́wọ́ lé báyìí. O tẹ ojú owó débi tó máa rere. Ẹ máa wòlíì bẹ́ẹ̀ ni kí n gbàdúrà fún ọ. Àṣẹ ni mo fi sọ. Ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́. Ní orúkọ Jésù. Ó yá ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ìgbà ní mo fi sọ. Ọkùnrin yìí mẹ́kánìkì ni ojúlọ fẹ́ fẹ́yàwó mi. Àlàáfíà ni kò jẹ́ ìjọba nílé ẹ̀. Kò sẹ́tù ìyàwó tó fẹ́. Ìwọ́n tí wípé ohun tó máa ṣẹlẹ̀ láàrin oṣù mẹ́sàn-án kọ́sílẹ̀ orúkọ mi ni wòlíì I.O. Ajílórí Àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusader CAC Àtàmátàsí Jọlọ́run bá ṣubùdú agbára àánú ẹ̀kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè gbé
1: dáńbàdàn.
0: Kọ orúkọ mi sílẹ̀ wá ni mo sọ pé láàrin oṣù
1: mẹ́sàn-án
0: ìyanu eré máa ṣẹlẹ̀ ìgbà máa kí ni mo
1: bẹ̀rẹ̀
0: kí má bàa gbàgbé gbogbo ọjọ́ Monday láàárọ̀. Láti aago méje àbọ̀. Aago méje àbọ̀ láàárọ̀. Aago méje àbọ̀. Àjọ máa wọnú àdúrà lọ ní ibùdó agbára
1: ni.
0: Gbogbo èèyàn níbi tó bá ti ń gbọ́ mi. Múra kó o máa bọ̀ every Monday. Aago méje àbọ̀. Aago méje àbọ̀. Àjọ máa ṣílẹ̀kùn ibùdó agbára yẹn. Àjọ gbàdúrà lẹ́nu ọ̀nà ọ̀bẹ. Ibẹ̀ ló ti máa wá máa fẹ́nu ààrẹ béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan. Tó bá dẹ̀ ti wá máa fún ẹ ní àkànṣe oyin kan. Màá dẹ̀ máa ná ìtì ẹ. Ó wà á máa padà lọ síbi ọjà ẹ. Síbi iṣẹ́ ẹ. Wá wo ohun tó máa ṣẹlẹ̀. Wà á mọ̀ pé Ọlọ́run ṣì ń gbọ́ àdúrà. Gbogbo ọjọ́ Monday ni o. Gbogbo ọjọ́ Monday ni o. Aago méje àbọ̀ láàárọ̀
1: ni.
0: Kí n má bàa gbàgbé. Gbogbo èèyàn. Wednesday tó ń bọ̀ on the 10 yìí. Wednesday tó ń bọ̀ yìí Wednesday ọ̀sẹ̀ yìí ni o. Ó máa ní agbára jù. A tún máa ṣíbùdó agbára. Májẹ̀mú tí mo bọ́ lọ́ndà lóṣù ìpín yìí ni pé gbogbo ẹni tó bá wá bó ti wù kó burú tó ọgbọ́dọ̀ rẹ́rìn ayọ̀. Òun ló sọ pé gbẹ́ni tó wojú olúwa fọ́mọ. Gbẹ́ni tó wojú olúwa fọ́kọ. Gbẹ́ni tó wojú olúwa fún ilé kan tàbí èkejì. Lọ prepare
1: Wednesday
0: Jésù olúwa wa
1: kẹ́yọ̀
0: ọkàn rẹ̀ bá
1: sọ
0: pé àṣìnà ọ̀run àtàlẹ́ olùlànà tó lànà fọ́jọ́ àṣìnà tó ṣìnà fóònù ọ̀sán jọjọ́ ìmọ́lẹ̀ ńlá tó mọ́ lọ́dọ̀
1: lóò
0: ọba àwọn ọba tó kùkù lè borí ẹ̀ bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ tó kùkù ayé mi bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ tó kùkù lórí iṣẹ́ mi ìjáde mi lẹ́nìí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ sí ọjà mi bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ sí àdọ́wọ́lé mi káwọ èèyàn rí mọ́rí ní ìtà ti rówó ti ríbùkún ti rọ́lá olùrànlọ́wọ́ lọ́wọ́ rí mi rọ́rùn lọ́wọ́ kọ́làánú rí mi ó ṣàánú fún mi kí n rígbọ̀wọ́ gbogbo kó lọ déédéé bẹ́ẹ̀ ni ó rí o jésù olúwa wa
1: yọ
0: wá kulẹ̀ tẹ̀lẹ̀ méjèèjì báyìí wàá dọwọ́ rẹ délẹ̀. tí bá ti lo ago mi wa ke mimo mimo mimo sora mo bu pelu fi fori balẹ nitori pe o ni oro to gboro mi o la se to gba se awan je ni gangan fori balẹ ku lo ka wi aisaia kin lori kefa to ba mlete kini ase keju wa ti to ba ka wi to pe ni iwe ifihan lo ka ken ori aken ni ese kejo wa ba wan je ni bo se fori balẹ fo lorun to ke mimo mimo o ya wa na ja fori balẹ fo lorun ya o Báyìí ni mo sọ lórúkọ Ọlọ́run àwọn ogun. Ayé mi, ayé rẹ, ayé wa kò ní gba ìdájọ́. Ayé wa ò ní gba ìdájọ́. Ayé wa ò ní gba ìdájọ́. Ayé wa ò ní gba ìdájọ́. Ayé wa ò ní gba ìdájọ́. Iṣẹ́ wa ò ní gba ìdájọ́. Iṣẹ́ wa ò ní gba ìdájọ́. Ogun ìdádúró nínú ìrìn àjò wa, lórí ọ̀rọ̀ wa, lórí iṣẹ́ wa, ní ọ̀rọ̀ ọmọ wa, lórí ìbídà tirẹ̀ sí wa, lórí àìlọ́wọ́lé wa, ogun ìdádúró. Olúwa ká kúrò. Àní rí ìdádúró. Àní rí ìdènà. Àní rí ìdádúró. Àní rí ìdíwọ́. Àní rí ìdádúró. Àní rí àṣẹ. Ìdáná mo fi ogun ìdádúró. Ogun yìí máa ṣá. Tá a bá ń sọ pé ogun ọ̀rọ̀ tó lágbára tó pọ̀ ni
1: o. Ní agbára.
0: Ogun ni tó gùngùngùn tó dẹ̀ ń gún ni mọ́lẹ̀. Ogun ní ìdàkejì ogo. Ogun ní nǹkan tó jẹ́ wípé níbi tó gùnjẹ́ èèyàn ò mọ ìbẹ̀rẹ̀ kò dẹ̀ mọ òpin ẹ̀. Ogun ní nǹkan tó ń dìde sẹ́yìn téèyàn ò mọ ibi tó máa parí ẹ̀ sí àbí bí o ṣe parí. Ogun nígbà míì a máa ju ọjọ́ orí ènìyàn lọ torí pé ogun àjogún bá wà. Ogun míì wà tó ṣànṣànṣàn téèyàn ò mọbi tó ṣànde torí pé ogun nígbà mìíràn jẹ́ nǹkan ìfojúrí tàbí téèyàn ò mọbi tó gbà wá àti ibi tó ń gbà lọ. Ẹnìkan máa ṣàmì ogun máa ṣe lórí ayé. Ogun abínibí wà tó bí máa yàn bẹ́ẹ̀ni. Ogun kan wà tó máa ń pè ní ogun ìjíwọ́ ó wà ẹni tó lù gbogbo nǹkan jíwọ́ mọ́. Ogun àṣẹ ti wà. Ogun àṣẹdànù wà. Ogun àṣẹ ìjẹ́wọ́ oníṣẹ́yàn ṣiṣẹ́ kó má jèrè iṣẹ́. Ogun yẹn lọ lóríṣiríṣi nǹkan kò ní dà wá mọ́. Tó bá sọ̀rọ̀ nípa ogun ohun tó gùn ni. Náà tó bá wá sọ wípé ogun jàyàn ọ̀kan nínú ogun tó burú ni ogun ìdádúró. Ogun yẹn ò ní jà wá. Ogun afiniṣẹ̀ sí ni ogun ìdádúró. Ìdí rẹ̀ o àwọn ẹgbẹ́ èèyàn wá fi ìyàn lẹ̀ síbi tó wà. Wọ́n á lọ dìnà. Aráyá máa sọ pé ṣé ibi táwọn ẹgbẹ́ ẹ wà lélẹ̀. Ogun ìdádúró. Ogun afiniṣẹ̀ lẹ́yà ni. Ogun yẹn ò ní jà wá. Ogun ìdádúró. Ogun má kó òbí tó wà. Ogun kọ́kẹ́ yẹn àkànyàn mojú kan. Ogun ìdádúró nìyẹn. Ogun àgùntàn pàṣẹ ìsídà bí èèyàn ṣe wà látijọ́ ìlú wà. Ogun ìdádúró náà ń pè bẹ́ẹ̀. Ogun tí kì í jẹ́ kí èèyàn báwọn ará òkè jẹun. Ogun tí ò fàyè gba ìdàgbàsókè nínú ayé èèyàn. Ogun ìdádúró yẹn ogun yẹn ò ní jà wá. Ọ̀nà tó ń gbàjà àwọn èèyàn pọ̀ nígbà mìíràn a máa jẹ èèyàn kò ní ní promotion lẹ́nu iṣẹ́. Àwọn táwọn lẹ́yìn ẹ̀ wọ́n á bá wọn gba promotion wọ́n á tún senior ẹ̀ wọ́n fún ní promotion ṣáájú ẹ̀ ẹ̀sìn burúkú mọ̀ ní ìdílé rẹ̀ ṣé àwọn tó wà lẹ́yìn ẹ̀ tó ń jọ́gà fún tọ́tí wá tó di tọ́tí wá tó lajá di ọ̀gá lé lórí ẹ̀ ṣé yóò pè wọ́n junior ni àbí mate àbí senior. Ọmọ pé ìbànújẹ́ ọkàn ni tó ọ̀kan nínú ogun ìbànújẹ́ ọkàn lógun ìdádúró ogun yóò ní jayé wa mú kàlí ìmájì ọmọ tó yàn kọ́ ní primary one primary two èèyàn wá kọ wáyé kì kó ládìmísàn ọmọ ẹ̀dẹ̀ gbọ́ sẹ́kọ̀ọ́dì kò náà tó wá kọ wáyé kì wọ́n jọ ń wá ládìmísàn. Ogun ajá ni olóde ìyá ẹbẹ́ ni tó jẹ́ pé ìyá tí oye tí o jẹ́ yóò lẹ́tọ̀ọ́ sí. Ogun asọ ní dẹ́ ní òfò ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀gbọ́n mi sà. Ogun ìdádúró ogun tó burú ni kò ní yà wá
1: ṣẹ́ǹsà
0: ẹ̀rí àǹtí mi bó ṣe fáìn tó táyé bá dádúró tàn lé rọ́kọ. Ogun ìdádúró ogun àrọ́kọ fẹ́ àgógun àìráyà fẹ́ sà ẹ̀rí pé irú àwọn àǹtí yẹn àwọn ọmọ kékeré àdúgbò àwọn ẹgbẹ́ ti lọ ní ọkọ wọn ti lọ jìnàjìnà ṣùgbọ́n àwọn ọmọ kékeré àdúgbò tó lùlọ ọdún mẹ́fà méje mẹ́jọ táwọn náà wá dìde ẹjọ́ ṣé a máa pè tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ti bímọ márùn mẹ́fà ní ọkọ ohun tí ìrọ́kọ sọ àwọn sísí tó ṣẹ̀ wá dìde ẹjọ́ á sọ fẹ́ gbẹ́ni wọn ni àbí èwo ṣé sisi náà jọ pé wọn ni àbí mọ̀mọ́ náà padà tó ń láàrin àwọn sisi àbí sisi màmá ogun ìdádúró ni ogun yẹn ṣẹ́ lórí ayé rẹ̀ nígbà míì sinimá ń débi ọ̀rọ̀ ọmọ obìnrin ní wà ń lé ọkọ̀ ọdún mẹ́fà méje mẹ́jọ gbogbo ìyàwó tó fẹ́ lẹ́yìn ẹ̀ ló fi bímọ ìyá ni ayé wa máa gan bó sọ kílé kan mo ní tí arógun tó ń pè lógun náà gan wọ́n apẹ̀lẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ mọ́ra ni ẹni tí ayé ń gàn òun náà ṣọ́ọ̀tì sí àgàn ìdádúró lobìnrin máa ń ní tóbi bá wá ní ìdádúró ọdún kìíní tó rọ ọmọ bí ìdádúró lórí ọmọ ọdún kejì ọdún kẹrin ọdún kan ọdún kẹfà ó wà á máa gan àwọn òtí ẹ̀wọ̀n bí ó ti ṣẹ́gun oyún inú ẹ̀sán ọkọ̀ ọ̀run ló ń dà láàbó tí gbogbo ọmọ tó gbé ọ̀run kò lòdì sílé ayé akọ emere ni e ti ri bayen owo suna ni akọ aja ni se gbogbo eleyi egan ni mo wa ni ko deni to ni idaduro omo mo wa ma pe lagan ta mo pe lagan bi ogun idaduro ni ogun yen se lo la ti se kan akoko a lo ogun buruku ni e ja pa ro ke gbedu ai ni bo ni aye ti fogun idaduro n ja
1: mi mi mo
0: e yo gbo mi gbe mi ni ja pe o ya so ja ogun ti sai ti gbogbo aye n ja mi olorun ati le idaduro ya ba mi se
2: ọ̀rọ̀ ẹ̀ ni mo rí fáṣí ó sọ pé nígbà táwọn ẹgbẹ́ àwọn ọmọ tó kọ́ńtà máa rí
3: ẹ̀yọ́
2: tẹ́bà wá jọ ń ṣe wàá ẹ̀kì pọ̀ máà yẹn èyàn àjọ ẹ̀dẹ̀ ìdádúró sí ojú kan kò rójú tù ú àwọn tó kọ́ ní primary school tó kọ́ ní onígbà tó ń ṣe teacher primary school wọ́n ti wá padà wà nínú class ní fáṣí ẹ̀wọ̀n olùdàgbò burú yẹn ó mẹ́gọ́ ogun yẹn ṣẹ́ lórúkẹ ní adébíyẹ lówó ti ṣòwò ṣàmì nígbà tí wọn ń tàpá ẹyẹ electronics lọwọ rẹ níbi ìyànà àgbàlá àwọn tó bá wà bẹẹ wọn rántí ọrọ tí mo sọ ó ní kíṣù ló bá páàkì ló bá gbà kọ gbogbo ìwé ẹnu mi arákùnrin òyìnbó tó dáa ló wà lẹnu ẹ tí ó dé ó ní masters òun ti parí ẹ ó nígbà tó ń parí ẹyìn kìíní tó tún parí first degree tó ò ríṣẹ owó tí ẹ ríṣẹ tí sàlá ló ń gun ọ̀kadà ọ̀kadà ló ń ṣe ó tún ṣe masters ojú kan náà ló kò ní lóò ibi jọ́sìn ìyànà àgbàlá ni mo ṣe ń sọ àwọn ká máa ṣe ní ọ̀rọ̀ ìgbà ni mo da dúró lẹ́gbẹ̀ẹ́ títì tí mo gbé àdúrà tí mo sọ tẹ́lẹ̀ títí bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run fẹ́ o gbọ́dọ̀ mú oṣù jẹ kó ríṣẹ́ ọlọ́run dẹ̀ jẹ kó ríṣẹ́ torí tí ogun ìdádúró bá ń bá yànjá tí èyàn bá pàdé wòlíì ẹ̀ yóò máa lè kí ogun burúkú ogun yẹn ṣẹ́ ló ń sọ máa sọ ọlọ́run lò tó fi di pé ogun yẹn ń gbá tamátà sí ní mo fi wọ rẹ́díò ní àgbà ogun ìdádúró náà ló dàgbó sórí mo gbàtọ ọlọrun gbé iṣẹ rẹ sábẹ rẹ gbà mo mọ iye nǹkan ọlọrun padà wà lò fún inú ayé wa torí tí mo fi sọ ilé ìsà bẹyàn bá jẹ wòlíì bẹyàn bá jẹ pásọ bẹyàn bá jẹ ọgá ilé iṣẹ bí ẹni tọlọ fẹ lò fẹ tó bá wà nínú agbó ogun ìdádúró wọdọ òní lọbi lọdọ káàdé ní kò gbọdọ à gbogbo ẹni yẹ káyè rẹ sáré káyè rí lè sáré gbogbo ẹni yẹ kó dókè kí ìbálẹ̀ dókè olúwa o láwa ń jẹ́lì sí wọn kápá òsókè bá oyá olóore èmi táyé sọmójú kan olúwa bá mi jẹ àkóso sáré síbi tókè kẹtàwọn kan bá dókè lèyàn tó lè dókè wà á gbẹdúà gbogbo ẹni yẹ kó dókè káfi dókè ẹ wá sọmójú kan ẹlòmíì wọn fàyè sàn dé mọlẹ awa dúró lójú kan wọn máa ń fi gbèsè sí ẹlòmíì awa dúró lójú kan oko yóò tó fi da dúró lójú kan olúwa bá kàn jẹ kó dókè olúwa tó wà àdúmọ̀ ọlọ́run àti ọ̀gbẹ́ kí n má bàa gbàgbé gbogbo èèyàn wọn nẹ̀ẹ́dẹ̀ tó ń bọ̀ ọ̀dì tẹ́yìn yìí nẹ̀ẹ́dẹ̀ tó ń bọ̀ ìwé ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ni o ó máa ní agbára jù a tún máa ṣíbùdó agbára má jẹ̀mú tí mo gbọ́dọ̀ dá lóṣù ìpín yìí ni pé gbogbo ẹni tó bá wá bó ti wù kó burú tó ọgbọ́dọ̀ rẹ́rìn ayọ̀ olórí ọ̀sán kó gbẹ́ni tó wojú olú afọ́mọ gbogbo ẹni tó wojú olú afọ́kọ́ gbogbo ẹni tó wojú olú afún ilé kan tàbí èkejì lọ prepare rẹ wẹ́nẹ̀dẹ̀ ilé yìí máa bọ̀ olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́ dání ìyẹn ní atamát Saturday.
1: Yes, sir.
2: What good do I get?
1: The
2: show, Rooney. Ah, Ojo Wednesday, Mojuma
1: Thursday.
2: Baba Wa, Ojo Doko Len. Wednesday on the 10th.
1: Yes, sir.
2: Mojuma Thursday.
1: Yes, sir.
2: And you don't go to Baba. Famurabo, Murala, right, right. I already need Fenty. Don't be a lot getting your 20 deal. You are not our own, him and your deal. You are the 20 deal. I walk on low deal. I walk on low matter. Only one is to repay. I want to get it some money. I want to get it dinner, man. I want to get it dalam. I want to get it till I want to get it done.
1: Yes, sir.
2: Ah, only one of the first
1: ones.
2: Don't want to come back to the deal. I want me.
1: Only
2: one is to get it. Only one is to get it. Then I go back to the
1: doctor.
2: Okay, so okay.
1: Yes, sir.
2: You don't know the doctor. You don't know the doctor. You don't know the doctor. You don't know the doctor. You don't know the doctor. You don't know the doctor.
3: I don't know. Mo wa sibi tin ba se yan mi le darin ara ni ma nwuwo des mo wa la ose kan ni ba ose ti mo ra yen mo we ni jokon ti mo we bi mo se nwe ni le we lo da bi pe ki kokon kon jade lara mi to bu mi je bu mi je mo ni je olorun sanu ni o gba mi o lati gba yen tin ba si nuni bayi mo le jide mo le rin ara mi o wuwo mo be ni ara mi o wuwo mo bi o ta
4: o ta o ba je mo lati alagada mo ti je ni nigba ti mo wa bi lati no suke je odun ta wa e de mo ti wa mo gbo nle radio ti mo de je ada ye pe gbogbo omo mi ti mo to re wa re je lati odun keta mo o mu gbo o mu ti gbogbo ba to ti tan ironu wa ba mi mo wa yiwo mo wa gbo iroyin ni radio nigba ti mo wa de gbologbo ngo to lo alagada tori ironu se po ju mo ti gbe tan mo wa n wa alternate say ma de be mo de je bi mo ro je mo wa nko ro mo wa o ta ro ro fun mi libe so wa la tele kokon mo mu ro ro e te le yi gbogbo n so mo ro nu mi ti mo wu ti nu mi u de se se mo loyun ta do ke sa da ki n gbogbo kun lo ko ko de de pe igba ti mo ro yen gbogbo e ri gbogbo n so wa nu mi te ironu yen nje ni mo bi mobi sagbagbagbata o wa dupe lewo atamatase ni pe gbogbo omo mi to mu ti o de mu mo mo ro mi la fun won mo ro la fun won gbogbo e o se patapata o se wole emi ya ya won a o mo ti yen mo gbogbo ohun ti mo ra wole ni gba yen ile ti mo pa gbogbo re da kan si sugbon nisin omo yen de tin gbe ile yen a de ti o de tin se o n se lewo lewo ni bayi mo de ni gba ma de ti bi de ni jejo o ti ra cement o ti nra ile mi ojire merin Panu, mo fi kan. Igan mewa, ngo de so de be. Oye, gbogbo ara mi, odi akanti. Gbogbo re patapata ba Olorun ba mi so Olorun. Mo fi kan.
5: Lati.
4: Ngba ni je jo yen, se mo de ba omo mi. Ni mo fi kan se ni mo su fi inu le. Ore mo de ti basement meji ni ta. Cement meji le pa ni, de do fun mi ni cement. Àwọn àbáyíkọ̀ fún mi ní internet méjì àwọn ọkọ̀ fún mi ní 25,000 ṣùgbọ́n gbogbo ìrònú yẹn nígbà tí ó wà ní òní ń kò lè ṣe ṣùgbọ́n ìmọ̀ adébẹ̀ bí jẹjọ báyìí àwọn ọmọ mi ọtí ìrẹ àwọn ọmọ mi
5: ẹ. ogun yẹn ti ṣe
2: o ní agbára ẹgbẹ́ mi fẹjọ́ lọ ṣe òní sànmà fún mi. A máa fi ọwọ́ gbàbí tó lù ẹ̀ máa fọwọ́ gbàbí tó lù ẹ̀ báyìí. A máa

0: Mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí, mo fẹ́ gbẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni. Èmi yóò gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálóore tí wọ́n bá pàdé rí ni. Ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu ìyanu tó kọjá òye ènìyàn lọ múra lénìí. Gbogbo èèyàn. Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọrí àtàwọn tó ti fẹ́ sọrí ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́. Tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́nu yìí. Ó ìwé ìgbà lórí karùn-ún. Ó ní ìwàsí angẹ́lì bá dìgbà sí omi. Ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kùn rẹ̀. Wọ́n ní tábàkà méje wá tún méje kà. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni ò fẹ́ ṣe ìka àjálù ìjánu òjijì kan. Àjálù oore ńlá kan. Ìyanu tí ò ṣe fẹ́ nu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló bá rúbọ lé ní. Ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró. In the name of Jesus. Gbogbo èèyàn o ti fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sọ̀dá mẹ́wàá. O fẹ́ sọ̀rẹ́ rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀. Ẹgbọ́ àti àwọn tó lúwa ní dọ́bà lè lo 8,800 èdìdí fò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà. Àká nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ̀rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA. UBA ni ó. Ó yá 10 àmọ́ tó ọba gba wòrí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣeré. Ẹwọ́ wo Yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó kí èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọ̀rọ̀ ìrúbọ lónìí. Mo ní ilẹ̀ 10-24-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátà sí 10-24-77-50-80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ sí ọ̀rọ̀nà ìdè ẹgbẹ́ gbogbo ènìyàn. Àǹfààní kí ló jẹ́ pẹ̀yàn kí ẹ̀ ń gbèrè ayé kó sọ ẹ̀mí ẹ̀ nù. Kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòdodo ẹ̀. Gbogbo tó bá kù yàn ọlọ́run yóò fikun. Gbogbo àdúrà fọlọ́dọ̀ ẹ̀bí ẹ̀ ni àtẹ̀yẹ oníwẹ́dì ní anìbáṣì. Ọdún tó ń bọ̀ yóò dìje lé lọ. Ìlú ìyá dùn fún ẹ. Ọkàn wa balẹ̀. Ẹgbẹ́ ká gbàdúrà fẹ́yàn méjì àkọ́kọ́ àti ẹ̀yí tẹ́ fi ọrẹ rúbọ yẹn. Èèyàn méjì àkọ́kọ́ àti ẹ̀yí tẹ́ fi ọrẹ ṣe rúbọ yẹn. Àwọn nọ́mbà tó kọ ìṣirè òun náà rẹ̀ ní WhatsApp nọmbà mi tó fi máa sọ ẹ̀rí rẹ. Gbogbo wọn tó ti rí wò sọ bá ṣiṣẹ́ òbí sọ̀mátàn. Wàá sọ ẹ̀rí tó bá sọ ẹ̀rí kan wàá lè rí mi ìgbà. Ẹ wá wo ìyẹn nìkan wá kọ́. gbogbo eyan to ba ni bere kan tabe keji number na ni kolu o de le ni ka fi adi e ko le mari adura ta mata sina kini number na 070 0705 33 23 14 17 bo le kan si o 070 0705 33 23 14 17 get you follow that number by like
1: UBA
0: 2 4 34 double 7 77 5 0 50 8 0 gbogbo ẹyin tọlọrun bá fún lórí ọfẹ láti já sí dada lẹ́nu tọlọrun bá jẹ kó láǹfààní ẹ lọ pàdé mi lórí facebook lárọ ẹ pẹlú tiktok àti youtube lórí ajílóore àtàmátàsí péyàlá kẹmítàsí lárọ ẹ ni o ajílóore àtàmátàsí péyàlá máa dúró sí gbogbo agbára máa dẹ̀ máa sọ tẹ́lẹ̀ sí ayé ẹ bọ́sẹ̀ ṣe máa rí ó di dandan kó lẹ́rìn lágbo ọba tó dáyà tó gbogbo ẹyin lọ́kọ́ lómi ajilori atamata se pe alai ago meji abo lori tiktok youtube ati facebook ama wa nbe fi ade ma ri awon gba in the name of god
1: amen
0: ara aro ibai aro ni 5j oluwo to wa lona to je beda lo oluwo to wa ni to je tobe beda gbogbo yan lo get iyo ton ti di
1: iyo
0: wa lo ra o ni meni o di
1: iyo ti adi
0: di ton ti di sibe owo kan lo di iyo owo kan lo ma ti oluwa ni tori wi pe awon ti aye ti so mole awon ti aye ti dina mo awon ti aye ti dala mo awon ti aye ti tile ko mo awon ti aye ti dona wo ha oluwa lo fe tu wo sile owo kan ba ti di iyo owo mi ni o be la to ba ti oluwa jo so bo ke soke ni bi oluwa kò sọ pé atamátà sí lóòjọ ìwọ ló sí olóòjọ sí olóòjọ sí atamátà sí ìwọ tó wọ́n bá ní ohun tó lé tàbí ohun tó dàrú náà lójú olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dà láàmú àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́ àwọn tí ayé ti dọ̀nà wọn ha olúwa ló fẹ́ tiwọ̀ sílẹ̀ bọ́wọ́ kan bá tún di iyọ̀ ọwọ́ mi ni o onímọ̀jàmú ga ti sọ gbogbo àwọn èèyàn tó bá ti ọlẹ sọpọ ti lè
1: ní
0: ilẹkùn orí tó ti tì ló máa ṣí
1: báyìí
0: àdèmá dá ìkó lọ́wọ́ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn méje èèyàn méje ni mo pé o méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó dojú tó lè fi ràn wá lọ́wọ́
1: láti
0: fi ṣe program táwọn èèyàn ó sì ríwò sọ ojú ẹ̀sìn àti ìsúsílẹ̀ ẹjẹ́ fẹ́ lákàna ọba ẹlẹ́ UBA ni o
1: UBA
0: 10 24
1: 10 24 double 7 77 5 0 50 80
0: orúkọ tó máa ń bẹ̀ kẹta sílẹ̀ àtàwọn ògbó ní ìjà ọmọ
1: rẹ
0: ẹyin kan fẹ sọ ẹ yín máa tún ní whatsapp nọmba mi bá àti ẹyin méjì àkọkọ tẹ fi ọrẹ tó dojú support yẹn ẹgbẹ nọmba nọmba yẹn 070 0705 33 14 17 ẹni àwọn onímú gbogbo ènìyàn tó bá dá sọ̀rọ̀ yẹn lẹ́nìí irí àìrò tẹ́lẹ̀ ó máa jẹ́ kan
1: ní
0: ọ̀tẹ̀ yìí náà máa dà
1: lọ́dọ̀
0: pé ó ní ẹtọ́ gbé síbi rẹ́gbẹ̀ẹ́ kó fi wẹ̀ ni o kò dẹ̀ fẹ́lẹ̀ tó kù wọ́n lé
1: jẹ́
0: kó fi wọ́n sọ̀gbọ̀ ẹ̀ wàá rí bó ṣe máa tà lọ́tẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀ ogun ṣẹ́
1: a
0: máa bọ́ lọ́wọ́ ìgbà ìdàmẹ́tì
1: lẹ́yìn
0: kí n má bàa dàgbé gbogbo èèyàn
2: Wednesday to mbo on the 10 yi. Wednesday to mbo on Wednesday ose yi ni o. Hey, o ma ni agbara ju. Atu ma shibu du agbara. Ma jya muti mo bolo nda lo shi pin. Mo gwe ni to ba wa. Mo ti wu ko buru to. O godo re ni ayo. Mo lo so ko gwen to wojo lu afomo. Gwen to wojo lu afoko. Gwen to wojo lu afu ile kata bi ekeji. Lo prepare re. Wednesday le ni. Ma bo. Olu wo lono to ge te gbeda ni. Iye ni atamata si. Wa gudu du agbara ni. Iṣẹ́ òru ni ọjọ́ Wednesday mojúmọ́ tọ́ bọ́ bá wá ó jọjọ́ kò lẹ́yìn Wednesday on the 10th mojúmọ́ Thursday pàyìn lọ́rùn lógo tó bá wá
3: torí
2: pé mo máa dago méjì sí mẹ́ta
3: láti
2: parí
3: lọ́rùn
2: tó fẹ́ lọ bí iṣẹ́ lọ́jọ́
3: tọ́
2: ibùn ní Thursday gan
3: àwọn
2: tó sì máa wà ní program ní ìjẹ̀bú òde ní ìtàlápò ní
3: àtúntò mi yọ
2: àgbà ọba tó la yàtọ̀ ogun òní jà wá a ó lè ànúgbà
3: ilé
2: wa já
3: jésù
2: lóluwà.
4: Lagiloo FM 96.7.
5: La Lagiloo FM Jagaba Gogo Radio.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kàgbá ńlá ayé ló ń dé sé tì gbọ́ yẹn láti Kànní Lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbí Kọ́lá ló kọ́ mẹ́ ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ṣe àtìlẹyìn fún àwọn akọgàn, bẹ́ẹ̀ ni wọ́n la gbogbo ìkìlọ̀ fáwọn awakùsà lọ́nà tí ò tọ́. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ àwọn olùkọ́ fún ìwọ́de. Ìbéèrè títú àwọn tó wà lákàtà ìjínigbé sílẹ̀. Starmer ti fi ẹ̀sùn kan Musk wípé ó ń gbìyànjú àti dárúkè rúdò sílẹ̀ látàrí ikú tó pa Henry Nowak. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Brighton ni wọ́n ń wòye ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀keje látọwọ́ ikọ̀ ti Tottenham Hotspur fún gbígbé agbábọ́ọ̀lù nì ìyàn Van Eck. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ ìdánilójú lórí àwọn akọgun tinú òṣìṣẹ́ elétò ààbò ààbò ara ẹni làbòlú tí wọ́n sì gbóríyìn fún wọn fún iṣẹ́ akin tí wọ́n ń ṣe yíká ilẹ̀ Nàìjíríà. Ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ àti ìdàgbàsókè rẹ̀ Dókítà Délé Aláké ni ló gbóríyìn fún àwọn akọgun ọ̀hún fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n sì ń gbójú agan fún àwọn awakùsà tí kò bófinmu yíká tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Ó sì ṣe àpèjúwe ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó ṣe kókó àti ara akitiyan ìjọba àpapọ̀ ńlẹ̀ yìí láti jẹ́ kí ẹ̀ka ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ kó tún gbèrú sí fún ìdàgbàsókè ẹ̀ka ètò ọrọ̀ ajé tilẹ̀ Nàìjíríà. Alákòóso ọ̀hún ló tún la gbogbo ìkìlọ̀ fún tikere tikere tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ eléyìí tí wọ́n bá ń fojú kéré ìṣọwọ́ṣiṣẹ́ àwọn akọgun náà wípé ń ṣe ni wọ́n fojú wọn wina òfin. Bẹ́ẹ̀ lọ ṣàlàyé wípé ìgbésẹ̀ eléyìí tí àwọn kan tí wọ́n ń gbé láti fi jẹ́ kí akitiyan ìjọba kó di akúrẹ̀tẹ̀ nínú ìjọba àti àwọn akọgun lẹ́ka iléeṣẹ́ elétò ààbò náà ni wọn ò ní fi ojú rẹ wò. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ ìfi ọwọ́ tìlẹ́yìn wọn sí ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ olùkọ́ni níbàámu àti ṣe ìwọ́de ní bíbèrè pé kí wọ́n tú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ń bẹ̀ lákàtà àwọn ajínigbé sílẹ̀. Ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ Akintẹyẹ Babatunde lọ ṣàlàyé ọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ nílùú Àbújá. Bó ti jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ti ń bẹ̀ lákàtà ajínigbé ọ̀hún ni kò jẹ́ kí ẹ̀ka ètò ẹ̀kọ́ kọjá gàrà ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Akintẹyẹ ló wípé ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n dúró tán tí wọ́n ó sì ṣe àtìlẹ́yìn láti jẹ́ pé kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ti ń bẹ lákàtà ajínigbé ọ̀hún kí wọ́n rí ìtúsílẹ̀ gbà. Ẹgbẹ́ náà ni wọ́n ní wọ́n máa ní ìpàdé papọ̀ tí wọ́n sì máa lọ rí bá àwọn tí ọ̀rọ̀ kàn ti ń bẹ lẹ́ka ìjọba láti jáwé sóbì fún títú àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ọ̀hún sílẹ̀. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹgbẹ́ náà ni wọ́n rí làálàá tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ àwọn olùkọ́ni ńlẹ̀ yìí tí wọ́n ń ṣe lójúpọ̀nà àti jẹ́ kí àwọn tí ń bẹ lákàtà náà kí wọ́n gba ìtúsílẹ̀. Ààrẹ fún ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà ń lọ wá wípé gbọmọgbọmọ ìkọlù lórí àwọn ilé ẹ̀kọ́ àti àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ lẹ́ka ètò ẹ̀kọ́ ń lò ti dá àìbalẹ̀ ọkàn sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí tó sì la gbogbo ìkìlọ̀ wípé ẹ̀ka ètò ààbò tí ń ṣòjòjò ń lo ṣeéṣe kó jẹ́ àdínàpọ̀ òkú fún ẹ̀ka ètò ẹ̀kọ́ bí ìgbésẹ̀ kan mọ́ kíá kò bá wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti ní kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ìròyìn kan tí ń jàràyìn lórí ẹ̀ka ti ayélujára eléyìí tí wọ́n ń ṣàlàyé pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní agbègbè ti Aworo Esiele àti Yawota níjọba ìbílẹ̀ ti oríire pé wọ́n ti gba ìtúsílẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ jáde ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ẹ̀ka ilé
iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọláyinka Àyánládé nílùú Ìbàdàn tí í ṣe olú-ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ṣàlàyé pé ìròyìn náà ló jẹ́ òfegè pátápátá tó sì jẹ́ ilé tí ń ṣini lọ́nà. Bẹ́ẹ̀ ló rọ gbogbo tikere tikere olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ láti máa tẹ̀lé àwọn àtẹ tó jẹ́ ti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìròyìn tó jẹ́ òtítọ́. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún, Sakir Starmer ló ti fi ẹ̀sùn kan gbajúgbajà àti olówó pọ̀rọ̀kú ọ̀hún Elon Musk pé ń ṣe ló ń gbìyànjú àti dárúgbùdù sílẹ̀ látàrí ikú tó pa Henry Nowak. Inú ìgbésí ọ̀hún ń tọ́wáyé ní agbègbè ti Southampton lẹ́yìn tí wọ́n ṣàlàyé wípé fọ́nrán kan lọ jáde tó sì ṣe àfihàn bí wọ́n ṣe fi ìṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọwọ́ mú ọmọ ọdún 18 náà ìhun Nowak lákòókò tí wọ́n ní ẹ̀mí rẹ̀ bọ́. Ẹni tí ó gbẹ̀mí ẹ̀ Vikram Digwa ni wọ́n ṣàlàyé pé ó ti fi gbogbo ìgbà máa jẹ́ ẹni tí ń kọlu àwọn ẹlẹ́yà mẹ̀yà. Fọ́nrán ọ̀hún níbi tí ó ṣe àfihàn ìgbà ìkẹyìn fún Nowak ni wọ́n ní ẹ̀ka òṣèlú ní orílẹ̀-èdè ti United Kingdom ni wọ́n ti pẹ̀kẹ́ lò ó. Bẹ́ẹ̀ ni ẹni tó ni àtẹ ti X náà ìhun Musk ni ló ti bẹnu àtẹ lu iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe sí ọ̀dọ́mọdé náà. Ẹni tí ó jẹ́ adarí kan nílẹ̀ ti United Kingdom Kemi Badenoch ni ló ti wá ké sí tikere tikere ẹ̀ka òṣèlú ní orílẹ̀-èdè náà láti jẹ́ kí wọ́n ṣe ìjólóòtọ́ tàbí kí wọ́n fi ọkàn tán ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ ló ti ní ìpàdé papọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí ti Nowak lọ́jọ́bọ̀ tí ó sì ṣàlàyé wípé ìpàdé ni ó tún máa ní pẹ̀lú ti Sakir ní kòpẹ́kòpẹ́. Lábala ti aré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù ti Brighton ni ìwòye wà wípé wọ́n ń retí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham láti wá ṣe ìdúnàdúrà bí wọ́n ṣe gbé agbábọ́ọ̀lù nì ìyún Jean-Paul Van Eyck. Ilé tí wọ́n ní wọ́n kọ́kọ́ owó àkọ́kọ́ tí í ṣe 70 million pounds tí wọ́n ti kọ́ gbé wá. Van Eyck ni wọ́n ní ó jẹ́ ìkan gbòógì lára ikọ̀ fún orílẹ̀-èdè ti Netherlands fún ife ẹ̀yẹ àgbáyé. Ilé tí wọ́n ní iṣẹ́ rẹ̀ ni ó kọ ọdún kan péré tí ó fi parí tí wọ́n sì ń wòye pé ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur ìhun Roberto Di Zerbi ni ìfẹ́ inú ẹ̀ wà láti bá agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 15 ṣiṣẹ́ papọ̀ lẹ́yìn tí wọ́n ti jọ wà nínú ikọ̀ ti Brighton. Ikọ̀ ti Brighton ló tọ́ bọ̀wé àdéhùn tó sì gbé agbábọ́ọ̀lù ni Van Eyck wá láti inú ikọ̀ ti Breda lọ́dún 2020 fún iye owó kan náà eléyìí tí wọ́n gbé kalẹ̀. Kí n tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn ọ̀hún. Lẹ́ẹ̀kan sí, ìjọba àpapọ̀ ló ṣe àtìlẹ́yìn fún àwọn akọgàn tí wọ́n sì lágógó ìkìlọ̀ fáwọn tí ń wakùsà lọ́nà tí kò bófin mọ̀. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí ló ti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti ẹgbẹ́ àwọn olùkọ́ fún ìwọ́de ìbéèrè títú àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ lákàtà ìjínigbé sílẹ̀. Ken Starmer ló ti fẹ̀sùn kan Musk pé ó ń gbìyànjú àti dárúgbùdù sílẹ̀ látàrí ikú tó pa Henry Nowak. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Brighton ni wọ́n ń wòye ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur fún àdéhùn gbígbé agbábọ́ọ̀lù ní ìyún Van Eyck. Fún ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pin ìròyìn tó ń dé sí ti ìgbọ́ yẹn láti kànnì Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín Facebook lójú ewé Lágelú FM 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú Ṣeun Ààrẹ Bíkọ́lá ló ti ń ròyìn. A kú Ọlá Jímọ̀ a sì kú ìpalẹ̀mọ́ fún òpin ọ̀sẹ̀. Òní ó sàn wá sí rè o. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

lọ́jà tá a ti lọ́ tà. Mo ti ṣàdé fún yín pé à ń padà bọ̀. Ju gbogbo ẹ̀ lọ. Ẹ mọ́ gbàgbé nǹkan tá a jọ ń bára wa sọ bọ̀. Ẹ mọ́ fi orí wé orí. Gbìyànjú kò rẹ ẹnìkan lọ́wọ́. Ayọ̀ mi dé mo kí a o.

0: mọ́ gbìyànjú kí ayé èyàn ó bàjẹ́ látọwọ́ rẹ o.
1: Èló ni mo lè sọ lọ́rọ̀ mi.
0: Mọ́ gbìyànjú kẹ́yìn ó kan wàhálà látọ̀dọ̀ rẹ. Mọ́ bíra rẹ léèrè pé ìsẹ̀mí àti ìrìn àjò tẹ́ ìrìn yìí. Ìgbédìde àti ìṣubú àwọn ènìyàn wọ̀nyí. Ṣé kìí ṣe wọ ló wá ń di ìṣubú wọn?

0: àwọn ogun alá takò nkọ àwọn kan ló àwọn ogun agbódé gbà nkọ
1: fúnra tẹgùn
0: àwọn ogun eléleni nkọ
1: jésù mà dúpẹ wọn nílé àwọn tó rí wọn ò pé tán pé ni psychiatry
0: àwọn afọrọ kẹlẹ batẹni jẹ
1: oríṣiríṣi fever
0: àwọn adákẹ bí ẹni tí ò rí nkankan síbẹ wọn rí mẹwàá

ilé ẹ̀kọ́ tí ò dédé bá òbí rẹ̀ padà mọ́ nílé ọjọ́ tọ́ mọ́ ní mò ń lọ ilé ẹ̀kọ́ tí ò dé wálé mọ́ nínú òjò nínú ẹ̀rùn òjò ń rọ̀ bá wọn òrùn pa wọn aṣọ òpé méjì àtijẹ òsí àti mú òsí àti wẹ òsí àti lọ òsí àti bọ̀ òsí lójú kan ṣoṣo fún ogúnjọ́ ó lé díẹ̀ abiyama yí abiyama ọ̀run.

0: kò ní jó mi.
1: Iná ọmọ mọ̀ ní jó wa.

0: ràn wá lọ́wọ́. Tú àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀.
1: Ọlọ́run wá sọ.
0: Má jẹ́ àwọn orí wa gbé tọmọtọmọ o.
1: Ìlú òdédélé àwọn ará mi ni ẹbí.
0: Kò wá ní dìbí.

7. La Gelu FM, jaga bagu buletio, maro wancho.

0: aye alaafia ife inu rere si eniyan gbogbo alaye okan eku ojuma o ni bikibi te wa eku ojuma o irin ajo to ni o ma pe yin o irin ajo yin lo ni e ma ba anu nile o mo gbadura gege bi agbenuso olorun gbogbo bi e ba ti de lose yi dadane ki ire o pade mo wi loruko ene to laye atorun loruko jesu onje te ma je loni ko ni jo onje kan
1: yi
0: mo gbadura o irin ajo te ma rin loni ko ni jeri ajo kan yi mo be ni to laye atorun soro iran lowo to kojo ogban yin o ma dide fun
1: yin
0: aye yin o ni wa loju kan aye yin ma sare bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ ẹ sọ pé ayé mi máa sáré bí ayé fẹ́
1: bí ayé kọ̀
0: ìṣẹ̀dá mi máa sáré ògo mi máa sáré ògo mi máa fò ayé mi ayé ọmọ mi ó máa sáré ìlérí máa ṣe ọjọ́ ayọ̀ mi ó máa dé ọjọ́ ògo
1: mi
0: ó máa dé
1: ayé
0: ò ní para wọ̀
1: ayé
0: ò ní para wọ̀ ayé
1: mi
0: báyé fẹ́ báyé kọ̀ èmi ò ra ànúgbà bẹ́nìyàn fẹ́ bẹ́nìyàn kọ̀ èmi ò ra ànúgbà ọwọ́ àánú jáde sí mi ọwọ́ ìrànlọ́wọ́ jáde sí mi ọwọ́ ọlọ́run wà á ràn mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí lọ́sùn tuntun
1: yìí
0: jẹ́ ẹ̀rí tèmi
1: sí
0: áńgẹ́lì olúwa gbà mí ràn mí lọ́wọ́ jẹ́ káàánú ó dìde gbogbo ìrìn àjò mi lọ́sẹ̀ yìí áńgẹ́lì olúwa síwájú mi má jẹ́ nsọ̀gbàlà
1: mi
0: ẹ̀mí mímọ́
1: dà
0: bòbò mi
1: lọ́wọ́ ẹ̀ṣẹ̀
0: gbà mí lọ́wọ́ èṣù ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́ o ìmórídélé látòní mo dòmìnira ẹ pariwo pé ẹ̀jẹ̀ jésù ṣèdìdí ayé mi ẹ̀jẹ̀ jésù ra ayé mi lọ́wọ́ látòní lọ ọ̀nà ńlá fún mi mo máa délẹ̀ lérí
1: o
0: ẹni tá a rán sí mi o máa pàdé mi mo máa pàdé rẹ lórúkọ bàbá ọmọ àtẹ̀mímọ́ o ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa mo gbàdúrà ìlérí ó ṣe fún wa gbogbo àlàyé ọkàn tó ń gbọ́ mi lónìí ìlérí ó ṣe fún wa ní oṣù karùn-ún yìí mo gbàdúrà ẹni tá a rán sí ọmọ àpàdé rẹ ní oṣù karùn-ún yìí mo bá olúwa sọ̀rọ̀ bí dáfídì bá mú òkúta márùn-ún nínú odò ní ọjọ́ wọn ni tó dẹ̀ borí igbó láyàtì gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bọ́ ní oṣù karùn-ún yìí ẹ máa rí ìyanu ọlọ́run ní oṣù karùn-ún yìí mo bí ọlọ́run abrahamu isaki àti jacobu ọfà yóò ní bá o ní oṣù karùn-ún yìí ohun tó máa jẹ tó máa mú mo gbàdúrà kò ní wọn ọ láyé bíbélì sọ wípé jésù bú àwọn èèyàn ẹgbẹ̀rún márùn 5,000 mo gbàdúrà gbogbo ohun tó máa jẹ láyé tó máa mú kò mà ní wọn ọ matthew èdè kan bẹ wọn ń pè ní grace márùn ni èdè kan tó ń bẹ wọn ń pè yẹn ní favour márùn nìyẹn náà ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa mo darí grace ó yà kó darí sọ́dọ̀
1: rẹ
0: oh my god mo darí favour ó yà kó darí sọ́dọ̀ rẹ matthew gbogbo ẹni tó ń gbọ́ mi ẹ ń tà rán sí ọ ẹ pàdé ara yín bó o fẹ́ bó o kọ̀ ẹni tà rán sí ọ ẹ máa pàdé ara yín ẹ máa pàdé ara yín ẹ máa pàdé ara yín ẹ máa pàdé ara yín ẹ máa pàdé ara yín ẹ máa pàdé ìrànlọ́wọ́ ọlọ́run ó máa dìde fún ọ mo ní ìrànlọ́wọ́ ọlọ́run ó máa dìde fún ọ ojúrere rẹ ó máa dìde fún ọ ò ní ṣe dájú matthew
1: bàbá mi o
0: ìwé márùn àkọ́kọ́ nínú bíbélì oná ń pè ní pentateuch àkà pè ní tora àkà pè ní tabo àkà pè ní ìwé márùn titi mose àkà pè ní ìwé òfin wá gbọ́rọ̀ olúwa mo sọ májẹ̀mú ọlọ́run sórí rẹ látòní lọ lórúkọ jésù oṣù yìí máa múre wá fún ọ gbóhùn olúwa àwọn kan ń gbọ́ mi ire tó ti ń retí tipẹ́tipẹ́ ire yẹn ó máa dé sọ́dọ̀ rẹ ire yẹn ó máa dé sọ́dọ̀ rẹ ó ní ṣe dájú ẹ ń fẹ́ dá ọdún máa ṣera
1: yẹn
0: ẹni lépa rẹ máa ṣera
1: yẹn
0: ẹ ń fẹ́ dá ọdún máa ṣera
1: yẹn
0: ẹni lépa rẹ máa ṣera
1: yẹn
0: ẹ ń fẹ́ dá ọdún máa ṣera
1: yẹn
0: ẹni lépa rẹ máa ṣera yẹn oro e ma dayo
1: amen
0: iranlowo ma dide
1: amen
0: eni ta ran si o ma pade
1: amen
0: Matthew
2: baba mi
0: so pe ta ran si mi
1: mo
0: ma pade
1: e mo ma
0: pade eni ta ran si mi o si lo ma de ma pade anu
1: ma pade
0: olore
1: ma pade
0: iranlowo owo mi

0: ẹni kan sami lórí ọmọ rẹ àbó máa dájú lórí rẹ lórúkọ jésù àbó máa dájú lórí rẹ ohun gbogbo tó ní àbó máa dájú lórí rẹ onísí ayọ máa jẹ fún onísí ayọ máa jẹ onísí ayọ máa jẹ act of apostle chapter 10 ẹrin tó ṣẹlẹ láti verse 1 ọkùnrin kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní Cornelio a wá gbé ẹnì kan dìde bá ń ka bíbélì
1: ọkùnrin kan sì wà ní kesaria tá a pè ní Cornelio balógun ọrún ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní tali olùfọkànsìn ẹni tí ó bẹ̀rù ọlọ́run tilétilé rẹ̀ gbogbo ẹni tí ń ṣe ìtọrẹ àánú púpọ̀ fún àwọn ènìyàn ó sì ń gbàdúrà lọ́sọ́dọ̀ ọlọ́run nígbà gbogbo ní wákàtí kẹsàn-án ọjọ́ orí nínú ìran kedere áńgẹ́lì ọlọ́run kan wọlé ó sì fún pé Cornelio nígbà tí ó sì tẹ́jú mọ́ tí ẹ̀rù sì bá ó ní kí ni olúwa ó sì ń gbé àdúrà rẹ àti àánú rẹ ti gòkè lọ fájú ọlọ́run fún ìrántí ìrẹ́ ènìyàn nísinsìnyí lọ sí Jópa mọ kí ó sì pé Simoni wá ẹni tí àpèlé rẹ̀ jẹ́ pété òun wọ̀ sílé ẹnìkan Simoni aláwọ̀ ní ilé rẹ̀ tó wà ní etí òkun
0: mo bí a ṣe ń ràn mọ́ síra wọn títí tí Cornelio fi dòmìnira wú ò lọ́wọ́ ìdí àìdàtọ́bí Cornelio nice
2: bẹ́ẹ̀ni
0: ó lawọ́
2: bẹ́ẹ̀ni
0: ó ń fúnni
2: bẹ́ẹ̀ni
0: ó kó òyànjọ
2: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n kò ní gbàlà ẹnìkan ń bèrè pé téèyàn bá nice ń gbọ́ tó lawọ́ tó pọ́pùlà ìgbé só lè wọ̀ jọ̀bọ̀ lọ́run rárá o kó tó lè wọ̀ jọ̀bọ̀ lọ́run gíbìn rẹ ohun kọ́ ló gbé ọdẹ jọ̀bọ̀ lọ́run ohun tó gbé ọdẹ bẹ́ẹ̀ ó ní jíjẹ́wọ́ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ kó o fàyè rẹ fún kán wá ṣe baptism fún ọ lẹ́yìn ìgbà yẹn ń lo dòmìnira o bọ́ ọ bá nice tó o bá lawọ́ o kàn nice ni o ti dàtúndì matthew kò síbílẹ̀ rẹ ṣe fáyìn tó ní nàìjíríà ọba àlọ́ pé london nàìjíríà irọ́ ni nàìjíríà náà ló sì wà matthew nàìjíríà yàtọ̀ london yàtọ̀ ọ̀run yàtọ̀ ayé yàtọ̀ ọ̀run àpáàdé yàtọ̀ ọ̀run rere yàtọ̀ mo gbàdúrà kò ní pàdánù lé sọ pé màá délé ní kẹyìn ayé
3: mi
0: màá délé báyé fẹ báyé kọ èmi ò délé màá mórí délé lórúkọ bàbá lórúkọ tọmọ àtẹ̀mí mímọ́ màá mórí délé báyé fẹ báyé kọ èmi ò délé bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ò dẹ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wà ní ìyànà pàjá abúlé ẹ̀gbá ẹ máa bọ̀ sí ẹgbẹ́dá láàárọ̀ yìí ní water bus stop tó wà ní alágbútan water bus stop láàárọ̀ yìí mo ti wà ń bẹ̀ báyìí láàárọ̀ yìí n bá ti kó studio bẹ́ẹ̀ ni mo lọ síbẹ̀ láàárọ̀ yìí ní water bus stop máa fún wọn náà máa ń tó àdúrà máa dẹ̀ súre fún ọ láàárọ̀ yìí máa dòrò lórí ọlọ́run ọ̀run àánú àsì fún ọ lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí jẹ́ àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wú ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tabi ke send the message emi na fe lo Jerusalem won join me my group ti awon eyan wa yo dara fun o rina lowo o ro ri re o se be Jesu Oluwa wa phone number elo phone number 080 66 48 14 55 080 66 48 14 55 loruko Jesu iri o tele be lo ma ri ofa oni ba yi eri ti yin se aye oni se kaso omo re mo nipa ibi oni ba o olura lowo ayan mo wa pade e olura lowo ogo o ma pade e to re ma jade o be lo ma ri loruko baba omo atemi mi Jesu Oluwa wa.

7. La Gelu FM, jaga bago boletio, maroon show.

0: tó mọ wá. Ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ Ọlọ́run lọ́lọ́run máa jẹ́. Mo rí èèyàn tí ń bẹ láyé tí ò kírun tí ò lọ church tí ò sì bọfá. Pápá jùlọ gbogbo orú ìdojúkọ yòówù tá a bá ní. Ẹ má jìyà ti bẹ̀ sẹ Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ń wòran. Ọlọ́run sọ wá yẹ kó o ṣe báyìí. Àwọn kan ń bẹ tó jẹ pé ò rí jẹ yẹn gan inú wọn ò dùn. Wọ́n rí jẹ ti wọn náà o. Pé wọn náà rí mọ inú wọn ò dùn. Ò ń rí náà o fẹ́ ná inú wọn ò dùn o. O fẹ́ lò orí lò inú wọn ò dùn. O fẹ́ wọṣọ orí aṣọ wọ inú wọn ò dùn. Torí pé wọn bẹ́ lọ́hùn kò ti ẹ̀bẹ́ gbẹ́ pé. Síbẹ̀ wọ́n ní gbogbo nǹkan jù ọ lọ. Síbẹ̀ wọ́n wà nípò jù ọ lọ. Síbẹ̀ wọ́n mọ̀ yàn jù ọ lọ. Ṣùgbọ́n pé wọn náà ti ẹ̀ tí wọ́n mọ̀yàn ó tún rí jẹ bíi tàwọn. O máa wá tọrọ lọ́wọ́ wọn inú wọn ò dùn o. Olówó máa ń tá a fẹ́. Ṣùgbọ́n wọn àní fún wa. Dínú pé tọ́ bá ti fún wa, àní èlì wọn mọ̀. Gbogbo wa bá lówó bá kanlẹ̀ gbọ́ta ni ó máa bẹ́rí fúnra wọn. Máa wá fún olówó tí ò tó là ọ́. Máa gba 2000. Máa gba 500. Bàbá olówó tó mọrú ilé tí ń kọ́ mọrú mọ́tò tí ń lò. Òwò panu olówó tí ó bún yàn kọ́kọ́rọ́ mọ́tò pé mo bùn ọ́. Lówó ń fún lówó lówó. Tálákà dẹ̀ ń jìyà. Ọlọ́lá ń fún ọlọ́lá ẹgbẹ́ rẹ̀ ní nǹkan. Kí ló dé tí wọ́n rà wọ́n àlà tá àràgó tí wọ́n ràn wọ́n lọ́wọ́. Ọmọ olówó ń ríṣẹ́ sọ́dọ̀ ọmọ olówó ọ̀rẹ́ bàbá rẹ̀. Kí ló dé tí wọ́n ń wọ àwọn ọmọ àlàtà àràgó tí wọ́n ń fún wọn ṣẹ́. Bó o bá ti lówó tó ò lé èèyàn ò lè ríṣẹ́ báyìí. Mo kí gbogbo ẹ̀yin òbí tọmọ yín ṣe wà ẹ́ẹ̀kì lọ́wọ́. Ẹgbẹ́ aago mélòó wọn ń bẹ̀rẹ̀ báyìí. Nítorí léde ìdánìyẹn. Ẹ̀yin tọ́mọ yín ṣe wà ẹ́ẹ̀kì lọ́wọ́. Ẹgbọ́n aago mélòó gan ni wọ́n ń bẹ̀rẹ̀. Ọjọ́ ń gbà pé méjì ilé mo ti fẹ́ kán sọ. Nta ayé ti dà báyìí. Àfi kàké pẹ̀lọ́hún. Mi ò rírú ẹ̀ rí. Nígbà wọn ti ń fi Yorùbá bẹ̀rẹ̀ wà ẹ́ẹ̀kì. Yorùbá tí wọ́n ó ṣe láàsì tọ́mọ mi gò ní lọ ṣe. Ẹ wà sẹ́ńtà mi gan gbogbo àná ìjẹta. Wọ́n ní kó pépà ti dago méje méje àbọ̀. Hello. Hello. Thank God it's Friday. Ṣọ́mọ yín ṣe wà ẹ́ẹ̀kì ni ó kọ yín.
1: Wọ́n ṣe wà ẹ́ẹ̀kì orúkọ mi ni Kàmọ́rì Jimmy Alam.
0: Látàdúgbò bo. Ṣọ́mọ tí ń ṣe wà ẹ́ẹ̀kì. Aago mélòó ni ń dé?
1: Aago mẹ́wàá ni wọ́n bẹ̀rẹ̀.
0: Mẹ́wàá ọjọ́ wo?
1: Mẹ́wàá àárọ̀.
0: Ó yá.
1: Ṣé wọ́n dẹ̀ kúrò ní aago mẹ́rin sí mẹ́rin àbọ̀?
0: Wọ́n kò lo aago mẹ́rin sí mẹ́rin àbọ̀. Ó ti yé mi. Mo mọ ilé ẹ̀kọ́ tó tó méjì mẹ́ta lánàá. Tó yẹ pé aago méje gan wo Èkó pépàdé. Ẹ̀rù ń bà wọ́n torí ọ̀rọ̀ ààbò. Hello.
2: Adéọ̀sùn.
0: Present sir.
2: Onímọ̀kàn rí ni pé Ọlọ́run ti bàlẹ́ ẹ lára. Ohun ẹ ti dùn gan. Mi ò fi ẹ sílẹ̀ gbogbo púpà tó yẹ kí n ti ẹ̀ ṣe mi ò ráyè sí láàárọ̀ ìwọ nìkan ni mò ń gbọ́.
0: Ẹ̀ṣẹ̀ bàbá.
2: Ayé rẹ̀ ò ní bàjẹ́. Mo ní ayé rẹ̀ ò ní bàjẹ́.
0: Àmì àmì.
2: Samuel bí tó yẹ ọmọ ìyá orí tó kìlọ̀ ìwà ni.
0: Ẹ̀ṣẹ̀.
3: Bó díẹ̀ ti lọ síbi tù.
0: Èyàn ò lè báláǹsì tán. Níbi ó bá kù sí ni ẹ sọ fún mi ẹja fi yíyìn ńlẹ̀. Ohun tó ń ṣe kọ́ ló máa dùn mọ́ gbogbo èèyàn nínú o. Wọ́n á lọ tìyàn lu bọ́ọ̀bù wáyà. Ibi àléébù bá wà ní ẹ sọ Adéọ̀sùn bó o ṣe wú kọ́lẹ̀ kan yóò dá o. Hello.
1: Ẹ
0: káàárọ̀ o. Ṣọ́mọ yín ṣe wà ẹ́ẹ̀kì.
4: ọmọ mi ṣe wà ẹ́ẹ̀kì kódà ní ìdí alẹ́ àná ni wọ́n tó wọlé àwọn sáyẹ́ǹsì gan wọ́n tún kó wọn lọ sí school kan pé kí wọ́n lọ tanná fún wọn ni.
0: Wọ́n mọ́rí school kan ti gba generator lánàá. Tán gba generator táwọn elétò ààbò wá dúró.
4: Èmi tí mo ń sọ̀rọ̀ yìí ni mo ti ń sọ̀rọ̀.
0: Ibo.
4: Ìdèrè.
0: Ago méjì àbọ̀ náà parí pépà. Jẹ́ tún gbẹ nìkan sí. Má dìgbà pé kan sí agbolé àbẹ́tẹ̀ màá sáréyà. Báyé ṣe dà nìyẹn. 0912370675. Hello.
5: Hello.
0: Yes.
5: Hello.
0: Ẹ kààrọ̀.
5: Hello.
0: Ẹ kààrọ̀. Yes.
5: Gba ọmọ mi ló ṣe wà ẹ́ẹ̀kì lánàá.
0: Ago mélòó lé ń dé?
5: Màmá rẹ̀ nítorí ó ní ago méje wọ́n tó kó pépà dé. Ọmọ wọlé ní bíi after eight.
0: Ó wọlé láftà eight. Àbò mọ̀ dájú lọ. Ẹ jẹ́ ń lọ agbolé àbẹ̀tẹ̀. Ṣùgbọ́n tí gbogbo ẹ lọ, ẹ máa súre fún àwọn ọmọ yín. Ẹ máa gbàdúrà fún ilẹ̀ Ìbàdàn. Ẹ máa súre fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Lórúkọ Jésù, gbogbo àwọn ọmọ tó ń bẹ láhàámọ̀ yìí, wọ́n máa tún wọn sílẹ̀ báyìí. Ọlọ́run bo làṣẹ wa. Agbára àtàṣẹ dà. Ṣé kò sọ fẹ́ mọ́ ni? Kò sóògùn mọ́ àbí? Gbígbàdúrà sí òsì mọ́ ni? Ẹ̀yin wòlíì wòlíì ẹ dìde. N dẹ̀ ní kinní kan kó dẹ̀ gbé mi. Jésù olùgbàlà. Ẹṣẹ́ ti pọ̀. Ìtàjẹ̀sílẹ̀ ò jẹ́. Mo ń lo agbolé àbẹ́tẹ̀. Àtijọ́ Adémọlá yá fún mi ń tún ìgbà kan tó wọlé dáadáa jù báyìí lọ. Kí n fi ṣe tagbolé àbẹ́tẹ̀ ìṣẹ́jú bíi méje náà ló kù. Oyè níran olùsẹ̀sán mo kí ọ̀hún ní wedding on my brother. Ọmọjọ dáàdì àfíìsì Abiodun wọ́n ní ẹ̀ka àrùn ẹ̀kú ètò láti san yo. Akínbọ̀dé Wùmí Ọlámídé Àríkẹ́ wọ́n ní ẹ̀ka àrùn ẹ ò ní fojú sunkún ọmọ o lásẹ̀ Èdùmarè. Àmọ́ ń gbádùn yín o. Ẹ jọ̀ọ́ mo ní owó lọ́wọ́ mo fẹ́ fún yín ní 1,500. Ẹ máa wulẹ̀ fún mi ẹ sẹ́ǹdì ẹ̀ sí àwọn ọmọ aláìní tí wọ́n bá ń bẹ ládùúgbò yín. Káyọ̀dé Ọláníyì láti làǹlátẹ̀. Fi Sáyọ̀ onípẹ̀dé. Wọ́n la ago mẹ́jọ àbọ̀ làwọn máa wọ́n dé lálẹ́ àná o. Ọládélé Bùkọ́lá ẹni Adé. Wọ́n ní 10 God is Friday láti gbárémọ lọ́ba. Orí Facebook la gẹlu mo ti ń kà yẹn. Mo lo agbolé àbẹ́tẹ̀ báyẹn. Ẹ̀yin tèmi gangan ń bọ̀ làbẹ́tẹ̀ yín. Ẹja mi sì kí n ja yín sí. Akínwálé Ìgbéga ọmọ bàbá arógun gbógun mi. Ẹ kú ọrọ̀ yẹn lánàá. Mo rí ọ ṣe dáadáa. Banki Badra.
6: Gbogbo ẹni fẹ́rẹ̀ torí rẹ láyé òkú
0: yọ. Yes! Mo ti wà lágbolé àbẹ́tẹ̀ báyìí.

ẹ̀yin torí ta mẹ́rin ògbèrè tí ó yà mo ti rí yín bẹ́ orí facebook ni ẹ ti dákọ̀ àbẹ́tẹ̀ yín bẹ́lẹ́ ń jáná ni mo ní o.

ọ̀rọ̀ ìwọ ni abẹ́ ìwọ náà ni ọjọ́ gan nígbà tó ti jẹ owó ọ̀ngẹn play 3 ticket get 30 ticket as usual every Friday 30 ticket mẹ́ta kó fi gba 30 ticket tactics ni bàbá ẹgbẹ́ mi nìwọ èyàn ò dókòwò ni torí pé lẹ́nìí àwọn owó tó wà ńlẹ̀ fún jíjẹ bẹ̀rẹ̀ láti 50k 100k 150k 200,000 250,000 naira then half a million 500k

0: Lagilu FM.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank nímọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Ibadan, get ready. Heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade. Theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3-day

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Aika
1: Lagilu FM.
2: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
3: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
1: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefe tinfarire idunu kugubo loja tunta Imule guguniso wanya wanya sekereti midungbe Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re ni boro afa ibawon dowo ko lai ro burukawo
5: ni kon lo le se o
4: ma doubt e Lagulu FM 97 gbagbo gbaju gbaja gbagbe oko won ti gba yera bata nle yi bawujo le se to ngbun safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagulu FM 97 iki walahi alubarika polo oja nbe kerin opo eke David PR IKEA Foundation lo nlo gun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR IKEA Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Charity PR IKEA Foundation nigba to tun wa gba bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo de ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 090544 8444 oju lo bara oni dindo mo wa lagbari
6: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wa
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000
11: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni máa fara hàn. Mo ò ní í ṣàṣẹ dànù mọ́. Ó ní máa ṣẹ̀fún ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́.

0: 0845 tàbí 0905713737. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́doyin Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Àtòtò arére àjọ ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa. Àti bí ó ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílà hílo lọ́wọ́. Lassa fever ìtànlẹ̀ ìdíre Ọ̀yọ́ State Ministry of Health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tún gbórí dìde lágbègbè wa. Díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ̀nyí: èébì, àyà ríru, akọ ibà, ikọ́, kí ojú, ẹnu, ẹ̀rẹ̀kẹ́, kọ́mọ wú fẹ́rẹ́fẹ́, ẹ̀jẹ̀ tètè lẹ́nu, àtàwọn ibi tó ní ò lára wa. Tába wa kófìrí, a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín. Ẹ̀sà àbò oúnjẹ lọ́wọ́ ekulé, kẹ̀sì wá ọ̀nà tẹ kulé ó fi kúrò lákàtà wa. Ẹ súnmọ́ yín fẹnujọ́ lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyíkárí ọmọ tóní. Dákun mọ́ fọwọ́ kan oúnjẹ àwọn ekulé, ẹ ṣe mọ́tótó. Ibà ọ̀rẹ́rẹ́ lassa pankó pé ìtì ràn mọ́ ni. Tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí, ibà ọ̀rẹ́rẹ́ lassa yóò dínkù láyìíká wa. A ní lùgbàdì àìsàn, Ọ̀yọ́ State Ministry of Health ìní kéde ìkìlọ̀.
3: Èyí dúró dì ọ́, Ọlọ́run ní Sioni. Gbogbo ènìyàn nínú ìyìn lọ́lọ́run gbé. Ó tún ti yá o láti yin oníbù ọrẹ fún gbogbo ore tó ti ṣe fún ìjọ wa Celestial Church of Christ ìní Olúwa Parish. Nígbà tá a bá ń kórajọpọ̀ fi inú dídùn yín ọba àwọn ọba nínú ayẹyẹ àjọ̀dún àti ìkórè ọdún kẹfà ìjọ Celestial Church of Christ ìní Olúwa Parish tó kalẹ̀ sí Akoto Tolatos Estate, Lagos Avenue, Elébù Ìbàdàn. Àkòrí tọdún yìí ni ìkórè ìdápadà ògo titun. Sunday, ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún yìí ni ó bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ wa. Àwọn olórin ẹ̀mí tí yóò máa kọrin lọ́jọ́ náà ni Ola Best, Taiwo Amen, Mr. Anulu Sọ̀rọ̀ pẹ̀lú mi MP3, Tosin Asaolu, Choir Master, Ronke Glorious, Segun Singer, Kenny Bright, Yemi Bright, Gabi MOG, Segun Cornerstone, Senior Evangelist Olarinwaju Joseph Diran ló ń gba gbogbo ènìyàn lálejò 0706-131-0760. Gbogbo ènìyàn lápẹ́ o. Ẹ wá ẹ jẹ́ ká jọ fìyìn dáre lọ́dọ̀ ayérayé.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-E-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Ọlọ́run babalọ́lá.
9: Gbogbo kan ò lè kọ́ lọ mọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn títí bí ìpàdé àdúrà fi kan kan oníwákàtí 99 hours prayer àdúrà hẹ̀rìmọ̀ ló kápá ogbó kàbìtì. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11 2026. Níbi táti mọ takú ti Jésù, Operation Push la pè é. Pray until something happen. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Ezekiah Oladeji, Pastor D.S. Dada, Pastor P.O. Sódẹ́kẹ́, Prophet T.A. Adékúnlé, àṣẹ kìkì ọ̀rọ̀ ọmọ bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City, Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn. 799 hours prayer. Èso lè kọ́lé ti Jésù.
10: Ẹ̀dọ̀ kí ìròyìn.
6: edokiro yin ti wa gbera to bayi ikoni lagelure 96.7 fm oke gajo ke leti lanfani lati ma gbo wa lori edokiro yin fun ti aro tuni temi ti oro agba abidemi nlajo wa nbi
10: o anoru tan ni o
6: nbo emi ona robo joko ni o o tun paro
10: e ma wo wa lori facebook wa omole dada
6: mo se nwo wa na ni ko tun ma gbo wa
10: eh be ni e mo e wa mo si are
6: to e je bere lati ipinle oyo ti ani bi ta wa yi o
10: okay now
6: ijoba ipinle oyo ti yo si bombo sita o lati gbenu so hun awon eyan lori iroyin eleje eti awon eyan kan tan ka kiri aye lori itakun agbaye yipe nje ti gbo abe ti gbo awon akeko ati awon oluko won e ti won lo re ko nijoba ibile orire lenu lodo yi won mo ti gba itusile nto nse won fi si ori ero aye lujara kaakiri breaking news joba ipile oyo ni ha iro gberegbe o na ni tin be nle yi o eni ti se alamojuto fun eto iroyin ati dilara ilu loye lori ojuse won eyun omoba dotun oyelade lo so to si se atenumo re wi pe se ri awon foran aworan ati atejade le ti awon eyan gbe kiri lori ero aye lujara tako agbaye hun la se pe lati odo ijoba ipinle oyo lo ti wa irogu o na ni o fun awon molebi kan le mo kaya soke koda gan won ni foran mi to jade ti won so wi pe ah won ti de badan ngbo won de badan wa won ni won ni pe de odo yin o nijoba ibile orire o titi aro la won ko wonde won ni gbogbo awon oro yi irogbu ni o ko si oto olola kan be bi ti wu ko mo bakan na lo tesi waju yan mo badan tun oye lade bi pe se ri gbogbo awon oro ti awon eyan so yi ki awon eyan ko ti kun si tori pe ijoba ipinle oyo ni o salaye lori ibi ti nkan gbede duro ijoba ipinle oyo o si dake lati ma je ki awon eyan mo ibi ti nkan gbede duro lori bi won ti se ko awon akeko ati awon oluko won ati akitiyan ti joba ipinle oyo tin sa loju ona ati ri daju gbangba wi pe won da awon akeko yi pada ati awon oluko won si akata awon molebi won won lawon dupa o lowo gbogbo awon eyan ipinle oyo pe won ti e farabalẹ won ni suru fun ijoba o won ni bi awon eyan ba wa n gbe iroyin eleje ki seyin o mo wi pe ikaya soke nla nla lo ma n je fun ara ilu ikaya soke lo ma n je fun awujo wa ti o ni je ki awon eyan nisimi pin pin bi ti wu ko mo idi ere ta won fi n jade ta won fi yo si bombo sita wi pe gbogbo ipa to wa ni kawo ijoba na ni won ti lanfani lati ma sa loju ona ati ri daju agba pe won gba awon omo yi ati awon oluko won pada si akata won won si ni ko pe ko jina na ni yo sele o tori pe won sise po pelu awon osise leto abo gbogbo ni tibutoro orilede Nigeria yi ki se ipinle oyo nikan lati ri daju gbangba wi pe awon ti won ko lo won ko won pada si akata awon molebi won gbogbo awon iroyin eleje ti nkiri kiun won ni e mo teti gbo o ijoba ni o salaye ni o so fun yin ibi ti nkan gbede duro lori ora awon ti won ko ni ipinle oyo o
10: oda je nse be ki mu eyi iwe iroyin the guardian na loko to di iroyin laaro toni nibi ti ijoba apapo won tin fi oro lede o wi pe e gbo eyin ise ti lo gan aseyori nlanla la won si ti ko le o lori mimo se agbekale olopa ipinle lori lede Nigeria nigba ti won si nse waju wi pe koda gan ibi oro de duro bayi o ni pe gbogbo awon bi to ba ye ki won tun se ninu iwe ofin orilede Nigeria lati fi igbalaye sile fun idasile olopa ipinle ibi oro de duro nu o eni ti se olori osise fun are Bola Ahmed Tinubu yen Femi Gbajabi Amila n lo fi oro ilede o lojobo Thursday leyin ipade alagbara eleyi to se pelu awon eyan toro kan lori awon ilana wo ni won tele lati se agbekale olopa ipinle lorilede Nigeria ninu oro eleti Femi Gbajabi Amila te elede fun awon oniroyin n lo salaye oro pe e gbo ise ti lo gidi gan lori idasile olopa ipinle lati nkan bi osu meta si merin eleti are Bola Ahmed Tinubu to ti palase wi pe egbo gbogbo n to ba gba ni eja fun o lati daju pe ada olopa ipinle sile ni orilede Nigeria ketu abo ko tun le ba afese mule si ni orilede wa o Gbajabi Amila lo te waju ninu oro re pe se ri idasile olopa ipinle ke se nkan teyan kan ji laaro teyan kan so wi pe ohun fe se o bi o se pe agbodo lo se opolopo atungbeyewo ninu wi ofin orilede Nigeria bo lawon eyan se ni se asilo agbara lórí mímọ dá ọlọ́pàá pínlẹ̀lẹ̀ ó ní gbogbo àwọn nǹkan yìí iná ló fà á tó fi jọ gbígbà tí ó fẹ́ mọ fà á ńlẹ̀ jọ bí ìgbín àmọ́ ṣá o ó nígbà tá a bá fi bojú òbojú rí ní kọ̀pẹ́kọ̀pẹ́ ọlọ́pàá pínlẹ̀ yóò di dálẹ̀ lórílẹ̀‐èdè
6: náà. tó wọn ní ẹnìkan tó jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó tún díje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú African Action Congress ọmọyẹlé Sowore lọ́jọ́bọ Thursday lánàá ló kó àwọn èèyàn tó kù sódì o lólùlú lẹwa ìlú Abuja tí àwọn náà sì ń ṣe ìfẹ̀hónú hàn lójú ọ̀nà àti jẹ́ kí àwọn tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó kí wọ́n padà sí àkàtà àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n ní àwọn náà ní gbà o ẹ̀dá àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn padà fún wa o ní orílẹ̀-èdè Nàìjíríà kó wọ́n kú onùgbò wọ́n ní igbe tí wọ́n ń pariwo lọ́rẹ̀ o wípé àwọn ò ní gbà o kí ìjọba kó gbọ́ igbe àwọn kó sì gbọ́n tí àwọn ń sọ wọ́n ní ṣe rí i nígbà tí wọ́n rìn lọ wọ́n ní wọ́n gbéra kúrò ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tí ń bẹ lólùlú lẹwa ìlú Abuja wọ́n níbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n náà bá ń lọ sí aṣọ rock ìyẹn ní ilé ààrẹ wọ́n náà bá ń lọ náà bá ń lọ wọ́n bá ń lọ wọ́n ní pẹ̀ tí wọ́n dé àárín kan ni wọ́n ti bá àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ti dúró wáwáwá pẹ̀lú ọkọ̀ ètò ààbò àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àwọn ọmọ ológun lẹwa Nàìjíríà àwọn DSS wọ́n ní wọ́n kó ìbọn dání rẹpẹtẹ wọ́n ní wọ́n sọ fún wọn wípé ṣe ẹ fẹ́ gbọ́ àwọn ò sọ pé ẹ mọ̀ ṣèwọ́de ṣùgbọ́n bí ajá bá ń ṣe kinní kan yóò mọ̀jú olówó rẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe ìwọ́de ẹ mọ̀ dé ọ̀nà bí rárá torí wọn ò pè yín lọ́nà bí ibi tí wù kó mọ̀ kò síbi tẹ́ ẹ ti láǹfààní láti ṣe ìwọ́de yín tíjọba ò ní láǹfààní àti gbọ́ ṣùgbọ́n kẹ́ ẹ máa bọ̀ ní aṣọ rọ́ọ̀kì kẹ́ ẹ máa sọ pé ẹ̀yin ò fẹ́ ẹ̀yin ò ní gbà àwa náà ò ní gbà fún yín o ẹ mọ̀ bá ilé ìjọba jẹ́ o nígbà tóun náà wá láǹfààní láti bá ikọ̀ oníròyìn sọ̀rọ̀ Sowore mọ̀ ṣe ìwòye ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí tó ń pè fún àtúnṣe ní kíákíá torí nǹkan ti bàjẹ́ o làwọn ṣe fẹ́ ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ wo ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n kò ẹ jẹ́ wọn kó wọn padà lẹ́yìn òsọ̀kà ni kì í ṣe pé à ń dájọ́ sí i wọ́n ní dídájọ́ sí i ló bí àwọn nú ń bẹ̀ ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ti gbé ìgbésẹ̀ tó lágbára lórí bí ọ̀rọ̀ ètò ààbò ti ṣe rí lórílẹ̀-èdè pé aró orókun aró rẹ jíyẹ gbogbo àwọn èèyàn ò lè sùkọ́ forí lé sùkà kálukú sànká yóò kè ní béèyàn fẹ́ jáde nínú ilé yóò kọ̀kọ́ wọ̀ tó wò sí ẹni ní mọ́tò yóò wọ̀ tó wò sí ẹlòmíì tó jẹ́ pé àwọn tí wọ́n rí jẹ́jẹ́ yàtọ̀ sí pákó wọ́n ní ẹlòmíì kò láǹfààní àti lè jáde nílé mọ́ nítorí pé ìbẹ̀rùbojo pé kán mọ̀ wá tẹ̀lé àwọn kán mọ̀ gba ọkọ̀ tàbí kán mọ̀ jí àwọn gbé lọ ni kálukú ń ṣe sá kíjokíjo sí bí wọ́n pẹlòmíì síbì kan pé ó yá o wá wá ṣojú wọn wọ́n ní ẹlòmíì ò sọ pé òun ò lọ o òun bẹ̀rù àwọn ajínigbé nídò láwà ṣe yun dà Sowore ní ibi ọ̀rọ̀ gbédé dúró yìí o kíjọba jáde kí wọ́n sọ tí àwọn ó ṣe fún àwọn torí bí ìjọba ò bá sọ tí àwọn ó ṣe fún àwọn báwọn ó ṣe mọ̀ ṣe wọ́de lọ lójoojúmọ́ nù o àfi kí wọ́n lẹ́yìn ẹ̀sọ́kà kí wọ́n lọ rè é gba àwọn èèyàn padà ó ní ṣé ti ẹ̀rẹ́yìn òṣèlè tó ààbò ẹ ti ẹ̀lẹ́ dúró wáwáwá báyìí pẹ̀lú ọkọ̀ ìjagun àti ìbọn kí ló rẹ tí ẹ ṣe lo agbára yín láti ṣe gbogbo nǹkan ẹ sì mọ̀ pé kò sí tí Sowore ò lè wí wọ́n ní gbogbo rẹ̀ ni ó tako àwọn òṣìṣẹ́ elétò ààbò lánàá wípé ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ẹ fẹ́ mọ jẹ gàba lórí àwọn ni àwọn náà sì ní gbà fún yín torí pé gbogbo ọ̀nà làwọn náà fi mọ́ pariwo ipò tí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà wà wọ́n ní gbogbo bó ti ṣe ń sọ àwọn olóṣèlú elétò ààbò ilẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọ́n kàn ń wò báyìí wọn ò yá fún lẹ́sìn wọ́n ní ìtọ́sà sọ fún wọn pé go back ibi ẹtí ń bọ̀ ẹ padà síbẹ̀ gbogbo eléyìí tẹ́ ń sọ sítórì ni kò kan àwọn ẹ padà síbi ẹtí ń bọ̀.
10: ọ̀dà ìwé ìròyìn the guardian ní àyín bákan náà wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà mọ̀bẹ́rí o ẹ̀jẹ̀ kọ̀ọ̀kọ̀ yọ wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé ọwọ́ ti tẹ nìkan eléyìí tí ń pè ní Ifechukwu Dennis wọ́n ní ẹni ọ̀hún òun náà ni wọ́n sì fi òkèlè òfin gbé o lẹ́yìn tí wọ́n ti ṣe ìwádìí alágbára tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé òun gangan ń ló gbé ọpọlọ kalẹ̀ tó sì ṣe nǹkan kan tó jẹ mọ́ làákàyè ìmọ̀ òdi òní eléyìí tí wọ́n pè ní AI láti fi ṣe àgbékalẹ̀ fọ́nrán kan eléyìí tí ohun ti ń bẹ́ńbẹ̀ wọ́n ní kódà ṣe lọ́ọ́ dàbí ohun ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní nígbà tí wọ́n á yanjú kiní ọ̀tán tán gbé sí abẹ́ fọ́nrán móhùnbáwòrán kan wọ́n ní ní ọba lẹ̀ sórí ayélujára làwọn yẹn bá ń fọn kí pé ẹ̀gbọ́n tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ni nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìlànà tẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ló kéde ẹ̀ lọ́jọ́bọ̀ Thursday lójú ìtàkùn X rẹ̀ pé ẹ̀gbọ́ ẹ̀yin ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí oní àtòun àti àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ sí sisi akin ní gbẹ̀ngbẹ̀yìn wọ́n ti náwó gan ẹni tó gbé fọ́nrán ọ̀hún tó ṣe jáde o wọ́n ní orúkọ rẹ̀ Ifejukwu Dennis ìní jẹ́ o wọ́n ní ngbà tó sì mú fọ́nrán ọ̀hún ló júta wọ́n ní àtòun àti omilengbe àwọn olùtẹ̀lé rẹ̀ àwọn tí wọ́n dá ọwọ́ ọ̀túnmọ̀ yàtọ̀ sí owó sí ó ní ni wọ́n ń gbé kiní ọ̀hún kílẹ̀bẹ̀lẹ̀bẹ̀ ewé ẹ̀kọ́ ìpín ẹ̀gbọ́n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ngbà tí ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lẹ́yìn bí odidi ọ̀sẹ̀ kan eléyìí tí wọ́n ti ń ṣiṣẹ́ ìwádìí tí kiní ọ̀hún sì ti ń di ìfanfà láàrin àwọn ọmọ Nàìjíríà wọ́n ní pàápàá jùlọ lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí ẹni fọ́nrán ọ̀hún ló lu fótóró sórí ayélujára o níbi tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹnìkan eléyìí tó náà jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn Martins Vincent Ose eléyìí tí kò wá mọ̀ sí Very Dark Man wọ́n ní tó náà sì lu fọ́nrán ọ̀hún wípé ẹ̀gbọ́n kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wọ́n nínú fọ́nrán náà ni ohun ọ̀hún ti ń ṣàlàyé ọ̀rọ̀ láwọn nǹkan eléyìí tó le ba nǹkan jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ra nǹkan tí a le sọ tá a le mú jáde wípé ń bẹ nínú ohun fọ́nrán ọ̀hún iná ni wípé ààrẹ ìdìdì ń sọ̀rọ̀ wípé ẹ̀gbọ́ sẹ́rí ètò ààbò eléyìí tó ti di tọrọfọ́kálé tó di bí ọkọ̀ bí ọkọ̀ o lágbọn gúúsù ìlà oòrùn nílẹ̀ yìí south east ni a mọ̀ se bẹ́ẹ̀ pé kó rí bẹ́ẹ̀ ni ṣé bí a sọ fún peter obi gbà náà wípé kọ́mọ jáde o kọ́mọ dìbò takò wá o lọ́dún 2023 wọ́n ní ọgbọ́ díẹ̀ nu táwọn fi jẹ́ kí a gbọ̀n bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ fún bákan náà ẹ̀wẹ̀ nínú fọ́nrán ọ̀hún ni wọ́n gbọ́ eléyìí tí wọ́n ṣe tí wọ́n jọ wípé ohun tọ́jọ́ ti ààrẹ ọ̀hún ní ń ṣàlàyé ọ̀rọ̀ pé kíni ṣe rí gbogbo ìnira táwọn ọmọ Nàìjíríà tán ń dojú kan kọ́mọ kan àwa ní ti àwa kan ń ṣègbèsí ayé tiwa lọ ni Ọ̀nànúgà ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé fọ́nrán ọ̀hún ni lọ náà tó fi lérè lórí ayélujára tí wọ́n ṣe tán láti pe Very Dark Man ní ẹjọ́ wípé irú fọ́nrán òfegè láàbí báyìí ó ti gbé léde lórí ayélujára wọ́n ní kódà gan lójú òpó Facebook rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday wọ́n ní Ọ̀nànúgà ó fi sí ojú òpó ńbẹ̀ tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ṣe rí ọkùnrin ife ẹjúkù eléyìí ọ̀dà wàhálà ọ̀hún lẹ̀ tó ṣe fọ́nrán ohun ọ̀hún tó sì jọ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlú Benin iná ti gbé o lórílẹ̀‐èdè Nàìjíríà.
6: So wọ́n ní ilé-ẹjọ́ ti magistrate tó jókòó kalẹ̀ sí Adó-Èkìtì ló ti ní kí tààràtà igbákejì alága ìjọba ìbílẹ̀ ìlàjẹ̀ méje ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún Grace Ogunlẹ́yẹ kó mọ̀ lọ sínú ọgbà àtúnṣe tún ni rọ̀ kí ló ṣe wọ́n nígbà wọ́n gbé ẹjọ́ dé iwájú onídàájọ́ Àbáyọ̀mí Adéọ̀sùn lórí nǹkan tí Grace Ogunlẹ́yẹ ṣe òní ọjọ́bọ̀ Thursday lánàá ló ní ó kù díẹ̀ káàtó wọ́n ní ṣe ló parọ́ pé wọ́n jí òun gbé níwájú ilé ẹjọ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí Ogunlẹ́yẹ tó láǹfààní àti sọ náà sọ̀sọ̀ pé ó yá ẹ ṣáà mọ̀ gbé lọ sínú ọgbà àtúnṣe tún ni rọ̀nà ẹ kọ́kọ́ gbé lọ ọbẹ̀ náà wọ́n ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n bá ṣàdédé rí ọkọ rẹ̀ ní òpópónà ìpẹ́rẹ̀ ìlú Dùn Èkìtì eléyìí tí wọ́n ṣí ọkọ̀ ọ̀hún lẹ̀ lọ́tùn lọ́sì wọ́n ní àwọn èèyàn wá sọ pé ọkọ̀ igbákejì alágàre wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wa wọ́n wọ inú gbogbo àwọn ẹni tí ṣe àwọn tí jìyàn gbé ni wọ́n ti jí onítọ̀hún gbé o wọ́n ní wọ́n sá bẹ̀rẹ̀ sí ní wa wọ́n nígbà tí ó yá ní ọjọ́ kejì wọ́n ní wọ́n bá rí i tó yọdé wọ́n bá rò pé níbo ni ẹ ti ń bọ̀ níbo lẹ ti ń lọ wọ́n ní torí pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lójú ẹsẹ̀ tí wọ́n ti rí ọkọ̀ ń bẹ̀ wípé ọkọ̀ dúró ń bí tí wọ́n bá jìyàn gbé ọkọ̀ ò lè dúró ní ojú òpópónà wọ́n nígbà wọ́n ṣàṣe ìwádìí lọ ṣe ìwádìí bọ̀ ni wọ́n rí i pé ó fẹ́ fi ṣe ìkówó yóò ṣe ìkówójọ ni pé kí àwọn èèyàn kí wọ́n máa dáwó sí àkàtà tọ̀dọ̀ tòun wọ́n ní bínú ṣe bí iléeṣẹ́ ọlọ́pàá nù lórí iṣẹ́ ìwádìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ṣe gba gbogbo fáìlì rẹ̀ jọ nù ló bá di wọ̀ níwájú ilé ẹjọ́ wọ́n nígbà wọ́n dé iwájú ilé ẹjọ́ ni pé kí wọ́n gbé fáìlì kọ́ gbé lọ sí ọ̀dọ̀ àwọn àjọ tó wà ní ẹjọ́ tí wọ́n gba iléeṣẹ́ lámọ̀ràn lórí àwọn ẹ̀sùn tó bá jọmọ́ ọ̀rọ̀ ìwà ọ̀daràn èyí tí wọ́n bá fi kanrú àwọn èèyàn bẹ́ẹ̀ o wọ́n nígbà tí wọ́n béèrè lọ́wọ́ alága gangan fìjọba ìbílẹ̀ ọ̀hún Pius Dada wọ́n ló sọ wípé ìwà dandan gbáà ni wípé ó sì kù díẹ̀ káàtó àwọn irú nǹkan báyìí mọ́ ń káyà àwọn aráàlú sókè ni kò sì yẹ kó jẹ́ pé irúfẹ́ tọ̀dọ̀ tàwọn ni irúfẹ́ ìwà bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ohun tó bá sì jẹ mọ́ bẹ́ẹ̀ ọwọ́ òfin òun náà ni kí wọ́n fi tò ó dáadáa ó wá ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú ni pé ṣé ẹ rí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí ohun tí ò ṣẹlẹ̀ tàbí ká ṣàmọ́ gbé ìròyìn káàkiri lori pe e wo awon kan tun ti de adugbo wa o e wo awon kan tun ti jiyan gbe o a tun ti rawon ajini gbe won ti gbe omo meji o won ti gbe omo meta tamu yo fi ma saka kiri won ni won so iroyin ohun de bi pe won lo re mo mu awon omo nile iwe pe o ya ma bo won ni won tun ti ji omo meji gbe o ngba won ba wa wa gbogbo ayika ata gbogbe ni o ba ri pe won je ni kankan gbe tosi ti ka won eyan aya won eyan soke won le lomi osubulu le elomi o fa pabo elomi o lo re ko sinu gota orisirisi awon nkan ba lo nseru eni ijoba ba ba mu lasiko yi pe nko iroyin ti o kan lowo ti o kan lese ti ngbe iroyin leje ki bi joba ba ile mu o to fe fi phone re blow ah wo o blow ko ja bo ti si
11: Lagilu FM 96.7
12: ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní july 21 tá padà rí ní july 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní makka àti madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
13: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
14: S-E-L-A-R-R-I-E sálárì
13: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ́sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
15: T-U-R-M-E-R-I-C turmeric
13: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
16: Atoto arere o ẹgbẹ́ Yorùbá Kọ̀yà Initiative ń pe gbogbo wa síbi àpérò àti ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ àti adarí ẹgbẹ́ Yorùbá Kọ̀yà ẹgbẹ́ tó ń lépa àlàáfíà fún ìfẹsẹ̀múlẹ̀ ààbò nílẹ̀ wa. Kókó àpérò ni wíwá ojútùú sí àìfiẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní ẹkùn ilẹ̀ yìí tí ó máa wáyé lọ́jọ́ Sunday June 7 ní gbọ̀ngàn Divine Grace Event Center New Ife Road Ìbàdàn aago mẹ́wàá àárọ̀ lẹ́tọ́ bẹ̀rẹ̀. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni aṣojú ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR gbogbo gómìnà ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn àwọn asòfin àgbà àwọn orí adé ilẹ̀ Yorùbá níbẹ̀ láò ti bu ọlá fún Alhaji Mujidat Folasade Ojo Tinubu
17: ìyálọ́jà general
16: gẹ́gẹ́ bí ìyá ẹgbẹ́ Yorùbá Kọ̀yà Sunday June 7 láago mẹ́wàá òwúrọ̀ lẹ́tọ́ máa bẹ̀rẹ̀ ní Divine Grace Event Center New Ife Road Ìbàdàn. Ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe olùkéde Aṣíwájú Sunday Akinyemi aka Yellow National President àti Alhaji Razak Fọlọ́runṣọ Director of Organization Yorùbá Kọ̀yà ìyá kì í ṣe tèmi.
18: Providence College of Education Ibadan.
19: Ibadan logo wa si eyi gan lo ma dekun wa rin jina lo gbe ko kona jijin rere.
18: Providence College of Education empowering global scholars
19: inira osima
18: akeko lati tesiwaju lori eka eko to ba fe.
19: These are the available courses: English and Yoruba, Yoruba and Economics, Social Studies and Economics, Computer Science and Integrated Science, Islamic Studies and Political Science, Physical and Health Education double major, Islamic Studies and Geography, Mathematics and Biology, Business Education double major, School of Early Childhood and Education double major ati bebe lo $3,000 pere ni form acceptance fee $10,000 school fees $30,000 per semester lo gba form ni Adeojo Junction Yanaji Flower Mill Boluwaji area along Lagos Ibadan Expressway Ibadan anfani berekete form and acceptance fee is free 100 level school fees is free for the first 200 students scholarship for best 50 students to our AAUA University accordingly telephone 0703155155 tabi 0706666965 website www.pcoed.org Providence College of Education Ibadan Okaju Osunwa
20: Famu ya ju oro mi Amni yi gbe dabada
15: ti solo si lowo anu ni tuni sile o wa lagbara to ba fe fegun jade to re ni to lohun fi bu ta lo le fi re tete wa gbadua ko wa bere fun anu ti fani kuro ninu egun atepe idile idire e ti gbadi adua to lo gori oto su yi e ti o wa ni friday akoko nu osu keba fi se pataki takori re je anu lati bo kuro lowo ipe alagbara numeri 23:8 alagbara won lo fi o si pe leyin ti si je oloju aye re egbo bi ni tabi to ga anu lo ye pe to ba balaki ni ki balamo o gbe omo israeli se danu nigba ti iranse olorun alaye eni ti ase iwalaye christi gbe ke ninu aye prophet akitayo yusuf ke gbe oro o si ma rojo adua ni gbogbo eni to ba wa lori opo iko ati riju olorun bo bi prophet segun ojedele prophet iho o ma gbelebu ate evangelist edition won eja ajo pade ni friday ose yi ago meso owuro si meta osan ni pade adua fi ma waye gbogbo awon to ti wa ni won jeri sagbara olorun ninu jo wish jesus evangelical ministry lati bi kibi edejegede tabi orita meri ti o ya e so follow kala ko ma gbe tabi si waju oko yi bo wa si wi jam city international to wa ni forogun 0805-135-0649 Jesu loluwa
17: kere o gbogbo egbe magaji ile ibadan labe are wa are asini yo are olorisha o fi asiko yi kede pe eto abole ibadan ti pele oyo o ti ku oni ti joba nikan gbogbo bale gbogbo eyin te file re ti fugba won ti simo lu atawon eyan bi re e dokun eja fura o ni apa otu ato ni apa osi e ja so mo tutu ara wa adejigodogo nkan ko ni jiyan gbe mo oko ndale yawo yawo ndale oko omo ndale obi e gbogbo eyin te gba adejigodogo so di ale e mo ye won wo e mo kan bo le so ba on gbogbo eyin onile nlala ti je pe e so be te go de adoji e mo yenu le yiwo gbogbo iwo ni oni eleje dake mo daluru mo so n to jure o to gbogbo eyin obi alafe moju te mo mo lo ile iwe eje le o mo kikalu ko dadi wole e kile o to su gbogbo eyin baba loja iya loja te le mu jere ni fe kile o to mo e mo ru oko te ba wo gbogbo le iwe to jina si gboro e je sa moju to ara wa o gbogbo eyin agbofinro arowo ise yin te se e ti bo jawe so bi abo olohun yo daju re ko kan wa olukede gbogbo egbe magaji le ibadan labi are wa are asini yo ari ori olorisha akowe egbe oloye magaji tuji ajala odu jade alukoru egbe oloye magaji ajayi amadu
20: ore afaimo ko ma ja won ami ti mo nroye e ninu ago ara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mu fomi atapara ara n ja mi je nkun ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi baba n bari e ni ti pajapaja to ma mu mi lowo atese sugbon iro lo n pa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa leleyi abi aare ara to n ba oja se won ogbon nipa bi ansi capsule ni egbogi to je ohun ni gbogbo eyan lo to ba n di pe ara n ta ni ara yun ni ara n ja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi pajapaja to mu ni lowo atese bi ansi capsule o wa kaka kiri bi 20 ojulowo ogun jade jado ilu ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boost pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa nilu iseyin oyo ikire iwo ede ati nilu ogbomoso tabi number 30 adekoya house anfani road roundabout ring road ibadan ileise temetayo trado medical nigeria limited lo nse bnc capsule jade lati mo gangan ibi te ti le ri bnc capsule ra ladugbo yin e pe 0836944.
21: Irúfẹ́ àkókò bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò àṣẹ ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dáàni olúwa wí bí bàtà ọ̀tá ìgbẹ́yẹ́gbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah ó yẹ dìde nítorí pé ohun ìjáwá kìí ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ebi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta màmá dr bọ́lá rẹ yóò máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ women intercessory network win ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá amphi theatre ní pápá ìṣeré ńlá lẹ́kọ̀ọ́ sàlámì adámọ́sígbà ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló ń gbà.
22: Hello, Ekaro Ekason, Ekale. Are you looking for a job opportunity? AA Global Limited is hiring customer service representatives and content creators. Do you have experience? Great. No experience? No problem. Kosiwala, I'm a trainer on the job. You will learn valuable skills while you earn. Salary ranges from 80,000 naira to 150,000 naira. All you need is willingness to learn, good communication skills, commitment, and a positive attitude. Shofe kwa ekotutu. Shofe grow your career and earn a steady income. Then this opportunity is for you. at Double A Global Limited. We believe in helping people learn, grow, and succeed. Ma se je ki opportunity koja lo. We are located at number 63, Mobile Shopping Complex, Gbagi, Ibadan. Etule pe wa sori 09011333610. Etule ko si wa lori Gmail at hr@double.com. doublehay.com. Apply now and join our winning team today. Double A Global Limited. Learn, earn, and grow.
0: Lagilu FM 96.7. Edoki Iroyin.
10: Bo pada lati oju oja. Edoki Iroyin ton kile fala fala nikan ni Lagilu 96.7 FM. Ona lo nba afefe sore lowo. E wa ja tun se be tori pe sunsun laye gba ki mu eleyi ni oro yo ni bi tan tin shalaye oro wi pe latari awon isele oniruru ati awon awuyewuye eleyi to suyo latari eto dibo abenu ti egbe oselu APC yi to waye ni kope yi leyi ti o fa lobolobo fakaja ikunsinu duku ohun awo ati irewesi laarin awon oludije awon omo egbe ati lodo awon araalu okan lara awon ekan omo egbe oselu APC iyen dokita Ayobami Wasiu Lam Adesina lo wa nsi alaye oro wipe ohun o gege bi eni to nife egbe oselu APC dokan to sin wa idagbasoke ati aseyori fun egbe oselu ohun nipin yo ipinle oyo olohun wa woye wipe asiko yi wipe asiko yi egbe nilo ogbon ohun ikora eni ni janu ati ifokansin to nti ifese mule pelu iduro sisin lori ilana ati ipinle serere ti egbe oselu APC dale lori oni ni akoko ohun fi asiko yi fi idi sotito ohun ninu egbe oselu APC awon adari ohun egbe agba ati agbagba ninu egbe oselu ohun te ma re Bola Ahmed Tinubu leyi ti o nja fitafita fun ifese mule ati ifese nile eto abo isakoso rere ni orilede Nigeria ati imugboro egbe oselu ohun olohun fi mule o ni ipinle Oyo nitori pe egbe oselu APC je egbe eleyi ti ohun ti won mo lori ise ijoba rere oni la se gbodo fi aye gba eto pinre lare otito ati akoyawo lai segbe tabi yan enikankan ni posin egbe oselu APC oni o tobi ju eyikeyi omo egbe erungba tonti awo abi ikunsinu lo oni ohun to je okun egbe ati eyi ti o le mu aseyori ba egbe ohun ni ki awon omo egbe ni idaniloju pe gbogbo eto egbe ni yo mo gba ilana otito ati ododo lai si awuju abi makaruru oni o ti wa gbangba pe awuju ohun makaruru o wa ninu onka esi ibo abenu egbe oselu APC eyi ti won fi sita ni emeji ototo ati eto lana egbe ele ti o kuna tori aise ododo ati awuju ele to wa ninu re ninu egbe ti oba ni igbe kale ninu ife iserere ni orilede Nigeria o te waju bi pe irufe egbe oselu bayi o ye ki mo tele ilana akoyawo ton ti gbangba la satani o na ni o le fa ki kun sinu abi duku ko bele ninu egbe oselu ohun o wa nte waju ninu oro re oni awon alase lo ni ojuse lati se ipinu to se koko ti yo si mu ki alaafia joba ninu egbe yi wa nitori na oni ohun ro gbogbo awon oludije awon alatileyin won ton ti gbogbo omo egbe oselu APC lati ni suru ki won si je ki awon alase se ojuse rere eleyi ti koni mu ipinya ati ijakule ba egbe oselu ohun lojo waju waye o oni ohun tun wa nbe gbogbo awon omo egbe oselu APC lati mo fi oko are Bola Ahmed Tinubu sinu awon ariyan jiyan eleyi ti won ba nfa laarin ara won ninu egbe oni ona to da julo ini ki a ko akoyawo ka si je olotito ninu egbe oselu ohun oni gbogbo nta ba wa nfa laarin ara wa ke mo mo fi oko are Bola Ahmed Tinubu sinu re o wa te waju ninu oro wipe kan fi kan je ki igbalaye ko wa fun isododo ati akoyawo nínú ẹgbẹ́ òṣèlú APC kí kaluku sì fọkànbalẹ̀ kan fún àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Lókè láǹfààní àti ṣe ọwọ́ wọn bó ti tọ́ àti bó ti yọ. Dókítà Ayọ̀bámi Wàsíù Lámàdésínà ń lo fi àtẹ̀jáde.
6: Káàbọ̀ gómìnà ti ìpínlẹ̀ Ondo Lucky Ayédátiwa òun náà ló mọ̀ ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sókè gan ni lórí ipa tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún kó o tí ìbá ṣe ipa tí wọ́n kó o wọn ò bá ti ju àdó ikú sílé ìjọba nípínlẹ̀ náà ìyẹn nílùú Àkúrẹ́. Ó ṣe ìwòye àwọn akitiyan tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe láti pin àwọn onítọ̀hún nípa. Gómìnà Ayédátiwa ló yọjú ọ̀rọ̀ ẹ síta lọ́jọ́rùú Wednesday nu ọ̀sẹ̀ tá a wà yìí fún ikọ̀ oníròyìn nígbà tí wọ́n ń tàkòtó ìròyìn sọwọ́ ìbéèrè sọwọ́ sí. Ó ṣàlàyé lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn pàápàá jùlọ fún ti àwọn èèyàn mẹ́rin kan eléyìí tí wọ́n ní kí wọ́n lọ rèé yẹgi fún wọn látàrí kíkópa wọn níbi ìkọlù ti ilé ìjọsìn St Francis Catholic Church eléyìí tó wà ní Ọ̀wọ̀ lọ́jọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022. Ìyún àwọn agbésùmọ̀mí ti ọwọ́ tẹ̀ gómìnà ṣàlàyé níbi ọ̀sẹ̀ mẹ́rin sí mẹ́ta bí oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn. Ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n gbé e sí ìjọba létí pé àwọn ọ̀dọ́ kan wọ́n ti ń kó ara wọn jọ láti gba ìjọba lọ́wọ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ni àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ni wọ́n bá ta mọ́ra náà bẹ̀rẹ̀ sí ní sọ wọn. Wọ́n ní ṣáájú àwọn èèyàn yìí wọ́n kọ́ lọ rèé gba ilé ìtura wọ́n ní wọ́n wà ńbẹ̀ lẹ́yìn tí wọ́n kúrò nílé ìtura wọn wọ́n lọ rèé gba ilé wọ́n ní wọ́n tún dúró síbẹ̀ wọ́n ní wọ́n wá ń sọ wọn lórí àwọn nǹkan tí wọ́n ń lò àti àwọn tí wọ́n ń rà wọnú ilé ọ̀hún mọ́ ṣe ń wọlé bẹ́ẹ̀ náà ni wọ́n ń jáde. Wọ́n ní wọ́n ké sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ àmọ̀tẹ́kùn láti máa sọ wọn kọ́ máa pàráàrọ̀ láìmọ̀ yìí pé wọ́n ń sọ àwọn náà. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n rí i pé wọ́n ti ń fẹ́ ṣe gbogbo àwọn tó yẹ kí wọ́n ṣe àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé láti ṣe fún ìjọba ìpínlẹ̀ náà. Wọ́n ní bí àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe yọ sí ibi tí wọ́n wà rè o náà bá kó gbogbo àwọn èèyàn ọ̀hún ó di àkàtà wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wọ́n ní títí dìsìn wọ́n sì wà ńbẹ̀ láti máa ṣàlàyé ibi tí wọ́n ti wá àti àwọn èèyàn tí wọ́n rán wọn tẹ́ gẹ́gẹ́ bí àwọn afurasí eléyìí tí wọ́n kó. Gómìnà Ayédátiwa ló ṣàlàyé pé tí kì í bá ṣe iṣẹ́ ìwádìí eléyìí tí àwọn òṣèlú ètò ààbò tètè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti máa tọpinpin àwọn èèyàn ọ̀hún nílọ bíbọ̀ wọn pẹ̀lú àwọn ojúṣe tí wọ́n fẹ́ lò gan àti pé wọ́n ti tètè gbọ́ sí àwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn ń fẹ́ gbé ń tà ń wí ìkọ́ ni àbá máa wí yóò tún burú ju eléyìí tó ṣẹlẹ̀ ní ilé ìjọsìn ọ̀hún lọ pẹ̀lú gbogbo àwọn akitiyan wọn láti jẹ́ pé kí nǹkan dojú dé ní ìpínlẹ̀ Ondo náà ni àwọn òṣèlétò ààbò ọ̀hún tí ò fún wọn ní àyè láti jẹ́ kí wọ́n pitú iṣẹ́ ọwọ́ wọn nípínlẹ̀ Ondo. Lẹ́yìn náà ni gómìnà Ayédátiwa ti ìpínlẹ̀ Ondo ló wá ń gbósùbà káre fún àwọn òṣìṣẹ́ elétò ààbò nípínlẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn akitiyan eléyìí tí wọ́n ṣe láti rí i pé ètò ààbò ń fẹsẹ̀ múlẹ̀ torí pé ojúṣe ìjọba ni àti àwọn tó wà ní agbọnni ti ètò ààbò láti rí i dájú pé ètò ààbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa kò sí pàhẹ́ lórí rẹ̀ pé ti wù kó mọ̀. Wọ́n ní ó ní gbogbo iṣẹ́ yìí náà ni àwọn òṣèlú ètò ààbò ṣe o tí ìbá ṣe pé wọ́n gbé ìgbésẹ̀ lásìkò tó yẹ gómìnà ni pé nǹkan ò bá tún ti hóhẹ́ ní ìpínlẹ̀ Ondo kò bá tún ti dìròyìn wípé wọ́n ju àdó ikú sílé ìjọba nǹkan tó ti bàjẹ́ o.
10: ọ̀dà jẹ́ kí n túmú yìí ìwé ìròyìn daily post lọ́kọ́ tó dìròyìn láàárọ̀ tù ní wọ́n ní àwọn kan eléyìí tí wọ́n pè ní G60 nínú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin eléyìí tó kéré jùlọ nílé-ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ yìí wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé irọ́ pátápátá gbu ẹni ọ̀rọ̀ kan eléyìí tí ó jáde o wípé ẹyin bí àwọn ti fi orúkọ ọ̀nàrẹ́bù Ikenga Ugochiyere léde gẹ́gẹ́ bí ẹni tí ọmọ bọ́ sípò tí ó sì mọ jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ asojúṣòfin eléyìí tí ó kéré jùlọ wọ́n ní pé kò sí òótọ́ nínú ọ̀rọ̀ wípé àwọn lọ rèé ṣe arúmọjẹ àwọn ìbuwọ́lù níbi ti wulẹ̀ ọmọ o wọ́n sì tẹ̀wájú nínú ọ̀rọ̀ wípé gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n buwọ́lù ìwé ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ láti odò ọkàn wọn o wọ́n ní àwọn tí wọ́n jẹ́ agbọ̀n kan nínú àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asojúṣòfin ọ̀hún iná fi ọ̀rọ̀ léde o lọ́jọ́bọ̀ Thursday eléyìí tí alága wọn ọ̀nàrẹ́bù Muktar Umar tó buwọ́lù tó ń ti ẹni tí ṣe akọ̀wé wọn ọ̀nàrẹ́bù ṣèyí Sowumi nínú àtẹ̀jáde ọ̀hún ni afilede o leyin ti igba keji abenugan ilegbimo asoju sofin honorable philip agbese eleyi ti o foro lede ninu ilegbimo asofin gba ti won joko lepe egbo iwe kan ile ti nbe ki ibuwolu ohun ti nbebe won lo re si ayida yida re ni o ohun ko lohun ko wo bo iwe ohun o ninu oro ti awon egbe ohun ti won wa so won ni ninu mokan le ni 80 eleyi ti se omo ilegbimo asoju sofin eleyi ti won kere julo ninu ilegbimo asofin ohun won ni mokan le ni 80 ninu awon ina didi buwolu iwe ohun pe egbo awon fe ki elomi ko jiro eni ti se omo ilegbimo asofin eleyi to kere julo honorable Kingsley Chinda eleyi to ni oru mu ohun o ninu egbe oselu to nwa to si lo darapo mo egbe oselu APC to je pe ni gbengbeyin o na ni a pada gbe asia egbe oselu APC le lowo ni ipinle Rivers lati lo re je omoye fun ipo gomina won be won ni se ngba ti o ti wa fi apere le si awa ni yen elomi lati bo sori apere re bi won sala yoro wi pe oro ti agbese eleyi to so yi pe ohun ko lo nkan bo we won lo re si ayida yida re ni ro ni o won ni koda gan ni gbogbo gba ti awon lo n ba won eyan pe egbo eja lo re fi elomi jiro ka lo fi kenga ka fi jiro agbese ile to ku oni to ku lori apere won ni ise ni o na wa nbe o tawon jo nkirika ki lo re ba awon eyan pe ese ti wa eja fi eni be oni awon si so wi pe awon fe se atileyin fun igochin yere oni gbogbo awon eyan ni won si gba o na si gba ngba na lohun won ni koda gan nigba tin buwoluwe ko mo ba di pe yo mo so wi pe won paro mo hun won ni foran re wa o eleyi ti awon ya lasiko ti an ko wo boy we hun won ni bi o ba di pe o ba ti fa gburu awon fa won na gburu re yo pada fa igbo pe tori gba toro ibade le tan awon yo foran jade awon post e gan ta ma nigeria me ni paro nu awon o
6: to won ni ko di ni awon omo ilegbimo asoju sofin le wa nigeria lati ipinle bauchi ti won lo bi merin ototo labi ase egbe oselu pdp ti won ya he ni bi idoko elekewa to nlo lowo yi o lo sinu egbe oselu apm allied people's movement woni eni ti honorable muhammed shewu omo ilegbimo asofin lati ipinle bauchi soju ekun idibo seki won ni honorable aminu garu ohun soju ekun idibo ipinle bauchi gangan laarin gbogun re honorable sani tanko won le ohun soju ekun idibo shiragida honorable monso soro won le ohun soju ekun idibo garazo ganjuwa won ni gbogbo won pata won ya danu ko nu egbe oselu pdp won lawon o se egbe oselu ohun mo bakan na lo mo sori o honorable jerimaya umaru tohun na nsoju ekun idibo okuanga nasarawa egon yen ni legbimo asoju sofin ile wa nigeria nipinle lati ipinle nasarawa won lohun na kuro lati nu egbe oselu all progressive congress apc won ni firijogbon o ti lo sinu egbe oselu social democratic party sdp won ni nigba to lanfani lati ma ka iwe eleyi ti won fi sowo si legbimo asofin eni ti se adari fun ilegbimo asofin abbas tajudin won lo salaye o bi pe iwe ti awon eyan ohun mu wa ohun na ni won ko sinu re pe awon lasigbo wahala kudie kudie ikunsinu daruda po tin sele ninu egbe oselu todo tawon labele eleyi ti o si ba awon lara mu to fe ma da bi afato na ni ohun awon se kuro ninu egbe oselu ti oro ti tawon fi lo darapo mo egbe oselu mi we si mu yan si pe yan o se egbe kan mo o bo sinu egbe oselu mi nbo si ti sto si ti salaye lori idi re tawon fi ko nu egbe oselu to wo tawon se tele bo sinu bo mi ko si ti awon le se si dupe ka won gba iwe ni owo won o won lo tumo si pe egbe oselu apc won tun ti padanu ijoko meta ototo si owo awon egbe oselu mi nigba to nsalaye te si owo waju iyen honorable adari ilegbimo asobi tajudin oni honorable abaka zango lati adamawa ati honorable abdullahi abdurashid woni gombe lohun na ti wa o won lohun na awon na ba gbera won la won o se egbe oselu apc mo won na wa nbe lowo pe le te se egbe bi awon o sa se mo ni pe wahala gidi nbe ninu egbe oselu todo ta won ba won se nba yin soro awon o si fe ki wahala un ko da wahala le gan si ago tara tawon lawon se gbera pa iboli e wa nlo won la ra won lo nu egbe oselu African Democratic Congress ADC won ni enikan na ti oruko re je honorable Rabilu Bala òun náà ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn báútì lọ́hùn-ún ọlọ́run náà sọ pé àlóhùn òṣè ẹgbẹ́ òṣèlú apc mọ́ wá ní túwẹ̀ kí ni ìwọ náà tó fẹ́ kó nù ẹgbẹ́ òṣèlú apc sí ó ní ẹ ṣeun bẹ́ẹ̀ lábí ni ṣé ẹ rí wàhálà tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú apc lọ́dọ̀ tàwọn nípínlẹ̀ báútì wọn lógun ò lè kó lọ wọn ní kéèyàn kò sínú odò ògùn gan wọn ni yóò padà sẹ́yìn nítorí pé ó ti pọ̀ lápọ̀jù ó sì ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní di nǹkan míì mọ́ àwọn lọ́wọ́ inú ẹgbẹ́ òṣèlú wo ni ẹ wá ń lọ o wọn lọ sọ pé ẹgbẹ́ òṣèlú people redemption party prp wọn ní nàbàgà ìwọ náà tún lọ nínú prp àwọn àníṣe rí ìjókòó nílẹ̀ ìgbìmọ̀ aṣojúṣòfin lọ́wọ́lọ́wọ́ báyìí o àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú prp wọn ni wọn ti di mọ́kànlá níye pé wọ́n tún ti ń pọ̀ sí ni ní akata àti ọ̀dọ́ tàwọn torí pé àwọn èèyàn ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú tọ̀dọ́ tiwọn wọ́n ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì ìyẹn nílé ìgbìmọ̀ aṣojúṣòfin wọ́n ló jọ pé àwọn èèyàn kan tí wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n fẹ́ dupò kan tàbí èkejì eléyìí tí wọ́n láǹfààní láti wọlé sọ̀ bí elépò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n lọ́ yá adigbada gbà wọ́n pé bí ìbílẹ̀ yóò gbà wọ́n ibi ibòmíì yóò gbé wọ́n wọn náà bá múrílé inú ẹgbẹ́ òṣèlú míì pé àwọn ọlọ́rẹ̀ gba tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ ló fò ń bẹ́ẹ̀ tí wọ́n sì láǹfààní láti dìbò fún àwọn tọ́lá àwọn èèyàn àwọn ló ń pe àwọn pé kúrò níbi tó wá ń sórí wọ gan la fẹ́ kì í ṣe ẹgbẹ́ òṣèlú rẹ bó bá sì ti kú ń bẹ́ẹ̀ àwọn ti ṣetán láti tẹ̀lé ọlẹ́yìn gbagbagbá wọn ní tó mú ọ̀pọ̀lọpọ̀ láti mọ dìde kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà tí nǹkan ti fararọ tí wọ́n sọ pé àná àlè dìbò fún yín mọ́ àlè dìbò fún ọmọ tàwẹ́pà ìwọ kọ́ la fẹ́ ọ̀tọ̀lẹ́ni tá a fẹ́ ẹ wò ó rí tákọ tákọ fi síìsì kọ sẹ́yìn fún ọ ní ìsìtara rí ó balẹ̀ wọ́n nígbà wọ́n fi gbogbo rẹ̀ kọ síìsì kọ sísì wọ́n ní ni kálukú bá wò wípé eléyìí ò lè gbé àwọn lárugẹ mọ́ wọ́n ṣàti kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì láti lọ rèé dupò kan tàbí kejì o.
10: ọ̀dà ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú èyí ìwé ìròyìn the guardian náà lọ́kọ́ o tó sì di ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ tòníṣẹ́ gbàgbé pé ẹ ti ń gbọ́ wa náà làǹfààní bẹ fún yín láti mọ wù wá lójú òpó facebook wa gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yẹn fílẹ̀ ń bẹ àwà kan ní kọ̀pẹ́kọ̀pẹ́ wọn ni ẹni tí í ṣe alákòóso fún olúlùlẹ́wà ìlú àbújá iye san wíkẹ iná lọ́mọ ti fi ọ̀rọ̀ léde lánàá pé ẹ̀rín kéékèé àti àwàdà kẹríkẹrí bíi àwàdà bàbá sàlá ìmọ̀ ni ọ̀rọ̀ tí ń jáde nígbàtí àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú pdp eléyìí tí kábírù tùràkì tó léwájú wọn tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ pípẹ́pẹ́sẹ́ o ẹ̀yìn ààrẹ àná nílẹ̀ yìí goodluck ebele jonathan iná ni ọmọ òye àwọn o fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà yóò sì dúró lórí bébà ètò ìdìbò orílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bíi ọmọ òye láti inú ẹgbẹ́ òṣèlú pdp o wọ́n ní iye san wíkẹ iná ni ó ń fi ọ̀rọ̀ léde pé abẹ́ ìwà gbani ni kí ló dé tí wọ́n ní sùúrù náà ó ní èmi ọ̀gbọ́n rí o nínú tan orílẹ̀‐èdè nàìjíríà wípé wọ́n máa ṣe ìpolongo wọ́n sì máa ṣe gbogbo ètò láti fi yàn jẹ́ ọmọ òye fún ipò kan gẹ́gẹ́ bíi ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà láìsẹ yìí pé ẹni ọ̀hún tiẹ̀ lọ́wọ́ sí rárá bíi ti wulẹ̀ ọmọ ó ní ẹ̀dákun ṣé a máa ń fárí lẹ́yìn olórí ni ẹni kí ẹni tọ̀rọ̀ kan gan kọ́bọ̀ ta kó wá sọ̀rọ̀ pé òun fẹ́ jẹ ààrẹ ẹ̀yin lẹ́sà ń gbé káàkiri lẹ́ǹfà lọ́tún lẹ́ǹfà lọ́sì wípé jonathan wo ọ̀jẹ̀ ààrẹ ni o wíkẹ́ tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bẹ́ẹ̀ náà ni àwọn igun tùràkì ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú pdp ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kan iná ni ó ti sọ wípé ìpàdé gbogbogbò eléyìí tí àwọn ṣe ń jò ní àwọn èèyàn tí wọ́n padà jáde tí wọ́n jọmọ òye ńbẹ ó ní wọn ti wọ́gi lé wọn ní yẹsan wíkẹ olóńfèsì sí àwọn ọ̀rọ̀ yìí o lákòógbà eléyìí tí ń lọ rí ṣe àyẹ̀wò sí àwọn sí àkànṣe ohun amáyédẹrùn eléyìí tí ń lọ lọ́wọ́ ní ìlú àbújá wọn ní ẹni tí í ṣe gómìnà náà ní ìpínlẹ̀ rivers ọ̀hún ló wá ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ gbọ́ àwọn èèyàn kan sì tún ń bọ̀ ta lára wọn tá a ti rí àwọn agbẹjọ́rò wọn wàá mú ní tí ilé ẹjọ́ sọ wọn ó sì dórí rẹ̀ kodò wọn wàá máa sọ ìròyìn ẹlẹ́jẹ̀ fẹ́yìn èèyàn tí wọn bá dé ta ó ní bọ́n bá ń sọ wípé 419 wà 419 pọ̀ gan o 419 ẹsẹ̀ kéèyàn kan lọ ní lọ́wọ́ gbà lásán ó ní àwọn èèyàn eléyìí tí wọ́n fi ra wọn pe tí wọn ò jẹ́ lásìkò táwọn ẹni ẹgbẹ́ òṣèlú pdp ó ní kí wọ́n jáwọ́ láti mọ̀ ṣe bẹ́ẹ̀ o bákan náà lọ́wọ́ àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn èèyàn kan wọ́n ní òun sọ̀rọ̀ lórí ìwọ́de eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ tí wọ́n ṣe lẹ́yìn tí àwọn èèyàn kan tí wọ́n lọ rèé jí àwọn akẹ́kọ̀ọ́ kó ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé ọ̀rọ̀ tóun sọ pé kò rí bẹ́ẹ̀ o wọ́n kàn fẹ́ mọ́ fi wo ọ̀rọ̀ sí ọ̀rọ̀ òṣèlú sá lórílẹ̀‐èdè nàìjíríà.
6: ẹ jẹ́ lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun ní pápápá ká tó sọ fún yín pé ó di inú gudugbẹ̀ ká tó tún tẹ̀síwájú o wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti bèrè fún iṣẹ́ ìwádìí tó lágbára toró tún hohẹ́ o nípínlẹ̀ náà o wọ́n ní ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ọ̀nàrẹ́bù ásìmíyù àjíbọ́lá òun náà ni àwọn amòkùnṣìkà kan tí wọ́n lọ rèé kọlù lásàálẹ̀ ọjọ́rùú ọ̀sẹ̀ tí a fẹ́ lò tán yìí o èyí tí wọ́n ní wọ́n gbé ìbọn fún ni dede agogo mewa oku iseju mewa ni osogbo won ni awon agbebo ohun o na ni won ri o ti won yo ewo ibi ti won wa ti bi ti won rin lo ti won nu oko won pelu Toyota Corolla o na ni won bo lenu re jagija no be si ni da ibobo honorable Asimiyu Ajibola ti gbogbo eyan mo si isila won ni nigba ti won da ibobo pelu oko re oni olohun lo mo yo tori pe ata ibon won tin yo ni ara re ni ile iwosan eleyi to je ti ijoba nilu osogbo ipinle osun lohun o won ni awon enikan to wa ninu oko nigba ti isele isele lo salaye pe nigba ti awon bo awon sa ri pe awon oko mu won tele awon leyin ba won ba ya si otun won ya sibe ba won ba ya sosi won ya sibe won ni o na ni awon sa bere si ni guro ibon lejiji tako tako tako won ni bi iru obon ti awon gbo yi gbogbo awon to wa nu oko na bere si ni sa asala fun emi won won nigba ta wa ri pe ibon ti ba eni ti se alaga fun egbo oselu akodu honorable Asimiyu Ajibola awon kokko lo si ile ise olopa Dugbe Divisional Police Station Headquarter ele to wa ni osogbo lati lo re so fun won pe ewo eni won yibon fun re a si fe gbe lo si ile wo so bye bye afrika tele wa leyin o ki won le lanfani ati bere si ni se itoju re won ni ba won se kuro ile ise olopa ile wo so ti ijoba o na ni awon gba lo o lati le je ki won bere si ni se itoju re won ni condition iye ipo eleyi ti alaga ohun wa bayi won lo lagbara po won ni ko da rara ẹni ti se alamojo fun eto iroyin ati oro to kan ara ilu olo omo kolapo alimi ohun na soro to si bu enu atelu iwa eleyi ti awon eyan wu yen o ti won si so bi pe awon nfe ki ijoba kon gbe igbese lori awon wo ni won wa ni di isele lati se kupa alaga egbe oselu akodu nipinle osun ati pe kini to le se fun won ni awon wa nreti oro lati ile ise olopa tori gbogbo bi nkan ti se je la won ti lanfani lati lo kre so fun ile ise olopa tele tele ri bi pe bi ti nkan gbere dure re o si lagbara pupo o awon isele to sele re o awon ti awon si foju lanfani lati foju rire ki ile ise olopa kon bere ise iwadi lori re o tori ipo ti alaga ohun wa ipo to lagbara ni lori baku baje na lo si wa bayi amo won si lanfani lati ma toju re lowo iyen ni ile iwosan ti ijoba ti nbe ni osogbo ipinle osun
10: oda eh oro
6: so tun kan
10: amo o ni ko si kini
6: eh eh
10: o si o si eh ni aye won ni awon mo orilede Nigeria eleyi ti won ti fi erongba won pe egbo bi ile yin oba wo ma won gboku bomi lo awon gba le baba awon lo eleyi ti won fe sapo lorilede South Africa leyin ikolu eleyi ti en pe ni Zenobia ton waye ni agbanbe won ni ile ise ijobo orilede Nigeria ele to fi di kale so ile South Africa na ti sala yoro bi pe awon ma Nigeria ti an ti ferongba won pe an fe wale tawon ti se ayewo fun won ni isi akoko won ti won ma ko bo lorilede Nigeria won ni won to bi igba meji o 400 won na se tan o lati ma ko awon eyan hun bo ni orilede Nigeria won ni bo ti le je pe amo orilede ile okiri ele ti an fi orilede South Africa se oko wa nkan je to je pe won ni opolopo ipenija ele to je mo irin na wa si orilede ohun won ni na ni an ti fun ni gbedeke ogbonjo osu kefa odun ta wa yi lati fi orilede South Africa ele won ni pelu bo ti je pe orilede Nigeria atawon omo ile mi na ina ni won fin la pe ewo e ku oni le wa e ma lo ni awon eyan won ti an ja soju orilede Nigeria orilede South Africa ti salaye oro wi pe awon eyan ti awon ti le rongba lati ko wale lati orilede South Africa won ni won be laarin 2000 si 4000 ni won ni koda gan orilede Mozambique won ni awon omo won eleyi ti an to bi 5 o le ni 545 won ni ti fi baluko lo si ile baba won pe egbo e ma je won pa yin si orilede South Africa won ni bi oro wa dedo lasiko ta wa yo koda gan awon gbangan kan ne ni awon eyan lo re morimu si ki awon ti won je awon eyan tinu bi ti ojo mo South Africa kan ma wa pa won mole la ko ta wa yo koda gan inu oro ele ti won fi lede ile ise olopa lede South Africa won se kilo kilo pe eyin eyan ele ti en lo re se ikolu sawon eyan yi e ma mu ofin lo wa ara yin o koda gan enikan won pe ko ni le tuna general Tebelo Mozikili in lo sala yoro wi pe awon oni gba ki awon eyan nko ba nkan je o lori de South Africa
6: eh bile yo ba gbe eyan wa ko bo mi ro tori nti eyan wa ni ilu kan ti won wa nbe mi eyan
10: je
6: pe o eyin alaye re nida keji no afiranse le to lagbara ni
10: mo
6: gbo bi ta yan mo re de wa Nigeria ba wa patapata abo Olorun yo daju lori yin o ko je bi ti a wa ri mo fun ti aro to de lori edokiro yin e ma gbagbe pe to ba ti di ni ago 12 gurugbero yin na je to de si eti gbo yin te tun mo lanfani lati ma tesi te ti bele je lati gbo erin ama ba se ndide bayi amir lukman ti dani na ni yo lanfani lati doko sori apere tori enikan ki je ki le o fe akiyin o wi pe abarika jimo fun toni opolopo re la lanfani lati se loke ipe titi la yo akisola na loruko temi
10: e seun gan ni abidemi loko temi o akade loko aba to bi mi lo mo ro agba bi o ba se loro bo ba pe ti a ma se lojo ale oni yo san wa si dada la se lohun be ledumare o dabo

0: Diamond Love Kayata. Ki Grand Chief Imam ti lu Eruwa. Adoktor. Bilal Yusuf Shitu. Adamo Love Kayata. Gbogbo Jamaa latoke dele pata. Ti ama Muslim community. Aja Bletif Afolabi. Asogo Muslimi ko aseyori. Ayeye odun ile ita se koja. Bore loke pe lagbara Olorun. Olorun alaafia ati fokan bale daru. Pelari sike. Odun ile yo ni ja se monu aye. Ti ki gbogbo Muslimi patapata. Ijoba koko. Àwọn tó ní nǹkan ayọ̀ ṣe lópin ọ̀sẹ̀ yìí.
1: Ilẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀ tọ́lọ́run. Ilẹ̀ pẹ̀lú ẹkùn rẹ̀. Ìwà
0: láàánú kó dákun kó jọ ọjàre.
1: Ìyọ́ tó wà níbẹ̀.
0: Ọlọ́ ìbànújẹ́ papọ̀ mọ́ ayọ̀ fẹ́ nìkan
1: fún yín.
0: Má sọjọ́ ayọ̀ dọ́jú ẹ fún gbogbo wa. Tí ó bọ̀ láti bì kan síbò mí. Iṣẹ́ Ọlọ́run kó dájú lórí ayé wa. Ilé màmá fi kí ọmọ mi. Ọmọ lọ́jọ́ ìbí òní. Àyájọ́ ọjọ́ ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà. 0506. Wọ́n sọ nípa ọmọbabìnrin. Princess Faizat Oladiwura.
1: Ọmọ
0: tìjání. Ayẹyẹ ìtọ́jọ́ ìbí.
1: Ọba tó dọ́gbọ́n tó ní kagọ̀ kejì.
0: Ọ̀pọ̀ dúnú ayé o.
1: Ojú etí fún wa méjì méjì.
0: Máa ga lọ.
1: Apá fún wa lẹ́sẹ̀ méjì.
0: Sáàyè tá dání wáyé kádàrá pé wà á dé lókè ìpẹ́.
1: Ìyàmọ́ lè rẹ́ ní kejì ó dágbọ́n.
0: Àṣẹni lórí ò ní ṣẹ̀yìn lórí.
1: Òhun ló dọ̀rùn tó
0: fàyè sí kejì. Ẹ̀yàn ẹ̀yànjú.
1: Òtútù bá mú àfòrùn
0: síkejì. Ìtútù ojú la dání wáyé ó ṣẹ̀yìn fún wa.
1: Òhun
0: ni jábì kú àgbà. Kò sì ní jábì kú ìwé. Ara iwájú ò ní padà dèrò ẹ̀yìn. Wà á máa dàgbà nínú ọgbọ́n Ọlọ́run. Faiza tí ó máa dàgbà nínú ìmọ̀ Ọlọ́run. Wà á dàgbà nínú ìbẹ̀rù Elédùmarè. Ìmọ̀ rẹ̀ ó máa tẹ̀síwájú. Àṣeyege àtàṣeyọrí. Gbogbo abiyamọ tó bá wa ṣàmí láàárọ̀ yìí.

dára yọ̀mí lórílẹ̀-èdè yìí. A bẹ̀bẹ̀ láàárọ̀ yìí kọ́lọ́hun ó fi òpin sí àwọn rúdurùdu wọ̀nyí. Ọmọ ẹ̀dẹ́ yẹn le láǹfààní àti sùn kó le di ojú méjèèjì. Bẹ́ẹ̀yẹn bá jáde nílé láàkò yìí pò ń lọ ibì kan. Kódà láàrin ìgboro kó tiẹ̀ má rìnrìn àjò. Ní fóònù ẹ bá lọ ṣe mistake ìkúpọ́nrán. Táwọn ẹbí ẹ fi pè é bí ẹ̀ẹ̀mejì tí wọn ò gbóhùn rẹ̀. O ti dá anxiety lẹ̀ already. Kì í ṣe pó rìnrìn àjò láàrin ibùdó kan sí bùgbẹ̀gẹ̀ ibùgbé kejì náà là ń sọ yìí. Kò sì rí bẹ́ẹ̀ lánàá. Bọ́kọ àtìyàwó bá jáde látàárọ̀ ńgbà mi ó dalẹ̀ tí wọ́n tún tó pàdé. Tẹ́nìkan ò kẹ́mi sókè. Bẹ́ẹ̀ bá fi jáde láàrin wákàtí méjì tẹ́ ẹ̀ gbóhùn ẹ̀ báyìí. Kọ́lọ̀ ń kó ṣàánú wa.

0: wọ́n bá mi lóní.
1: Bákan náà prayer point wa láàárọ̀ yìí à ń bọ̀ lórí ẹ̀.
0: Ẹni ilẹ̀ ẹrú pẹ̀lú ẹrù tó tún ni, ẹ̀mí ẹrú pẹ̀lú àwọn
1: ọ̀dẹ. À sì wo kí ló kùn lẹ́yìn iléyá. Ọdún ti kọjá lọ. Kí ló tún wá kùn lẹ́yìn ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan. Lábala kílò lọ́n wíkìlà náà bí sọ àtúngbára kàsídà. Fẹ́ wọ ẹ̀ka ìpolówó ọjà.

0: ètò ìràwọ̀ ìsìláàmù náà láṣù wà fún tààrọ̀ yìí
1: ló sọ fún yín pé
0: ṣùgbọ́n tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa tẹ nífẹ̀ẹ́ ìkànnì yìí tó bẹ́ẹ̀ gẹ́
1: òṣùrí ni
0: àjọṣepọ̀ àwa àti yín ò ní bàjẹ́ lágbára ọlọ́run
1: ìràwọ̀
0: ìsìláàmù pẹ̀lú lukman ọmọ tìjàni ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ fún mi taiwo sheikh kamil olago ke akeula
1: pẹlu wins
0: abai seun te wa nbe
1: kola
0: to ba wa ri be ngba na
1: akelu fm belele
0: so fun wa pe ani akanse adua laaro yi
1: ti ma gbe to
0: nkan ba le kokoko oba to to ni gba na la sare to lo
1: akelu
0: ni kan la to ni gba
1: akelu
0: a tun pada sodo re na ni ajo kankan adua laaro yi fún àwọn tó ń bẹ nínú àhámọ́
1: kẹ́kọ̀ọ́ ní pẹ̀sìn tó ń
0: rọ a sì tún rá bàbà síwájú elédùmarè forí ẹnì kọ̀ọ̀kan tàwa náà àtàwọn ẹbí
1: wa
0: ìṣẹ̀dá májà wa náà wọnú àhámọ́ láéláyé gbogbo ìran àhámọ́ pátá látòkè délẹ̀ bí adániwáyé afa àkókò yá fi bì ọ́

0: ma pọ lọ fa gan e si mo gbagbe wi pe awon eyan bi meje ni ola nfani lati gbenu si laaro yi awon eyan bi meje ori 50k lati bere bo sori 100k bo rosi ori 150 lo sori 250 lo sori 500,000 naira o garaga laaro yi star 347 star 1004 star 2 hash play 3 ticket get 30 ticket yẹn náà sì ń lọ lọ́wọ́ bọ́ọ̀ bá gọ́ra rẹ ni o já bẹ̀rẹ̀ pàápàá láàárọ̀ yìí já bẹ̀rẹ̀ pàápàá láàárọ̀ yìí ká bẹ̀rẹ̀ pàápàá láàárọ̀ yìí ẹ̀yìn ká bẹ̀rẹ̀ pàápàá láàárọ̀ yìí ẹ̀yìn ok ká bẹ̀rẹ̀ látorí 50k láàárọ̀ yìí ní pàápàá láìdéènà pẹ̀nu 50,000 naira kọ́kọ́ rèé 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú 5114 5114 ta lọ kọ́kọ́ wà ń bẹ̀ kò sí time no time to check time ta lọ wà ń bẹ̀ ẹ píkì kọ́ ń ọ̀fà àwìn ìṣẹ́wọ́ o mi ọ̀fà àwìn ìṣẹ́wọ́ o aláwìn ọmọọ̀sẹ̀ mi lọ́wọ́ ẹni tí ó gbowó ni mo pe o wọn pẹ tí ò ní lọ o ti connect ẹgbẹ́ kọ́ yìí o ẹni tí ó gbowó ni mo pe o bá ń tún pè for the second time and for the last time ó ti yé second time and last time niye we ni ekini kebe keji kebe lo wa nbi ko pe eketa o meji ni okay
1: hello
0: e ka ro
1: o
0: aku ojumo ibo laju phone si tele
1: awon ma na gbe mo ale nkule ni
0: oruko yin atadugbo te wa yi
1: olawale am start
0: baba o
1: wale
0: oruko yin atadugbo te wa yi sa
1: suka
0: ki loruko sa
1: ninu suka
0: ki loruko yin oruko yin
1: kunle abbas
0: okay igba ole tin play kase
1: o ti pe
0: se jeri
1: mo jeri le ka
0: hello
1: 50,000
0: e to ti je 50 mi laaro yi congratulations
1: Cashier
0: ni be ni won pe yin lati je kowo yin da account yin bo se je niyan
1: oda
0: o all right bi e se je niyan o dupe pe n won ofa we se mi lowo ja lo wo another 50,000 naira ja wo another 50,000 naira another 50,000 naira another 50,000 naira ja lo wo another 50,000 naira abi abundred ni ngbe wa lo ni ja wo na oya so ji gbe wa jade ohun tun da ibo lo ngbe wa re lori system star 347 star 1004 star 2 hash olanfani ati play ticket meta ati go ko de fi gba 30 ticket anfani yen wa daada laaro yi anfani yen wa laaro yi o wa laaro yi anfani yen o wa laaro yi eja lo sori 100,000 naira eja lori 100,000 naira lori 100,000 naira 100,000 naira lai de na pẹnu e bariba network maso joro ini gba fun laaro yi o si ma delay wa

0: ṣùgbọ́n ju gbogbo ẹ lọ 500,000 naira half a million ọ wà nílẹ̀ láàárọ̀ yìí tá a sì láǹfààní àti gbẹnu sí mẹ́jẹ̀ agbọ́ ò sí mbẹ̀ ńlá gbẹnu sí ọ̀dà yìí pé ṣó ti dé padà báyìí ó dé padà let's go there ẹja wo ẹja sáré ṣe draw kejì yẹn ká wo ká ti ọkọ gbọ́sẹ̀ rẹ̀ wò padà ná agbọ́sẹ̀ rẹ̀ wò padà ká wo kí ló wà nílẹ̀ ok ó ti dé padà ó dé padà 100,000 naira 100,000 naira jẹ́ lọ sórí 100,000 naira láti bẹ̀ yẹn no time to check time orí 100,000 naira láwà yìí 091 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú 4230 100,000 naira ta ló lowó yìí 100,000 naira 100,000 naira 091 ló bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú 4230 play 3 ticket get 30 ticket ti sì ń lọ lọ́wọ́ mo ní àjọpọ̀ lọ́sàn-án yìí ni ìwọ ọ̀fẹ́ gbórí dúró bó wọ́n ti ń ṣerú rẹ̀ ọkọ̀ náà ti lọ́wọ́ kan okay all right ẹgbẹ́ kọ́ yìí ẹ dákun o ẹ̀lú ẹ káàárọ̀ orúkọ yín àtàdúgbò tẹ wáísà orúkọ sà ìgbà wo lẹ ti ń play cash ẹ ìgbà wo lẹ ti ń play cash ẹ
1: àti rọ́bà náà pè ní
0: ṣé ẹ ti
1: jẹ́rí
0: ṣùgbọ́n ẹ rí lent relent mélòó lẹ play láàárọ̀ yìí
1: mo play 1-5 ticket
0: ok ẹ play 3 ticket láti get 30 ọ wọ́ọ̀kì fún yín o 100,000 naira lẹ́jẹ́ o bẹ́ẹ̀ni 100 lẹ́jẹ́ 100 lọ wọlé 100,000 naira ni congratulations so wọ́n máa pè yín o customer care máa pè yín láìpẹ́ yìí
1: ok sir
0: mo sì jẹ́ nìyẹn ìyẹn ti lẹ báyẹn ọ wọ́ọ̀kì fún ọ sẹ́ẹ̀tì ẹ̀ ó sì wọ́ọ̀kì fún ọ lọ fọwọ́ kó penalty nínú box 18 ọ wá lóhun ọ̀mọ̀ọ́mọ̀ kí lọ́wọ́ akẹrẹ́ free ń gbọ́ dj spider kí lọ́kẹrẹ́ free

0: lẹ́yìn 250 yìí a lọ sórí 500k tí ò ní tàbí ṣùgbẹ́ kankan nu ta lẹ́ni 250k yìí 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 7893 ta ló ní 250k ẹ kàrọ o
1: ẹ kàrọ
0: àkó ojúmọ orúkọ yẹ àtàdúgbò tẹ wáísà
1: adéòjò ni láti gbọra
0: mr adéòtí
1: ojú láti gbọra
0: ok láti gbọra àdúgbò wo ń gbọra ọ̀rẹ́ méjì ìgbà wo lẹ ti ń play cash ẹ
1: láti last year ni
0: ṣé ò sí ohun yìí rí bákẹ́bákẹ́ kí ló dé
1: kò sí
0: network lọ sí bẹ́ẹ̀. ok ọ̀dà kò burú. ṣé ẹ ti jẹ́ rí dáadáa sá.
1: mi ò jẹ́ rí o.
0: ẹ sì ń tẹ̀síwájú.
1: mo tẹ̀síwájú mo tẹ̀sí bẹ́ẹ̀ ni láti
0: lọ. ẹ mọ́ rìlẹ́ǹtì bẹ́ẹ̀ ló lẹ́ta láàárọ̀ yìí.
1: mẹ́ta.
0: ẹ play 3 ticket get 30 ticket nù.
1: bẹ́ẹ̀ ni.
0: ọ wọ́ọ̀kì fún yín o. ₦250,000 alẹ jẹ.
1: wow
0: congratulations. 250k lẹ jẹ 250k lẹ jẹ.
1: thank you sir.
0: thank god. omu. customer care máa pè yín láìpẹ́ yìí kò ní pẹ́ rárá wọ́n bèrè details yín bó ṣe jẹ́ nìyẹn. congratulations. oye ẹja lọ sórí jackpot gangan ₦500,000. ₦500,000 ebariba 500k ta lo lowo yi ta lo ni ₦500,000 yi se iwo ni play 3 ticket get 30 ticket o si n lo star 347 star 1004 star 2 star

0: ni melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni sugba ni gbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugba ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo charity foundation se npe akiesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe la yewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sagbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni tete fona loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo de ibadan lojojuma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: ibadan get ready heaven is about to touch the city of ibadan God of White Calling for Osos Ministries presents Ibadan, Mega Crusade, Theme, Authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3-day prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough, and words of prophecy. Come and experience the miracle-working power of God. As a servant of God, Prophet Odedoyin Olaomi Ezekiel will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akiyele Memorial High School, Anlubua, Bashorun Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaomi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaomi Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
2: Bọ̀sùn ṣé òsì ó ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí àṣìrówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
3: Ẹ ṣé bẹ́ẹ̀ka wà ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
2: Ẹ agbá bẹ́ẹ̀kalẹ̀ wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
3: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀ka tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́ẹ̀ka ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀ka tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹ̀rọ jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọnrin. riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba de dibu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
7: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: S E L E R R I E salary
7: ah boda mi espelli espelli na di salary oya lopin gbiyanju espelli turmeric
9: T U R M E R I C turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
10: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
11: Lagilu FM 96.7
12: Ekaabo pada lati eka ipolowo oja Ojo ni ti yin bi ati taja yi gbogbo wa pata lawa no ri anugba ta si raje jeun ni di oko wa so mo ko to le pa lo seka ipolowo oja ti mo fe se papa ni ojo ngan tun ti lo baba e para lo se ti nbo o Alhamdulillah. So, nibi ta ba de ni wi pe layin ti a fi imale anabi Muhammad sallallahu alaihi wasallam sheda anabi Adam tan debi pe awon malaika na nro tele leyin baba je mbere. Nipa ta bi anabi awon oke won wo ina awon keferi on ku orisirisi nkan iyanu lo nsele. Kini awon ki la kokoda siwaju anabi yen. Se nipa to lo nsheda anabi tan lo so e de malaika ni. Abi gba ta Adam malaika tan ato sheda nabi
13: nigba to se to po imole anabi ta imole anabi lo fi da gugun kan
12: imole ni ko ti wa lele ran ara bi emi ati yin mo nsola mo fe ke wi be nkoye ke lo mi o ma ma sigbo pe ati kokko da nabi o tun wa pada wa
13: imole anabi ni to
12: gugun
13: te ba ri tin don nkan kan ni ndo labe yin tin ndo labe nkan yen imole ni
12: oh
13: gugu yen ni se te ba gbo ni se te ba ri po lo nsale sa in tin dollar ari o se nto se gba mo bayi invisible time bo le ti ma pe
12: invisible
13: be ko se gba mo bayi
12: o ni
13: so ti
12: male
13: male yen o ti wa nlo ti fi un
12: baba ta wa yoruba o ba wi a wa ni asiki
13: be ni
12: se wa e tin ja asiki gangan imale ni
13: in
12: tin ja keyin o dun ko ma dun
13: be ni
12: imale ni
13: Allah. E ti imale yen ba ti le ku lara eda le gbo pe da
12: do tabi mi o ti e ku aye ni
13: wa
12: ni o ko si nkan kan
13: mo ti ta le yen in lo lohun to da column in lo to da awon malaika in lo to da aye lo to da
12: lo to da column gan
13: be ni gege
12: ta fi pada ko gbogbo ti je ka dara Allahu akbar
13: tori pe hadith ko si mo so loke yen o ti tu asiri gbogbo nkan pe ngba tolohun be ti o si nkan kan
12: naam
13: so ti yen ese ti olohun ogbodo lekeji ni
12: Mm.
13: Ebo mi to ba se po rorun ko Olorun o le keji ni. So gogo ala ti mo bi se lo. Ama Olorun o le keji.
12: O tumo si pe leyin ta da imole anabi tan.
13: Be ni.
12: La to se da won.
13: La to wa se da gbogbo nkan yoku. La to se de imole anabi la da gbogbo won. Tori wu pe leyin yen in te fi mo gogo awon kan ti mo nso yi. Se Olorun o se mi waju ose tin bo lo.
12: Mashallah.
13: In ta na bi wa si laye gan. A so nbo ba do se tin bo.
12: Ojo ni tin. Tori mo wo pe ojo ti lo. Mo si n fi ipe tin wole gan. Mo si n fi emi to lo bi ipe kin gba ipe kan abi meji ko tori pe a pari re gan. Assalamu alaikum o.
14: Wa alaikum salaam.
12: E ma ka aro sa ki loruko yin bele tin pe.
14: Yes sir. Akujimo ni opo lati laye o.
12: Ami ami baba.
14: Asiku odun leya asiku odun leya wa fe mi o.
12: Ami o.
14: Baba le fa lo soro o.
12: E seun sir.
14: Fake baba lo la ona
12: la. Ojo ni tin sir. Kini bere yin sir?
14: Ati kaka koloro gbo loruko mi o. Ibe mi na o ti pe lori oro odun le ta ese ta yi na ni. Ejo se o ti ka ma be odun le ya ni elomi bayi ni se bayi. Se ko ha ni. Adiko je ni.
12: Ojo ni tin. Ni kukure ede so ye ka ma be run odun le ya ninu le eyan kan lakoko yi ko to. In teyin na mo ni. Koto koda awon to je kristeni mo pe ko gbodo ku eran leya Christian to jo lo lu fe muslim me ga ma po ngo gboro mo bere ran le ala koko yi mo tori po ohun tin je ran le yaun o ti lo be yan ba wa fun ile ran ala koko eto le ran le ya ni eran mo lu to lo ra loja ni e kan fi fe gba lowe ko ju ba nlo e je ka ma se bayi ka ma rele ni were were to ra tun te si waju lose to nbo lagbara lowo olohun ipe mi tun ti wole hello ta lo wa nbe
14: hello e ka san
12: e ka ro o
14: e ka ro ma yes e ku eto
12: yes sir ki loruko yin bo le tin pe
14: o ko temi ni ka re ti gbogbo e mo si po ni gbogbo
12: mo gan po e ka bo sir gbogbo mo gan lan ko kini bere yin
14: eh ni bere ju pe kin ke kin lo tori gbogbo o te so la wa la o goda o se wa lafa ni bi ta wa yi
12: asadun
14: yin gan olohun wa pelu yin o
12: ami e se o ti o ni sin ami o ami
14: ẹ̀yìn
12: náà sì ní tẹ́ kò sí wàhálà bàbá pòpò ọlọ́run ò ní pò kò ní fọ́gi mọ́ yín lórí ẹ̀.
14: ẹ má buwọ́ o ẹ má buwọ́.
12: tọ ẹ jẹ́ kí n sáré ṣe báyìí ọmọ àlùbáríkà fáyìsá àti ọmọ àti jani ọmọ ọ̀gá àti ànúlùpá àti jani ọmọ ọlọ́jọ́ bíi tòní happy birthday to you lágbára lọ́wọ́ ọlọ́run ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láyé àti láyé ìdẹ̀ra síwájú ló jẹ́ òní dèrò ẹ̀yìn ọlánàbì lọ́dọ̀ ọlọ́run ó ní kún kéèké o wọ́ra fana ọmọ kan àlìyà bàbá wa ẹ ṣe mo dúpẹ́ ṣùgbọ́n ká ẹ tó lọ ẹ fi nọ́mbà halẹ̀ o ẹ fi nọmba alẹ ṣe àmọ pọrọ irú àwọn kan lójú ó rú ẹmí náà lójú o àná ànábì lọlọrun kọkọ dá ànábì lọlọrun kọkọ dá ṣùgbọn sì ẹ ti jẹ oyé wa pé ìmọlẹ rẹ lọlọrun kọkọ dá bá a bá fẹ kọrin wá ní aṣíwájú ayé wọn tún náà tún ní akéhìndé gbẹgbọn ó ṣe máa jẹ méjì pọnmọ àti ìṣèbejì òun aṣíwájú òun tún akéhìndé kò yé wà bí òṣìṣẹ yé wà ni òye gbogbo wa náà nísìn ẹ ti wájú oyé wa pé kì í ṣe pé ẹ̀dá rẹ̀ bí ènìyàn mi àti yín kọ́ la kọ́kọ́ dá o rúhù rẹ̀ ni tí à ń pè ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ńlá wa fi ṣe gbogbo ohun tó kù tá a fi ṣẹ̀dá gbogbo ohun tó kù àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní jó tán bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n tó ní béèrè lórí ọ̀rọ̀ yìí ẹ bá fi nọ́mbà halẹ̀ kó torí pẹ́ dìde.
13: 08058 580 03 41 63
12: tó bá sì jẹ́ mi ni wọ́n fẹ́ pé 08055 47 1669 gbogbo mò ń wọkọ mò ń wáyàwó tó síríọ̀sì tí ò ṣeranù tó fẹ́yàwó àlùbáríkà ọkọ̀ àlùbáríkà èmi sórí nọ́mbà mi yẹn kí àjọsọ̀rọ̀ lórí ẹ̀ títí jẹ́mẹ́jọ tààtún nípàdé ayọ̀ adánlá àmì náà ti ń dágbére fún wa fún tèmi pé subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalin wa alhamdulillahi rabbil alamin.

0: kilu yi baba ni oke gajo ke ni le oluya denbi 96.7 sani o sani frequency ti ti wa o ese te ngo wa
1: kali mode yi abolori omo salami Lagilu FM 96.7 felele lawa ta tin pase bi oba
2: ayin temi nile loko lona oja e ma gbo eto olaiwola o emi saido supa saido npi ti gbogbo aye mo na eto olaiwola ni mo ngbo benka o yato ju
3: aye kon lo aye oduro
4: ọjọ́ ìwádé àjẹkọlá lorúkọ mi ò sunday dagburu gangan náà ni ò gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yẹ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ eré orí ìtàgé pátápátá kò sí program méjì tí ó yẹ kí àjọ máa gbẹ́jú ó yà tẹ̀.
5: ọmọ ohun tí màá ń ṣe mọ́.

0: méjìlá àgbàdá ìjọba bàbá ọba ẹgbọn ọba èèyàn ọhún ìjọba ọhún ẹ ṣàmù. ẹyin dẹmi wẹsẹ ẹbọ yin ẹ máa gbọ gbẹngà aláwọ ńlá lágbo òṣèré o nílàgé lu rédíò jí ìbúra o gbẹngà aláwọ ńlá lágbo òṣèré màá náà ní ọba so bí ó sóhun wẹsẹ ẹbọ yin kò ṣe léré ìbẹlẹ ti lè gbọ gbogbo tó ń ṣẹlẹ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láàyò bákàlà àgàtà lágẹlú.
1: ẹyin tèmi fẹmi adébáyò lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: táyé ti bá kọjá ń bá nà ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mi yá gbogbo láti mò ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá ò ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mo sáré gbórí wábẹ̀ nígbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

0: àwọn àgbo ṣeré lóríṣiríṣi ilẹ̀ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ mọ ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ mọ gbẹ̀ngà ó yàtọ̀ sóhun ṣàlà tọkùn rẹ̀ o lágbo ṣeré ẹ mọ gbọ́.
1: tó àwa ni taiwo àti kẹ́hìndé adégbodò.

ẹjẹ mọ kí yín ò ní ọjọ́ ẹ̀karùn-ún oṣù kẹfà ọdún 2026 èrè àsálàtù àti ayéfẹ́lẹ́ náà jọ wọlé papọ̀ tọmọ àti bàbá gbẹ̀ngẹ̀ ọláyẹwọlá lorúkọ tèmi lágẹ̀rù lẹ ti ń gbọ́ wa àwọn òbẹ́ nìkan ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀ni àwa la ní lórúkọ olóòtú ètò alàgbà kenneth goeje ìkébugi branch sugar

ọ̀dọ́mọdé aláìlójú tì tí ń pa ṣíwájú ẹ̀ ń bàbá oní jímọ̀ ẹ̀yìn èèyàn mi bẹ́ bá dé jímọ̀ bàbá fẹ́ kírun lónìí ẹ dákọ̀ ẹ mọ́ gbàgbé ẹ bá wa fi sínú àdúà gbogbo ohun tó ń kan gbogbo wa lóminú ohun tó ń kọ wá lóminú kọ́ lọ́wọ́ ọba kó jẹ́ adúpẹ́ kanlẹ̀ agbára ọlọ́run lẹ́yìn wákàtí bíi mélòó kan ìròyìn ayọ̀ ní ká mọ̀ gbọ́ atẹ́gùn àlàáfíà ni ó mọ́ fẹ́ sí wa ọlọ́run jẹ́ kó lúkálùkù ká lè mọ́ jóúnjẹ kó lè mọ́ dé ìsàlẹ̀ ikú wa láyọ̀ àti àlàáfíà ni

ẹyin èyàn tẹ ń bẹ ńbẹ jẹ mọ bó ti rí ìṣọlá ayọ bá mi ẹ jẹ mọ yín tẹ ń bẹ lórí facebook mi ẹyà ó sè sí mi ẹ kàn jẹ mọ bí tẹ ti ń gbọ wa bí tẹ ti ń gbádùn àlùjọ yìí irú àtòrin tí mo fẹ́ lò lónìí àlùjọ ni látòkè désàlẹ̀ mo mọ̀ fẹ́ filẹ̀ ni o kò bí ìṣẹ́jú márùn ẹ já jọ gbẹ̀gbẹ̀gbádùn ẹ̀ ìṣọlá ayọ bá mi láti adégbà yìí làwọn wà facebook wa ni ẹ mọ lọ lágelu fm 96.7 lórí facebook wa ẹ lọ ṣíà ẹ ẹ bá enjoy bó ṣe ń lọ ni o àfíìsì ganiyu wọn ni good morning mr gbenga welcome on program ganiyu àfíìsì látọyọ aláàfin ojú pa ṣẹkẹrẹ mọdẹ ani tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlágúnjú taiwo fresh tea mo rí yín wọ́n ní ẹkú ètò àníbitẹ́ ti ń gbọ́mi ẹjẹ́ mọ́ bẹ̀ eré àbitẹ́ ẹwà ẹjẹ́ mọ́ bẹ̀ nàìjá ni òkè òrè ní ẹjẹ́ mọ́ bẹ̀ ẹ bá ń enjoy ẹni kí n filẹ̀ bẹ́ẹ̀ àdúrà ni o victoria james mo rẹ́yìn náà adébọ̀jẹ̀ yusuf ọládiméjì wọ́n ní good morning sir nẹ́nẹ́nẹ́nẹ́ wọ́n yà ń kébù nìyẹn wà ẹ ń gbọ́ kúrò ńbẹ̀ ẹ já lọ sí káàṣì ẹ ní kẹ́ lọ wòwò adéwálé gbọ́láhàn ajax good morning aládùúgbò bíi tẹ́ ẹ wà ẹ já mọ̀ pé ń gbọ́ lágelu àdúgbò yín mo fẹ́ sọbẹ̀ ẹyin ẹyin ọlágúnjú taiwo láti orísun orísun ìbàdàn àwọ̀ tá a pẹ́tẹ́nu ẹ kú ètò àtọ́.

listening to you from Wales in the United Kingdom. Ẹ̀ṣẹ̀ wọ̀ ẹ̀yìn èèyàn mi. Bólúwa ti fẹ́ Àbáyọ̀mí Àìlẹ́sọ. Àdúgbò yín mo fẹ́ mọ bẹ̀sẹ̀. Àdúgbò bo ni Bólúwa ti fẹ́ tó fẹ́ lágẹlúwà. Ayọ̀dèjì Adékúnlé Trinity ní géètì. Ẹ fi Holy síwájú ẹ̀. Holy Trinity ní géètì. Gate ní Ìbàdàn. Gate ní IB. Mansuru Asisi ológun ẹrú. Ó yàtọ̀ níjọ. Ààrẹ ni yáyá ìsẹ́yìn inú. Àtàyè wà làwọn náà. Àdùnní Adé Ṣógbé ni Alábí Rashidat. Àtàyè wà làwọn náà. Mi ò ní wá yín tì. Bàbá àgbàlagbà. This is Babane. Tony Tonero. Tony Ologe Bodurin. Baba to nse normal n gbogbo gba. No wonder. Normal n benu aye yin. E si n

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tínú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: Cashier.
1: Dije que quiere un lala.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC. Turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.

0: kini ni okan lapa eyin te ba gbolu
1: jeun pin ko ni nkan kan ti ayeun to fi lu so
0: mo se leri le eyin eyan me ma gbagbe ti ka se e 50,000 naira nbe ti mo fe fun yan to je pe ka se ni mi ni wa pe pe e wa gba 50,000 naira yin wo fi sa account yin fun ti ka se ni o 50,000 naira nbe loni bayi iwo titi lo mo gbianjo ati lo mo pay ka se e laarin ise ogun iseju sasiko ta wa yi emi o pe en to je 50,000 naira ogun iseju sasiko yi ni o 50,000 naira fun ka se e *347*1004*2#. O ya je nsare wo papapa ka sare lo be awon eyan ti mo nwo lori Facebook yi mo ti seleri kin to loju oja won ti wa po bayi mo mi lowo bayi o e si mo pe alukawa ni adeun ni je nsare lo be papapa olori opeyemi jumoke bola nle san yo lawon tin gbo wa yemi glory ibo lawon tin gbo wa lati mokola ade osun kayode oju omi ti ore popo ni sise lawon be lati ayegun odududu ara o ilu lepo mi odududu lade osun tu wa lo odo fufun ade osun bo sodo fufun ope lo yeru olapo si lato lomi na ni o boluwa ti fe abayo mi lati asakatu Adex Alani lati wo Temilade Ajayi Eleyele nu Oladepo Adeyemi Muslim nu lati Bodija ni Aina Salami tin gbadun wa Ayobami Siva lati Ivory Coast Dayo Adegbite lati Bo Up My House Awon temi nu My House for Life Omondo Lapo Ridwan lati Boni Apata ni Ayanride Ayanride Abiodun Odon Apata lawon tin gbo wa Omondo Lapo Ridwan lati Bo lati Laji Aro lati Seyin mo mo Elenu Sonsolo Lawumi Jegede wa Adewale Afolabi lati Iwo Road Luru Din Wahab lati Ilora Leyan Eleyele Safiu Koride Isola Abapanu Akala Express Oluwa to bi omo laja omo laja Adewusi Adeola Odona kekere leyin na wa ki mo fe se bayi Olawu ni jegede lenu sonso Ade Agbo William Moniya Adesope Adebayo Aisha lati odo ona apata Eleyele ni Temilade Ajayi Ale Oba Lolu Iseyin Olaniyi Maruf Alao Kehinde Emmanuel Latibo Latekiti Kenny Okiki Aunty Kenny Okiki Ola Ibole tin watch wa leti tun Thank you Omo TP Ogo Amo Awon eleyi Amo si nbo lago kan abago meji ni yo wa se give away Oni ni birthday grandpa e Shine shine lati ku ola Inu mi dun be je ka awon eyan mo pe e mo wa daada Ajo wa na ni Akala Express ni Mosura to Molara Fashionlawa Adewumi Kasim Adekas lati New Garage Eyin gbogbo radio to ku lagelu ti gba joba je ngbo ko nbe na Eyin se ngbadun e so nba yin Bolúwa ti fẹ́ ni ọmọ Tayo Gold Kelebuwa. Banana Estate Ọlọ́run dáàbá. Ibẹ̀ lo Ibamiji rọ̀ kíbu ti ń jayé. Olúwa tó bi ọmọlàjà Express Akala ni. Ìyábọ̀ Adégoroyè. Àmì àmì. Ọ̀sọ́sẹ́ àmì ni Olúwa ṣèyí Adéyẹmí Owógbèmí wà. Asaka Jimá Alex. Gẹ́gẹ́dì. Lérè Sẹ́ríkí láti South Africa. Agbára Ọlọ́run àbọ̀ olóòmọ̀ ọbẹ̀ lórí yín náà o. Odo China Ọlá Olúwa láti Gabon. Mọ́ní Yàmbádàn Pẹ̀ládé Agbo Williams wà. Ọláwálé Àlejò. Sikiru Abdullahi látàmúlòkó mo ti rí yín. Grace Aten náà ni ọmọ Tayo Adékọ́lá Adékọ́láwà. Bàtírú Abdullahi Amúlòkó. Alàbí Nurudeen Mọ́ní Ẹkú Ètò. Olúńlọ́yọ̀ Lánìkẹ́ Bello. Ọláwálé Àlejò Ayọ̀délé. Kú Ọlánú Adé Agbo Williams Mọ́ní Yàmbádàn. Mo ń bọ̀ wá káyókù. Ẹ̀yin èèyàn wa nípa ti ń ṣẹlẹ̀ jẹ́ amúròyìn lágbo òṣèré wa. Lágbo àwọn òṣèré a tún gbọ́ ikú ọ̀kan pàtàkì lára èèyàn wa. Ṣẹ̀rí lè gan ó bà mí jùjùjù. Bí mo ṣe ń sọ̀rọ̀ lásìkò yìí mi ò mọ ẹnu tí mo fi lè pe bàbá mi òjòpá gbogbo pé ẹ kú ọ̀rọ̀ èèyàn torí èèyàn wá ní. Mi ò mọ̀ bí bàbá yóò ṣe wà lásìkò yìí. Ihun nípa ikú ọ̀kan pàtàkì lára àwọn adẹ́rìn-pọ̀-sọnù tó sì mọṣẹ́ rẹ̀ ti ń ṣe gangan. Ní Òkìkí Adésínà tá a mọ̀ sí Jànmọ́lẹ̀. Ẹgbẹ́ ti wá sórí ètò ìrí. Ọ̀yọ́ gangan tó bá láwọn tán di Ọ̀yọ́ mú. Àwọn tán di ìpínlẹ̀ Ọ̀yọ́ mú. Ọ̀kan pàtàkì lára wọn ni. Agbọ́kú wọn. Nǹkan bí ọjọ́ bíi ẹtìmá tó bí ọjọ́ bíi márùn-ún sẹ́yìn báyìí. Wọ́n wọ mọ́tò ni. Wọ́n wá Ìbàdàn wọ́n wọ mọ́tò. Ẹjẹ́ agbọ́ látẹnu ajá ń Ìbàdàn náà. Ẹjẹ́ agbọ́ látẹnu ajá ń Ìbàdàn. Ẹjẹ́ agbọ́ látẹnu ẹ̀.
2: Mọ́tò sọ ọ́nà yìí. Ìrìn àjò okú tó pa òkìkí. Ìrìn àjò 2 minutes péré náà ni. Kò tó ṣẹ́jú méjì. Ìrìn àjò tí òkìkí fi rìn nínú mọ́tò síbi tí ó ti ṣalábàpadà ikú ẹ̀. Kò tó ṣẹ́jú méjì. Àbí ẹ bá mi wò láti General Gas. Ẹ̀yin tẹ́ bá mọ General Gas lábẹ́ bíríìjì. Kéèyàn ó sì drive kò dé radio station orí Yomi Hamsat Agídìgbò kò débẹ̀ accident yẹn fi ṣẹlẹ̀. Kí wá ni ṣe kí n sọ bẹ́ẹ̀? Mọ́tò kan bàjẹ́ bẹ́ẹ̀ mọ́tò lẹ̀. Kì í ṣe péjọ yẹn ló bàjẹ́ bí mo ṣe gbọ́. Wọ́n sì fi yẹn sẹ́bà ọ̀nà. Mọ́tò tó kìkì wà nínú ẹ̀ òkìkí ló jókòó wájú. Mọ́tò yẹn ò fa téèkì mọ́tò ó dẹ̀ ó nọ́mà díẹ̀. Oye lórí àwa mọ̀ kò tí driver yẹn wà. Ó wọ fatake. Ní èmú pé kó ya mọ́tò yẹn lẹ̀ lọ́lọ́ lè ṣe alábàpadà mọ́tò lẹ̀ tó wà bẹ́ẹ̀. Gbogbo àwọn òṣìṣẹ́ ultimate àbíkílẹ̀ ń pè wọ́n. Mo dúró níbì kan lásán lọ́nà olódó mo fẹ́ béèrè ọ̀nà. Èmi á mú mi mọ́lẹ̀ ń bẹ̀. Wọ́n dẹ̀ gba 30,000 lọ́wọ́ mi. Àìmọye ibikíbi tá a ti máa dúró wọ́n ti mú mi wògún mi yọ̀tẹ̀ mi jàbẹ́ mẹ́ta. Ọwọ́ pé dúdúró lásán tá a fẹ́ béèrè ọ̀nà. Irú mọ́tò bẹ́ẹ̀ yẹn dẹ̀ wà ní express. Ó dẹ̀ fi ní ọjọ́ kẹ́ni ọjọ́ kejì. Láftà accident yẹn ní ẹsẹ̀ṣẹ̀ wàá gbé mọ́tò yẹn kúrò bẹ́ẹ̀. Mọ́tò yẹn ní ẹ̀rọ rèé kọjú. Express. Àwọn ọmọ sábà bíi.
0: Tó bó ṣe jẹ́nu. Ìjọba wa. Ààbò ẹ̀mí àti dúkìá ó ṣe pàtàkì. Àwọn tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ mọ́ dàfa orí apá kan kẹ́ ẹ dápà kan sí. Ká ní mọ́tò yóò sí ń bẹ̀ ni. Èèyàn wa.
1: bá sì ń bẹ láyé láàyè báyìí. Kò sí àní àní gbogbo yín lẹ ti gbọ́. Wípé Jarvis àti Pella kí wọ́n ti make official. Pella propose o. Ó propose Jarvis ti ṣe yes. Ghana náà ti lọ ṣe. Wọn ò sí lámúlòkọ, wọn ò sí láyégún. Olómi lọ́dọ̀ Adé Ọ̀ṣọ́ ọ̀dọ̀ Àlàbá gan wọn ṣe ń bẹ̀ o. Bẹ́ẹ̀ náà Saheed Òṣùpá Jàkí ti sọ̀rọ̀ nípa àwọn ọmọ tán jígbé ẹja gbọ́n tí Jàkí sọ ẹja gbọ́n tó sọ.
3: Bàbá wọn ò jẹ́ nínú wo olúwa.

tó bí ti sọ̀rọ̀ gbogbo yín lẹ mọ tó bí àbí tó bí bákàrí mọ tó bí bákrì lẹ mọ sí àwọn yorùbá la sọ di bákàrí ó ti sọ̀rọ̀ ó ní ẹ ń bá lóhùn ní bóbìnrin ṣiṣẹ́ nírú iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ẹ wá yìí ó bá ní òní bóbìnrin ṣiṣẹ́ ó yà wá níbi tó wà ní òní grow ní o ó ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin lòún ti bá ṣiṣẹ́ dáadáa èyí túmọ̀ sí pé ń bá rún ṣiṣẹ́ rí iṣẹ́ tó jẹ́ṣẹ́ amúlùúdùn iṣẹ́ tó múnú àwọn èèyàn dùn bí iṣẹ́ dj ìyàwó wọn gbọ́dọ̀ ṣe kí ni yóò sẹ́ǹtì máa mọ́kàn ní o torí obìnrin láàmọ̀ bá ṣiṣẹ́ jù àwọn obìnrin náà láìkí iwájú àwọn ọkùnrin lè máa jẹ́ lọ́ọ̀sì àbí kán máa jẹ́ sóòpù wọn bá jẹ́ lọ́ọ̀sì ṣùgbọ́n àwọn obìnrin wọn máa ń láìkí àwọn èèyàn tó pọ̀ bákan náà ká mọ kí mọ̀sùrù ọmọ àfáà yóò ní àyànfẹ́ adẹ́kunlé mọ̀sùrù èèyàn mi dáadáa fún tilé tuntun tó ṣíngbà léyá mokis broda ẹ̀ní àlùkò ti sọ̀rọ̀ síta ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ṣé tòótọ́ ni àbírọ́ ṣé kò rí náà ni àbí ń díbọ́n ṣé ojú rẹ̀ fọ́ díẹ̀ ni àbí kò tiẹ̀ yìí náà rárárárárárárárá ó ti sọ̀rọ̀ sókè ó ní òun ò lè rí nǹkan kan pẹ̀lú ogun nǹkan tó ń kojú pẹ̀lú glaucoma tẹ́lẹ̀ glaucoma ni nígbà tó yá ńláwọn ò rí nǹkan.

0: wọn ní àwọn èèyàn ò mọ̀ ṣùgbọ́n àwọn mọ̀ báwọn ṣe mọ̀ ń gbé ara wọn.
1: Ẹ mọ̀ pé mi àkọ́dé mọ̀ ń lọ.
0: Tó tí n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ yín bí ẹ bí ẹ mọ̀ rò kó bóyá àfojúdi. Láwọn ò rí nǹkan kan mọ́.
1: Ojú ọba pé
0: wẹ́ẹ̀ẹ́ pọ̀pọ̀. Ní ṣùgbọ́n àwọn máníjì ara.

0: ẹ mọ̀ pé láti ìgbà tí ọ̀rọ̀ ní blackberry ni wàhálà yìí ti bẹ̀rẹ̀ ọlọ́mọ ṣàánú wa. Bákan náà Latif Adédìméjì ó ti pe àwọn ìjọba pé ẹ dákun ìjọba wa, ẹ dákun àwọn ọmọ yìí náà, pé ẹ dákun ẹ bá wa bí wọn ó ṣe bọ́tà. Congratulations fún ẹ̀fúnróyè ní òfé tí àbálógún wọn ní sinimá rẹ̀ ní fíìmù rẹ̀ ní sinimá wọn ló ti wọ 102 million. Ọ̀gá Bello ti sọ̀rọ̀ sókè, wọ́n ní ní tiwọn pé inú àwọn dùn, àwọn sì rí èrè ìdí tó fi dá kéèyàn ò bí ọmọ tó pọ̀. Wọ́n ní kí Ọlọ́run ọba kó mọ bless gbogbo ọmọ Ọ̀gá Bello pátápátá, àmì ara àwọn ọmọ àfẹnubí náà ni ọmọ Ọ̀gá Bello tèmi náà, ara àwa ọmọ àfẹnubí náà ni. Wọ́n ní gbogbo ẹ̀ nígbà léyá pé màálù ńlá márùn-ún ẹran àgbò mẹ́wàá ni àwọn ọmọ àwọn kan drop, wọ́n kan drop ẹ̀, wọ́n kan drop ẹ̀, tádé àkàn rìn bọ̀ sí bákò ni wọ́n kan rí pé àtà ló tún gbélé wa. Well done, well done, nice one, nice one. Agbára Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá, ọjọ́ gbogbo yín ẹ jò ń jẹ ọmọ, ẹ sì ní jẹ́ inú àárẹ̀. Bákan náà ni congratulations làwọn èèyàn sọ fún bàbá Màláíkà, torí pé ilé alájà mẹ́ta ló kọ́ fún bàbá rẹ̀. Bàbá ẹ gba ilé yìí, tó bá wù yín ni ẹ fi ṣe, ẹ fi rẹ́ǹtì, ẹ mọ gbowó ni. Tó bá sì wù yín bẹ́ bá sì wà ajá, ẹ mọ gun staircase lọ sókè, kò sí lift ńbẹ́ o. Ayàyà
1: Akande mo dúró ní
0: ẹ̀bọ̀dá Akande mọ̀ tí dúró. Samuel Dami Adelotan Jericho làwọn wà.
1: Àmọ́ kò sẹ́wù fọ́mẹ́jọ fọ́mẹ́mú ló nira. Torí
0: òun Nurudeen Wahab Mureyin náà,
1: òun ló
0: láre mú Ọlọ́ba Ìbàdàn Ọládélé Samson Ọládélé Sunday Muiwa.
1: Ọ̀gá la kúkẹ́
0: Abiola Yari Yari, mi ò rí kọ́mẹ́ǹtì ṣùgbọ́n mò ń fìlì yín pẹ̀ ń bẹ pẹ̀lú mi.
1: Àkìlẹ̀ yìí sọ fún ọmọdé wípé kó má máa jẹsẹ̀ wù.
0: Ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ lára àwọn ìròyìn tẹ́ ẹ ti gbọ́, èwo lẹ fẹ́ sọ nú ẹ̀.

0: láti challenge challenge la won wa ẹgbọ́ ètò yìí báyìí ṣe máa gé àti yóò sí nbẹ̀ ni moderate ni abuja
1: ọbẹ̀ orí ti dàkú ṣe
0: aláwọ̀ láti ratcon ní kúọ́rí
1: ojú ọbẹ̀ kẹmúyán ọmọ ṣọ́lẹ̀ tún jí bọ̀bọ̀ ni mò ń bá wí
0: jẹ́ adéwálé lukman olóhùn lọ́yọ̀ọ́ ok òun ni ẹ̀fà wọn pàṣó bá ń wá pàṣó àdùn ní ṣó gbé nínú ó sì oríire ọmọ ìyá àfẹ́.

0: Solar láti Toronto, Canada. Mi ò ní wá yín tí. Ẹ ṣe ọjọ́, ẹ ṣe wa gbogbo gbà. More blessings, baba mi. Ẹ̀kọ́ àyè sí ọjọ́. Àwọn èèyàn wa kan wà silence listeners ni wọ́n. Mọ̀ wọ́n kó wa jẹ lọ́pọ̀ lọ́pọ̀.
1: Ètò ayé mi nífẹ̀ẹ́
0: Bala àwọn kan bẹ àwọn tí wọn jẹ́ kí àpò wa ó gbẹnu. Tọ́ máa ń bó káàdì fún wa. Bí sọ ẹgbẹ́lẹ̀ náà ìfira káàdì. Ìgbẹ́lẹ̀ ẹ̀ fi rí po.
1: Mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́bà mi kò fún.
0: Bàbá mi Ọládípọ̀ Ọládẹ̀jọ.
1: Lọ́lábádé lọ.
0: Ẹ ṣe ojú ò ní tì yín.
1: Ìbá fún Káyọ̀ o.
0: Ọládélé Sunday mú ìwá. Káre mọ́ Ọlọ́ba. Jẹ́ríkò ni Samuel Damian.

0: ti sí wọn ni ara lẹ òní fún yín lọ́pdétì kẹ́ńdóde location àbí lóde ibi tẹ́tí wá jóúnjẹ ọ̀sán. Congratulations baba.
1: Ọlá rẹ̀ lè pọ̀.
0: Ẹ jẹ́ mi. Gba ọdún ọdún kan. Àlọ́ tún lọ náà lẹ́ máa lọ. Ọlọ́ òní fele iṣẹ́ àṣe mọ́. Hello, ta ni nbẹ nbẹ?
2: Hello, Mr. Gbenga.
0: Yes, sir.
2: Saturday ló ń sọ̀rọ̀ láti Abẹ́dì.
0: Adùn yín.
2: Jẹ́ rí nípa títú òkèlè yẹn. Ọjọ́ ẹ̀ka bílé mọ̀ ní jẹ́ ohun kankan. Kéèyàn bá ṣe nǹkan dáadáa, nǹkan kan ló fi sọ́kà bí. Tí mo bá ṣẹlẹ̀ sábàbí náà ni. Ọmọ ìjà bílé àwọn ọlọ́kọ̀ kan tí nìkan ti gbá. Sábàbí orúkọ ọlọ́run ti ká sí. Tó ẹ̀sájà fi jíjẹ ká lọ́nà lọ́wọ́. Káwa máa kí ìsara.
0: Ẹṣin. Mo fẹ́ wẹ́n tó ní káàṣì ẹ̀ yìí. Ta ló lowó eléyìí? Káàṣì ẹ̀ ta ló ní? *347*1004*2# ni mo ní ẹ lọ gbá wò bẹ́ẹ̀. Fún mi ń táyé lo lú àkàndé kọ́rẹ́nsì fún mi àkàndé kọ́rẹ́nsì òǹgbẹ rẹ̀ ń gbẹ mí fún mi ó ṣe oríire kí mo fẹ́ fún ọ báyìí kí mo fẹ́ fọmọ ìyá àfẹ́ báyìí ṣòwò manage handshake ó lóun fẹ́ handshake kí ló wá fẹ́ ẹ̀yin aráalé ẹ̀yin orí facebook kí ni kí lọ́mọ ìyá àfẹ́ fẹ́ ní fún handshake ṣó gba ọ́ọ̀gì ó lóun gba ọ́ọ̀gì ọmọ ìyá àfẹ́ kí ló dé orí ìyẹn orí rẹ̀ ń yí ó ń yí.

0: Eka bo kwada lori iroyin ta pe ni gudugbe ikan la ge lori 96.7 FM oke to gadi oke lo meru le wa ni odo 1B
1: o 1B
0: asi ni wa gbe iroyin ko wa ka fun awon eyan o ni a ise ti won gba ohun fukonu
1: ise
0: ti ehn ise ti won ti gba fun kojoko ni
1: kojoko si be
0: o ti pa to ba ngbo peru le rin kiri ni o
1: o sa fe ran de mo lo fe gba be se won ti won fowo tu ti e ku ti e
0: won le lo ni
1: o sa fe won le lo lo o ba sa
0: ko le lo mo ko le le lo mo se se fo fo re
1: to to ah o ya pota be kini e pota
0: ti o ta ni si si o se fu won ba si
1: lo lo mo bi e ti ro
0: mo a fi suru ara won okan sin ta si de abi suru sa ile ise radio omo re rin ni to ko si banu je kankan bi ti wu ko mo to okunrin kan ti won so wi pe o nwa keke lese meta ti gbogbo awon eyan ma npe ni 1k o na ni o ti mu ololufe re to bi mo meji fun o ti lu pa o bo lo se je won ni awon eyan ri awon omo meji to nti iya won ninu maruwa to gbe won sibe nibi kan ti won npe ni agbogoro obi apo ijoba ibile obi apo nipinle rivers iyun awon eyan ti won rin koja lo lojo esegun tuesday ose ta wa ninu re yi ni dede ago meje lo ro kutu hai won ni won ti si ba amaruwa awon be atawon mo ti won ke ati iya won sugbon emi o si lara awon awon eni kan to je ara adugbo yi ogbeni senibo to ba iko oniroyin soro lo se lalaye pe igbe awon omo yi lo mu ki awon eyan lo si bi ti keke maruwa iduro si lati wo pe ki lo npa awon lekun ki lo re ta awon omo yi fi nke won ni gba awon ode be ni won ri pe ha won pe obirin po obirin pe eji mommy yin won so wi pe mommy daddy awon o ti pa mommy awon ah eyin la awon eyan gbo o ni won ba pe ile ise olopa bade o niyan ti ile ise olopa tin be ni agbegbe ohun ozubo ozuoba police station division won nigbati ile ise olopa de won lanfare lati bere lowo omo eleyi to dagbaju iyan lo bi omo odun mefa sugbon ke ipo odun mefa daada bi odun marun ati bi osu mefa si meje ni omo ikeji ohun na ni o je omo ke omo kekere ti yin o ti le mo soro daada won na ba be lowo e to dagba pe ki lo se mommy yin ro so fun won pe daddy awon lo la nkan mo mommy awon lori wi pe nibi ti awon ti nibi ta awon lo wo si lo ti gbe awon kuro nbe wa si bi ta awon wa yi ibi ta awon sun mojumo ojo monday mojumo ojo tuesday ni e lachale monday wo tuesday ni ojo esegun won ni o so fa won pe iya baba ohun lo la nkan mo iya ohun lori bi o se wa la nkan mo yo ohun lori no ba wo awon sinu maruwa re lo wa gbe awon ju si bi lo ba sa lo ah e mo ri e mo wo ran o won ni ni gbogbo adugbo ba pe peto awon mo eni to ni keke maruwa ji 1k ni won pe onitohun won ba pe eni ti sagbo so fun le ise olopa nigba won ri awon mo ESP Agabi Blessing Kabolo ani nigba won pe lohun na wa no salaye fun bi oro ti se je o no ba ni atawon omo ati keke maruwa ati oku tin be ni oju titi ti se iya won mo ki won ma gbe won bo won ni won ba ko gbogbo won oji ile ise olopa titi wa di asiko yi o won ni 1k to lu yawo re pa won ni won ti ri o titi di isin yi o won ni tori ko sa lo won ni won si ti wa gbe oku lọ síbi tí wọn ti gbé ṣe àyẹwò ara rẹ irú ikú wo gan ló pa obìnrin ọhún ṣe mọ ipẹ ẹni tó kú ni tiẹ gbé òkú ẹ sì rojọ mo gba ẹnikẹni láàyè láti ṣekú pa o torí n tí ẹni tó pààyàn bá wí náà ni wọn ò gbọ o tó bá ní kò sẹlẹrìí fún tó bá sọ fún wọn pé nígbà táwọn ń lọ ló kàn ṣe ìdìfọrùn kọlẹ tó kú kò sí tí wọn ṣe sí torí pé òkú gangan ò lè ṣàlàyé ọrọ bí ọrọ ṣe jẹ wọn gba ẹnikẹni láàyè láti ṣekú pa òun.
1: Àní dààmú ẹ jẹ́ kí n mú ròyìn yìí wá láti inú ìwé ìròyìn ti Daily Post ìròyìn yẹn ó ṣàlàyé ọrọ tó sì jẹ pé láti ìpínlẹ̀ èkó òun ni ó ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó òun ni ó ti dá àwọn kan tí wọ́n jẹ́ ọlọ́mọ ẹgbẹ́ òkùnkùn ni owo ko fun igbese ile ti won gbianju lati gbe lati mo tun yan awon mi na si inu egbe okunkun won won ni ni agbegbe egbe dani ilu eko o ni isele ohun ti sele ti ile ise olopa ti dide lati da won lowo ko wi pe igbese ile ti won fe gbe nipa yiyan awon eyan tutun mi gbigba won sinu egbe won ko ni sese iroyin salaye oro wi pe oru ganjo o ni isele ohun lo sele o won ni logan ti ile ise olopa si debe o na lo ti n se tomo ko to yato si tomo ale koda opolopo awon kan jagun oloro o na ni ile ise olopa n lori gba lowo awon ara bi ninu atejade kan ile to jade lati ile ise olopa lati pase eni to duro gege bi alukoro fun ile ise olopa ni ipinle eko abimbola adebisi ibe ni a ti salaye oro wi pe awon ti won ri gege bi afurasi eleyi ti owo ti te bayi o ni won ni pe won ni nkan se pelu awon wahala ati rogbodiyan eleyi to nsele lawon agbegbe ohun to je pe awon wahala ati igbodun roso na o ni se pelu awon omo elegbe okunkun eleyi ti an pe won gbe peregi kana lagbegbe ohun ati agbegbe kan eleyi ti won tun pe ni alimoso won ni awon agbegbe yi eyi to yira won ka o ni won si n gburu awon omo elegbe okunkun yi o ati jade ohun te siwaju wi pe awon ti won je afurasi o ni owo te lati pase arigbokan eleyi ti ile ise olopa gbo bi pe awon alemi okunkun yi won fe yin awon omo egbe tuntun sinu egbe won oruganjo o na ni won si se won ni kini ile ise olopa gbo si bayi o na lo tete lo si agbegbe beun eyen ni agbegbe kan ti won pe ni egbe dani ilu eko nigba ti won mo te siwaju lori oro na won ni bi ile ise olopa ti se di agbegbe won ohun ló mú gbogbo ètò eléyìí tí àwọn ọmọ ẹlẹgbẹ òkùnkùn fẹẹ ṣe ń lo dá dúró láúláú tí ọwọ́ sì padà tẹ àwọn èèyàn míì tí wọ́n jẹ́ mẹ́rin níye ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nǹkan jagun olóró wọn mọ̀ padà tún rí lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n pera wọn ní ẹlẹgbẹ òkùnkùn yìí o níbi tí wọ́n ti rí àwọn ọbẹ̀ ṣómúṣómú àwọn ohun tá a lè pè ní ìbọn àyìntúnyìn èyí tí máa túnra rẹ̀ yìn àtàwọn nǹkan míì tí iléeṣẹ́ ọlọ́pàá rí lọ́wọ́ wọn wọn ní kódà gan àwọn ọbọ̀n kéékèèké èyí tó jẹ́ pé àgbélẹ̀rọ ni wọ́n ní wọ́n tún rí ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún o iléeṣẹ́ ọlọ́pàá kò ṣàìtẹnumọ̀ wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára o eléyìí tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ afurasí yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní kódà gan àwọn ẹnìkan nínú wọn tó ti sá lọ wọ́n ní síbẹ̀síbẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá pé owó padà tẹrú wọn ni o wọ́n ní ẹni tó dúró tí wọ́n fẹ̀sùn kàn wípé òun gangan ló jẹ́ olórí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí wọ́n pe wọ́n ti lé dànù kúrò ní ilé ẹ̀kọ́ fásitì kan tó jẹ́ yunifásitì ń bẹ ní ìpínlẹ̀ ogun léyìí tó sì jẹ́ wípé lọ́dún 2022 ó ní pé kó kúrò nílé ẹ̀kọ́ ọ̀hún nígbà tí wọ́n rí àwọn nǹkan tí ń ṣe wípé kò fẹ́ bá ta mọ akẹ́kọ̀ọ́ gidi mu iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ o wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára lórí ọ̀rọ̀ ọ̀hún o wọ́n níṣẹ́ rí àwọn tí ọwọ́ tẹ̀ wọ́n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a lè pè ní jàgíríjàgan ọwọ́ wọn náà ló ti pin sí àti mímọ han àwọn èèyàn agbègbè ẹgbẹ́ dá mímọ han wọ́n lè mọ̀ tó ń tàwọn agbègbè míì tó súnmọ́ wọn wọ́n pe àwọn tí ọwọ́ tẹ̀ tí wọ́n dúró bí afurasí wọn wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ làásìgbò ó ní wọ́n tọpasẹ̀ dọ́dọ̀ wọn láwọn àsìkò kan sẹ́yìn àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú o pẹ̀lú iṣẹ́ ìwádìí alágbára láti rí dájú pé àwọn míì nù wọn tó bá tún kù owó padà tẹ̀ wọ́n ni.
0: Tó ìjọba ìpínlẹ̀ Anambra òun náà ni wọ́n ti fi ọwọ́ ìdánilójú sọ̀yà wípé ìdájọ́ òdodo ni ó wáyé lórí ọmọ ọdún mẹ́rìndínlógún kan ní àwọn èèyàn tí wọ́n ṣe ní síbáṣìbò wọ́n ní àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bá lájọṣepọ̀ kódà ẹni tó jẹ́ alágbàtọ́ rẹ̀ èyí náà wà lára àwọn èèyàn tó ṣiṣẹ́ ibi níbì kan tí wọ́n ń pè ní Nafia níjọba ìbílẹ̀ Njokoka nípínlẹ̀ Anambra lọ́hùn-ún ẹni tí ṣe alámòjútó fún ọ̀rọ̀ obìnrin àti ọ̀rọ̀ àyíká Esther Oyekesi òun náà ló ṣàlàyé nígbà tí wọ́n rí ọmọ obìnrin yìí tí wọ́n mú wá sí iléeṣẹ́ náà ní ọkà lọ́jọ́bọ̀ Thursday wọ́n ní alámòjútó fún ọ̀rọ̀ obìnrin yìí Oyekesi wọ́n ló ṣàwòmí ẹ̀kún ni nígbà tó rí ọmọbìnrin yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú léṣùgbé lọ́dún èèyàn ká tún wá ké sí àwọn èèyàn wá wípé a ní ọmọ ìṣẹ́ a mo ba yin fi ibalopo se ni sekuse ni o ma se o won ni bi omo obirin yi bo ti se wole ti won salaye pelu ipo to wa won ni se ni alamojuto ibere si ni wa mekun won ni won be ya ni pe momo e wa da le ni ha ile ti po lapoju tori ipo ti omo obirin yi o wa titi ojo aye re awon ton se yi o le kuro ni opolo re lai lai won ni ase okunrin to je alagba to re ko ye ba ni ajosepo lati ojo to ti pe tori gba won tun lo se ayewo won ri pe oyun osu meji ti wa nu re won wa fe se pe boya ti won ba se ru nkan ba nfun oyun o le jade ku ni ara re ni ti patipa lo se lo ri pe awon to ku wa pe e ma bo ijede o e je a mo se bayi fun omo yi ki oyun tin be lara re ko le wale won ni isele yi no do je pe gbogbo awon eyan tin be ni ayika ati agbogbe tin won ri bi omo ohun se nse be do se nke pelu irora ni won be si ni so wi pe ha iwa odarun gba ni won wu si iru omo obirin yi o ko de ni to je alufa ninu ijo aguda ni agbogbe yi gan ohun na da si oro yi to si so wi pe iwa ti o da gba ohun na ni won wu nigbati eni ti se alamu to fun oro awon obirin yi ti o mo so ni ipinle anambra lo je ko di mimo fun iko oniroyin ni pe bi ogo tin je ti letumare tohun si wa lori apere tohun joku bi tohun joku si agugu awon ti won lowo ninu ohun ti won se fun omo obirin ti won je meje ijo won ni lo lai gba idaju alagbara mu to si mu ti omide fi nbo loju ohun yi ha mu la won o fe to be tori ti owo ba te won ko ba je pe ogun odun le ni lowo to te won gbogbo won ni won fi na oju ofin
1: egbe awon ode lorilede wa Nigeria ni ipinle Yobe o na ni won ti na kaabuko si ile ise olopa nipele ohun o ti won ni nise o na ni ile ise olopa ni o se ikan lara awon megbe awon bi ose ti soju lai je wipe boya won ba iru ofin abi iwa ikakan lowo ni tohun won ni nise o na ni won kolu omo egbe awon yi o leyi to je wipe gbogbo ara re pata o ni o ti fi ni o ti da oju ogbe si to si je pe o ti wa pe fun pe ki won ma toju re ni ile iwosan bayi nigba ti enikan Zagazola Makama ti ohun salaye oro ni ojo opo X eleyi ti o ti soro jade ninu atejade yi o na ni o ti fi eso kan wipe ile ise olopa o ni won pe o ikan lara awon osise won lo lo kolu eni ti se ode adegbo yi lai se pe boya wahala tabi rogbodiyan kan o sele ti won si ba ode enu igbo yi nbe won ni ode yi ko se ese kankan ko si si nkankan to se gege bi iwa janduku ko to di wipe ikan lara awon osise ni ile ise olopa ki o to mo kolu ode adegbo yi o ninu itesiwaju oro won ti a ti fi nsalaye won ni se ri ode adegbo ile ti an kolu yi won pe won na ni toju ati ni teyin to fi di pe ko ti e le rin mo rara won ni nigba ti ile ise olopa ti a ri iyan ni awon ti a je osise won ti an sise labi ti an ti a ri pe akini ti koja ran dandan won ni ni papapa won fun ara won ni won ba gbe omokunrin ohun o di digba lati n gbe lo si ile iwosan o nitori pe won ti ri pe ipo to wa yi o ti koja randan iroyin wa n tesiwaju wipe awon egbe ode adegbo ni ipinle Yobe ni an ti wa salaye pe se ri isele ile to sele gudugbe gba ni to je pe fun egbe awon gudugbe nla o na lo je kini to sele gan ti won fi wa mo kolu awon omo egbe awon won ni se ri oro yi o n pe a o n fe apero omo eriwo nitori wipe ikan lara awon ti won je omo egbe awon eleyi ti won pe awon omo ile ise olopa ti won kolu yi won ni ko ba ofin mo rara be ni won tun tesiwaju wipe awon fe ki oro yi nko ko di nkan ti won o gbe yewo labe ofin o won ni tori pe ni gbogbo igba o la won ti so fun awon omo egbe awon ti gbogbo awon omo egbe awon si mo n pa ofin mo lati ri wipe won n lo bi ofin ti se lo gbogbo ti ofin la kale o na ni awon omo egbe awon o ni won tele won e se jagiri jagan won ki si koja aye ara won papa julo fun awon ti won tun je awon osise eleto abo won ni kilo wa le fe fa ti awon omo osise ile ise olopa ti won fi wa mo kolu awon omo egbe awon ti won wa mo se awon eni eleni bi ose ti se soju won ni se ri isele to sele yi awon fe ki awon alase toro okan ki won bere ise iwadi alagbara lori re eninu won ni elekeji to ni wipe ijiya to to o la won fe ki won gbe kale lori irufe awon eni to je osise ni ile ise olopa to gbe iru igbese bayi tori pe igbaju igbamu yi won lo ti poju fun eni ti won kolu na ni nigba ti won wa ko iroyin ijo gbogbo akitiyan lati ri pe won ti e bere oro lowo won ni le se olopa mbe lati e je pe ki won ti e le so nkankan lori oro nigba ti awon oniroyin ko iroyin ijo won ni gbogbo akitiyan pabo lo jasi tori won ori won ba soro ni le se olopa won ni gbogbo oro ti won fi sowo si won awon ori esi re kankan awon osi ri nkankan gbo lati pa se ile se olopa
0: ni e ja lo se eka ipolowo ja wa npada bo
2: Lagilu FM 96.7.
3: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
4: Ni Reliance Future Football Academy, siṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
3: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
4: Ba se mudagbasoke ba awon odomode agbabolu. Be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
3: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
4: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo ola.
5: Iwaju Olorun lawo omo Olorun ti se faaji. Nigba ta le ba won fi digo tile. O tun ti ya o. Oluwa lo ni Swagga Live in Concert 2026. Ki Jesu ran wa lowo la ko ri e. Wòlíì àgbà bọ́ọ̀sì ọlọ́run ọlá best ṣẹ̀wọ̀lẹ̀ jésù ìyanu olúwa praise empire seven hallelujah dance drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ prophet faith ọmọlé prophet sàmìyẹ pastor ṣeun oyewuse pastor wálé kókóọlá sunday june 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán kùndùnsì fún unique fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀ inú gbọ̀ngàn map 21 lórí ring road máa kàkún fàyà ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́la tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Mender, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Able TV, Splash, àti Lagilu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
6: Javis PL I Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: such a time as this, when overwhelming concerns become prevalent, when the very foundation of our faith is shaken, wisdom teaches that we do not succumb to fear and withdraw into our shells, but we rise in boldness and take the battle to the enemy's gate. It's time for the mothers of the land, the womb that birthed every life, to rise. Women like Esther, like Abigail, like Deborah, for the weapons of our warfare are not carnal, but mighty through God to pulling down of strongholds. Great women of Nigeria, great women of Oyo State, the Women Intercessory Network, WIN, is calling on us all to rise and pray for our dear nation and state. A fasting and prayer rally scheduled for Saturday, 6th June 2026 at the Amphitheater inside Lagos Salami Stadium, Adamasigba, Ibadan, from 12 p.m. to 3 p.m. Theme, If My People, 2 Chronicles, the 7 verse 14, administering the legendary Mama Bolare. 3 hours of intercession, 3 hours of faith in action. Be there.

0: owurọ mọ nkanra
1: se o ma n se wọn na pe kini ere na la fi be se
0: iro ni
1: same na ni gbogbo
0: se awon na ti
1: same na ni
0: just yesterday you are just witnessed it
1: komi ni
0: iro ni
1: o ti dohun na nu
0: I don't like it too. I don't like it too.
1: What's your going to kill
0: him? Get out of here. Gallo, when he
1: comes up,
0: to won ni ko din ni eyan meje ti won dagbere fun aye epo dugba o se nigba ti awon ile bi a dota ni ye ti awon agbe ko eti won ti danu sun bayi o nigba ti ija to sele laarin awon agbe ati awon darandaran nibi kan ti won pe ni lanzai ati dosho ni joba ibile darazo nipinle bauchi lohun gẹgẹ bi agbẹnso fun le ise olopa nafiu abiu bo se lanfani ati so won ni awon mefa mi wa ni ba ku baye bayi tori pe won farapa koja ala o latari wahala to be sile ni arin agbe ati awon darandaran yi won le lojo bo thursday lana o na ni won gbo si isele ti awon olopa si bere si ni mo sare bo lori bi awon fulani ati awon agbe won se bara won fa won ni awon fulani lo de ka awon agbe mo oko lasiko ti won fi ajile si inu awon ohun ti won gbin ninu oko won won ni gba na ni awon fulani yade won ni ba awon na se koju oro si won no ma bere si ni di gbasbos won ni won dana sun inu ahere ile ti won ko to lo bi 50 niji won ni won dana sun won le gbogbo awon obin ata awon tin bembe won di won jade won ba gbogbo awon kan ni won je gege bi ile ise olopa bo se lanfani lati se lalaye won ninu rogbojiyan lo mu ki awon meje ninu awon eyan won ko dagbere fun aye ipolibo se to si je pe awon mefa se ngba itoju lowo lowo bayi ni ile iwosan ni ti se alamoto fun ile ise olopa ni agbegbe yi san ni omo lori aliyu o se lalaye wipe ise iwadi ti bere lori rogbojiyan to waye laarin agbe atawon fulani ohun
1: ni ipinle Niger iroyin kan o jade nbe to je iroyin gudugbe won ni awon ti won je awon odo eleyi ti won jo n gbena woju ara won ti won jo dabi olorogun eleyi ti won jo n koju ara won gan ni sansan iyen ni ipinle Niger ni mina won ni owo ti te mefa lara awon odo ohun ti won jo n da wahala le o lawon agbegbe kan ni mina leyi ti won pe ninu awon wahala won yen ti n da le ohun won ni wahala ti won ti n fa lati igba ti ati sodun leya tan ni won ni wahala ohun o si fona oju debi wipe awon ti won je meji lara awon ti won je odo yi won dagbere faye pe o digba o se lowolowo bayi biro yin ti se n jade ile ise olopa ni ipinle ohun ni lowo re lo ti awon mefa lára àwọn tí wọ́n pe wọ́n ń dá wàhálà yìí lẹ̀ nígbà tí ẹni tó dúró gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyún ni sp wasiu abiodun tó ṣàlàyé ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde kan ilé ìtọ́ jáde síta lọ́jọ́bọ̀ thursday níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ afurasí yìí ìní ọwọ́ tẹ̀ fún pé wọ́n wà nínú ìlọ́wọ́sí kan eléyìí tí ó jẹ́ pé wàhálà tóun ti rògbòdìyẹ òun ló ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní nínú dídàlúrú kan àti àwọn iṣẹ́ láàbí eléyìí tí wọ́n jọ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wàhálà àti ìdààmú ní agbègbè kan tí wọ́n pè ní agbègbè ti pàkúngù àti àwọn agbègbè míì náà eléyìí tí ó tún yíká wọ́n níṣẹ́ rí àwọn ọ̀dọ́ tí wọ́n pé wọ́n ń bẹ ní agbègbè bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú wọn wọ́n lọ́wọ́ sí jàgídíjàgan èyí tí ò fi àlàáfíà sí agbègbè tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bó ti ṣe fi kún ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní gbodo rosso gbasgbos èyí tó ṣẹlẹ̀ yìí láàrin àwọn igun méjì àwọn ọ̀dọ́ náà tí wọ́n ṣàjọ ń fa rán dandan kan mọ́ra wọn lọ́wọ́ wọ́n ní ó ti mú kí èèyàn méjì kó dágbére fáyé pé ó dìgbà ó ṣe ìdírè tí iléeṣẹ́ ọlọ́pàá fi wípé òun tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí alágbára lórí àwọn ọ̀ràn náà nítorí pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá pé wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí gbogbo wọn pátá òun náà ni ọwọ́ òfin ni ó tẹ̀ abiodun wasiu ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iṣẹ́ rí àwọn tí ọwọ́ tẹ̀ yìí wọ́n ní wọ́n ti gbé wọn lọ sí ẹ̀ka èyí tó máa ń ṣe ìwádìí nípa ìwà ọ̀daràn tó gbinmekú ìyẹn ní iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ẹ̀ka ti scid wọ́n ní wọ́n sì sọ wípé wọ́n ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìwádìí alágbára lọ síwájú àti síwájú sí ni o láti rí dájú wípé àwọn míì náà tọwọ́ tí wọ́n sá lọ pé kọ́wọ́ padà tẹ̀ wọ́n torí pé wàhálà àwọn tí wọ́n jọ ń fà láàrin ara wọn ó ti já síkú fawon eyan meji kan
0: e je lo sodo awon ti won gbo wa mo nkan ta ba ka na ni ki e lanfani ati dasi laarin iseju aya tori eto ti won mi tu 0912370 8675
2: baba se ku eto lagiri oni baje oke oluwa roti mi oluwa kan ti nari ti are alata apata ibadan awon to wa ba omo odun 14 se ko to ye ri papa niyan ni won tawon yen ba ri bo won le pa yen won ti odaju gba ni won o to ba ti ri won mu kan te yin won ta gba ni ko ye kiri won ma ba wa gbe orile eru pe e ku eto
0: e seun hello
3: alaje adebayo yala redio mi o
1: e ka samo
3: ma fe yin drama olorun o saanu ni o nigba ti eyan bi melo kan to wa n bo mo kekere ru omo yen ti won ba lo yan mejo ati ko olorun o laanu wa n lu yo olorun mo ji aji yo ni ya o e ku eto yala redio ni lati eyin drama
4: elu e ka san o
0: yes
4: e ka san ele te mi fe mu titio
0: nene
4: ade alfa
1: ko jina o
4: e ka san o yes ma ele ti mi fe mu wo gbin to ba ni pe eh awon mo wa nbe wa seleri so to ba lo tan awon ma do wa seleri to so sugbo nko o ti lo
0: ben
4: na sha ni wa mo ta wa ni o ki lo ara ara tun sile
0: o ami o
4: iti o
0: nene o
1: e ka san o
5: agba ina la ta yin mi bi kun
1: ami
5: alaji omo wi ayi la gugu la ti la mate o gbin ti awon mefa on ba la sepo des ko wa no yi e do ne se ti lo se awon yen ri opolo won ri bayi iyen mefa lori enikan le kan na o ma ye kan ma bu na ma educate awon yen ni bo ya won ti ma gba o moran ni mi church ati mo sa si ni gbogbo wa gbogbo yo da to ba je mo ga la gbogbo ta plan na ta
1: ashe un
0: o hello
1: ta lo wa nbe o
6: hello
1: Hello, Kasson.
6: Ma.
1: Hmm.
6: Yes, you said you had to do.
1: Ashe.
6: Yeah, I'm not going to. You said that you.
1: Hmm.
6: Hello, my son. I'm not going to be here. Hmm. Go.
1: Ashe. Aduko.
0: Hello.
1: Hello, Talo and Bill. Hello, it's me. Hello.
0: Won si nbe. O ni adide.
1: Ka ma lo ni.
0: Adupe o. Ibi Olorun wa lowo de.
1: E ma binu si wa eto lo ti wonu eto.
0: Be to ba ti wonu eto ba mi ti rinu.
1: Beyin.
0: Awa na o si dide bayi. Ka le pade pelu ayo atalafia looro la lori edo kiro yin. To ba di ojo aje Monday gurugbe o. Won te so wo waju. Ngba ta bere ani mo para re o. Mo hanra re le mo.
1: Beyin o.
0: Won pokun so.
1: Won ni kokolo wa nu aye o.
0: Gbogbo wa lajo wa
1: ajo wa nbe ni o
0: asilaja lagbare litumari titi layo akinsola na loruko temi aku ipale mo fokun ese opere lasi
1: e ma gbagbe pe olohun oba soro jade oni ka so folododo pe yo sere olokan kuku sire ti fun abi ko mu towo re ti o da yen ko da sile ni o e ja sere kale ba sere folashade ajala loruko temi ti mo nje

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹyìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Atiwa.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa ilé yìí ṣòṣogunlogójì rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tiyín.
1: rárá o eléyìí yóò kì í ṣe sógúndógójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n léyìí kì í ṣe sógúndógójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ó nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà ó jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004. ẹ ṣeun o.
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

ẹni ọlọ́run ọba mi òkè bá ṣe lóore nìkan ní dúpẹ́ o èèyàn tí ń bẹ láyé tí ń bẹ láàyè tútù wà láàyè dára gbogbo ògbà ni ó mọ fi fọpẹ́ fún lẹ́dùmarè ọba kí ni nǹkan tí wọ́n ń là kọjá lásìkò yìí ṣé òjì orí àwọn dáadáa tí lẹ́dùmarè ti ṣe nú ayé tiẹ̀ bá ní kó o dúpẹ́ wàá sọ pé ò dúpẹ́ o torí pé òun tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run lásìkò yẹn òjò orí nǹkan tó ti ṣe nú ayé ẹ̀ ṣùgbọ́n àtà mọ̀ lóore là ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè ọba olùpẹ̀gẹ̀dẹ̀ olùpẹ̀gẹ̀dẹ̀ olùpirimọ̀ olùpirimọ̀ aládé iná o ẹlẹ́wù ogun olórí ọlá ọba tó jọba lọ ọba tó sọ fún òrùn lọ́jọ́ sí ó ní ìwo òrùn ó ní òun mọ́ gbojúṣe ọ̀sán o ó ní ìwo òṣùpá mọ́ gbojúṣe òru ṣe kò nílé bàbá kò ní titi ẹ̀ mọ́ torí ẹ̀ ló kọ́ ọlọ́run ọba mi fi ṣòro kì fáwọn tí ò mọ́ lọ́lọ́run ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lórí ìkànnì lágelú 96.7 FM òkè tó ga jòkè ńlẹ̀ ìbàdàn a tún máa gbádùn ara wa bíi kà sí nǹkan kìí ṣeré kìí ṣàwàdà inú ilé ìpínlẹ̀ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi inú ẹ̀kọ́ mi kìrálẹ̀ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi ibikíbi ilẹ̀kílẹ̀ lórílẹ̀-èdè kórílẹ̀-èdè tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ó kí n kú dédé àsìkò yìí o mo kí n káàbọ̀ sórí ètò yẹn tẹ́ ẹ bá wá wọnú yàrá ẹ̀ ẹ́ jẹ́ mọ iye yín pé ẹ̀ ṣi yàrá wọ̀ ibi tó ẹ kẹ́ẹ̀wà náà lẹ́wà ẹ̀ lágelú 96.7 FM òkè gajòkè ilẹ̀ ìbàdàn. bá a túnṣe máa ṣe lápá abíré tó fi máa dùn tí gbẹ́gbọ́n máa kọ́ sí lọ́sàn-án yìí. lọ́kọ̀ lóòótọ́ ètò yìí kenneth gwege kébùgì òun mo fi ń kí n káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lọ́sàn-án yìí. lọ́kọ̀ amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí dj spider lọ́kọ̀ àwọn ọkọ̀ tá a jọ ṣètò yìí túnde adégbènrú àmọ̀wò tp ṣìkẹ́mi òkè tọ́lá ó tún máa dùn gbogbo máa kọ́ sí lọ́sàn yìí ẹ sọ fẹ́ni tó ti gbọ́ kọ́ sọ fẹ́ni tí ò tí gbọ́ kọ́ bá pèrò sọ́kọ̀ yẹn torí pé lórin lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ìlú lọ́kọ̀ọ́jọ̀kan a kò wá fún ìgbádùn.

0: ẹ ti mọ̀ pé bó ṣe máa ń dùnú rè
1: é
0: abala mẹ́ta lètò ìpín sí abala ó wà ńbẹ̀ láàfi ṣíde ètò lápá bí ibi tẹ́ ti láǹfààní àti pàdé túnde adégbèrò ṣìkẹ́ òkè tọ́lá àti kọ́lá wọlé adé ní ìgọ́ládẹ́ international ibi ìlà ti máa ń mú àwọn nǹkan tí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ń pa tí ṣé ò yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ ká máa gbérú àwọn nǹkan báyìí sọ́kàn ṣé ò yẹ ká ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn pàtí wa abala pẹ́pẹ́dẹ̀m ló gbóríyìn lórí ètò abala ẹlẹ́tì pàdé ṣìkẹ́ òkè tọ́lá àwọn ẹ̀ṣọ́ tó yẹ ká máa lò lọ sí pàtí bó ṣe yẹ ká ṣe lò ó pẹ̀lú àwọn tó ṣe dáadáa tó yẹ ká lò sí abala ẹ̀họ́dà ló parí ètò yìí òun ló gbẹ̀yìn ètò yìí gangan níbi tẹ́ ti bèrè fáwọn oúnjẹ oríṣiríṣi eléyìí tẹ́ ẹ bá.

0: ṣìkẹ́ṣìkẹ́ bó ni.
1: Dada ni.
0: O ò ní rí i pé mo tún pí ọ̀gbìn tí mo ń pí ọ.
1: Bàkọ́lá ṣe èyí pé tún fẹ́ promise mi bẹ́ẹ̀ tí mo ń promise mi. Owó tẹ́lẹ̀ fẹ́ send sí mi lọ́jọ́
0: tí mo ṣe mọ́ wọ̀rí mi lè ṣe. Ṣùgbọ́n kí ẹ tiẹ̀ wá ṣe ọ̀rọ̀ owó ga ló jẹ́ ń pí ọ.
1: Kí wá ni.
0: Ó mọ bàbá àgbà tó mọ́ bá ṣiṣẹ́ tó mọ́ ràn lọ tó mọ́ bá ṣiṣẹ́. Bàbá wọn pè mí tán fẹjọ́ rẹ sùn mí.
1: Bàbá ilé ọ̀kan.
0: Wọ́n ti di bàbá ilé ọ̀kan. Ṣé ìṣe pé jàlódé lórí dòwe. Wọ́n fẹjọ́ rẹ sùn. Wọ́n lè mọ̀ ṣe dáadáa sáwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé ṣàdédé ló kàn ṣáàdé jẹ́jẹ́ yí padà tó ṣe dáadáa sáwọn bíi ti tẹ́lẹ̀ mọ́. Wọ́n á ní bí ọ́ lérè pé èmi ló dé. Àgbàlagbà dáadáa sì ni mọ̀ ṣe bá ń pè á. Lágbájá ṣe báyìí sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ò sì ṣe bá dáadáa báyìí sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Olójẹ́ kan wá sọ́dọ̀ tèmi pé kí n bí ọ́ lérè pé kí ní ìṣẹ̀lẹ̀ gangan ní san o. Kí ló mú ọ tó ń lé mú sí
1: mi. Sọ́sà sọ ohun wọ́n ṣe fún yín náà. Ẹni ẹlẹ́jọ́ ò ní ro ẹbí tí ẹ mọ̀.
0: N ì ṣe n ò ṣàlàyé nǹkan kan fún mi.
1: Bàkọ́lá normal normal ládùúgbò èèyàn mi dáadáa ni mí. Kódà ọ̀pọ̀ ìgbà tí mi bá rí yín gan mo tún máa ń béèrè lọ́wọ́ mọ́ mi pé àṣẹ travel ni àbí ibùlẹ̀ lọ tá a fi rí yín. Ṣùgbọ́n ṣe rọ̀rọ̀ bàbá tẹ́ ẹ bá wáyì. Mo ti ní tán bá tún rí ẹsẹ̀ mi ń lé wọn kán ge.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Níbi tí ọ̀rọ̀ ń dùn mí dé àní tí wọ́n bá rí tí mo kọjá níwájú ẹ̀ rí pé ọ̀nà ilé ìyẹn lẹ́kọ̀ọ́ mò ń gbà wọlé gbà jáde ní sí ní ìgbálẹ̀
0: wọn kí. Wọ́n láti gbà tá wọ́n tún wá fi kún un pé
1: àti gbà tá wọ́n ti ṣe
0: ọjọ́ bí 8 years tán ṣe ń gbà.
1: Parọ́ ìgbà náà ló ṣẹlẹ̀ ní mímọ̀ tẹ ẹ mọ̀ mí ládùúgbò
0: yìí
1: ẹ̀wọ̀n kémi nice sí anyhow person. Bọ̀ bàbá ìmú wo wọn títí mo rí pé àgbàlagbà ni wọn. Gbogbo ọmọ wọn ló sì ti lọ ìlú Èbó. Kódà ìgbà tán ṣe bẹ́ẹ̀dẹ̀ tán ṣe náà tán ní pé kinní kan gan. Èmi yìí mo mọ iye dúrọ̀mù mi tí mo pọn fáwọn olópò tán gbà pé kán lè fi rí nǹkan fi dáná. Torí ìgbà tán ní ọkọ̀ omi ò lè kọjá níwájú ilé yẹn lẹ́kọ̀ọ́ pé kò sí bí ó ṣe déwájú ilé wọn. Àwa la ló ń forí gbé níbi tí ọkọ̀ yẹn ti ń já omi yẹn. Ẹ kúkú rí wa lọ́jọ́ yẹn náà. Mo wá ṣe gbogbo wàhálà yẹn fún wọn tán. Yàtọ̀ sí pé bí mo ṣe máa ń lọ ilé wọn báwọn fọṣọ báwọn fabọ́ báwọn dáná. Pé kó nígbà tó yẹ páwọn nìkan náà ni èmi sì rétí má ti ní free time bẹ́ẹ̀ máa fi lọ bá wọn fi help wọn. Ẹ wá ṣe birthday Rakọ́lá. Ṣé èmi yẹn ló yẹ kí ilé wa wà nínú ilé tó máa miss inú àwọn tán gbé oúnjẹ fún.
0: Ok.
1: Kódà lọ́jọ́ yẹn tán tún pín oúnjẹ mo sì mọ̀ sọ fún mọ́ mi pé kán má dáná ni. Pé bàbá ń ṣe mọ́mí gan tiẹ̀ ti ń sọ pé bàbá rẹ̀ náà ni kúkú ń ṣènáwó lé ní ẹ̀yìn ilẹ̀ ẹ̀bọ̀ wa nìyẹn òkínní kan mo yẹn má wọrí mo tún ti gbéra gánlé pé sẹ́ àwa là ń ṣe pátí. Wọ́n wá ń pín oúnjẹ àdúgbò. Wọ́n wá pín oúnjẹ
0: délé. So torí oúnjẹ àdúgbò ló
1: pa ní pẹ́ẹ́ni báyìí. Kò tán síbẹ̀ o. Mo wá tún wá lọ bá àwọn ìyá olópò yẹn pé at least tí ẹ bá ṣáà mọ̀ mí ládùúgbò. Ẹ ṣẹ̀dá mi mọ̀ pé ara àwa tájọ rú omi.
0: Gbọ̀ngàn náà ti fẹ́ dọmọ bàbá.
1: Tó
0: o bàbá ni bàbá ni wọ́n mọ̀ sọ pé nù
1: lóyá. Bàbá sọ pé káwọn mọ̀ pín oúnjẹ mọ́ o. Pé ọ́ọ̀lù ni kí wọ́n ti ẹni tó wá anybody tó wá ti fẹ́ jẹun ọ́ọ̀lù ni mo ní èmi. Bú ti lé kí n lè gbé fáwọn tó wà lẹ́kàn tiẹ̀ fi jẹun náà èmi sì máa lọ sí họ. Bí mo ṣe wá rí pé àwọn ìyá yẹn ṣàkà gidi bọ̀lẹ̀ àti nígbà tí ẹ̀yà wọn tiẹ̀ ni wọ́n ti gbé ẹran lọ. Kò pé táwọn bá bọ oúnjẹ fún mi gan kò sẹ́ran tí wọ́n á fi sí lórí. Bí mo ṣe mọ lọ́wọ́ ẹni rè mo sì gbọ́ bàtà mi pẹ́ ọjọ́ náà mo ti gba ilé wa mo sì sọ fún wọn pé tán bá ti rí ẹsẹ̀ mi lójú ìta wọn àbí mo bá gba stíríìtì wọn kọjá ní tí wọ́n bá ti rí kan sí fún mi. Fúndì èyí kún ọ̀yọ́ kíkí lọ́dọ̀ mi mọ́. Bẹ́ẹ̀ ni aṣọ àpọ́nlé ti yá.
0: Mo fẹ́ gbọ́ lè rí bèrè kan. Ṣé ìṣe ọmọ bàbá tí wọ́n pè ń débọ̀ ṣé ìṣe torí rẹ̀ lójú ọmọ sí gbogbo nǹkan tó ń ṣe.

0: sẹ̀mẹ̀pẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
2: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di
3: ṣéǹjì kankan so, ẹbí mo ní kéèyàn ló ṣe wọ́.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí
0: Mid-Year Casport.
1: Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,000,000 naira
4: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta, tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o. Pẹ̀lú ṣẹkẹ̀ dúpẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ṣe.
1: Àwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy.

0: fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
1: Òrùlé ìtú ti ń jò.
2: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó ń pè ra wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded binding ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ túlẹ̀ tó tí ó máa dé sí ti gbọ̀nyín ní kànnì Lágelú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà ń kalẹ̀ tèmi Táyọ̀ Oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ ní kànnì Lágelú 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágelú ti Sátidé yìí ó tún máa

0: Hello. Hello. Hey, Kaso.
1: Hey, my Kaso.
0: Yes, sir. How can you let him pay, sir?
1: Colladex International.
0: Hey, Kabo, sorry, too.
1: Oh, let me to lie here.
0: I'm here, then, you know.
1: Elegant, you're in a Latin Lulam Latte.
0: Hey, Kabo, sorry, too.
1: Baba. So, by the way, you know, you're wrong back to me. Gbogbo ohun tó yẹn ọba ṣìlá yìí tó bá jẹ bí ìnáwó tààrà ni o èèyàn gbọdọ ẹsẹ ti pé bá ẹnìkan fẹ fún yẹn kan ẹnìkan fẹ ṣe ẹsẹ fún yẹn ẹni tó bá tó ìnáwó ṣe òun ní ṣe ẹni tí ọba ti tó ṣe wọn fi ìnáwó lẹ àwọn èèyàn jẹ wọn mu kí wọn lè máa wo pé kí sàárà yẹn ó lè gbà kí wọn máa pé ẹni iná owó ìyẹn ni iṣu tó gbogbo ẹni tó bá débẹ̀ kọ jẹ kọ mu ẹni ọba fún ẹyìn kan ó fún ẹ dípò ẹni tí ọba fún ẹ kò fún ẹ náà nìyẹn kẹrìgbà pé kò sówó lọ́wọ́ ẹnìyẹn kò ti sàárà ní kéèyàn ó pe nǹkan téèyàn bá fẹ́ ṣe láyé torí pé téèyàn bá ti dágùn náà wọlé ó ti gbà pé sàárà ni. Elegant ẹlẹ́rìn láti lu làm látẹ̀.
0: ẹ ṣeun. Hello.
2: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò. Ó kọ́ ìbílẹ̀ tí ń pè é.
2: Kọ́lá Desmond.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ṣìkẹ́bẹ̀ ìwé.
3: À ń tààrà.
2: Ẹ wà.
3: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Tájẹ́ mi ni. Ṣé orí ìnáwó ṣíṣe? Lọ́dọ̀ wọn ní sádákà ni.
0: Sádákà.
2: Èèyàn dẹ̀ ń rúbọ. Yes. Èèyàn rúbọ ẹnu. Tó bá jẹ́ mi, wọ́n máa ṣè tó bá jẹ́ pé rice mo fẹ́ ṣe tó bá ti jollof rice ni jollof rice ni màá ṣe throughout tó bá jómi ni màá fi sí omi náà ni fún everybody tó bá jẹ́ àmàlà ni àmàlà náà ni fún everybody ni ti pé rice ní nǹkan tí nǹkan because ẹni màá ní rice mo gbé fún bàbá sí nìkan àmàlà náà wá gbé tèmi nǹkan tí nǹkan to avoid that trouble màá ṣe nǹkan yọ kan throughout tó bá pọ̀ mi ló máa wà bẹ́ẹ̀ throughout máa ń kálukú pé kó máa lọ tèmi nìyẹn nìyẹn láti wáyà ń kiri.
0: ẹ ṣeun tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa ó wà ń bẹ́ẹ̀ náà làwà ẹ lórí ìkànnì ìlàgẹ̀lú 96.7 FM òun náà lẹ ti ń gbádùn wa látòórọ̀ yìí.

0: ẹjẹ́ àti labala yìí ìlú sẹ́yìn má fi bá a lọ sábala kejì lórí ètò yìí abala pépé dẹ. Ṣèké òkè Tọ́lá óyá o.
1: Pepper Dem Gang, we are ready. Pepper Dem Gang, ṣe ti ready, óyá ṣe ti ready, a ti ready. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti ready, ẹ káàbọ̀ sí abala kejì lórí ètò yìí tá a pè ní Pepper Dem. Ó kọ́ mi rí padà Ṣèké mi òkè Tọ́lá lèmi, Jẹ́mi Alẹ́mi lọmọ bàbá lókè Ògùn. Yẹ̀rú ọ̀kín ni mí ọmọ ọlọ́fà àmọ̀jọ̀ ọmọ Abisujo ọkọ̀ ìjà Kátàkìtì báyìí, wọ́n lóun lóru ó tọ́fà. Ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí ẹ̀sìn káàbọ̀ sábala bí. Ṣé ẹ rí àwọn òde míì tá a máa ń lọ? Ọ̀pọ̀ ìgbà ìdí tí wọ́n fi máa ń enter wa ẹni àbí tó máa ń arise wa ńgbà míì ni pé ìmúra wa ò kò mú ọ̀pọ̀lọpọ̀ wa kàn ṣàwò pé kọ́lọ̀ yìí náà ṣé tiẹ̀ rí kọ́lọ̀ riot ó pọ̀ ń tà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé ẹlòmíì tòmáàṣì ti tún tẹlòmíì ṣe ẹ bọ́ ṣàwọ̀ green gèlè gbọ́dọ̀ jẹ́ green kí bàtà jẹ́ green kí ẹ lọ máa wádìí àwọn colours tó bára wọn mú kẹ́ ẹ tó máa fi aṣọ lórí ara wọn eléyìí ni ò ní jẹ́ ká dé òde kán máa sọ̀rọ̀ sí wa bí ò ṣe yẹ àbí kán máa pín oúnjẹ bí wọ́n ṣe pín oúnjẹ ládùúgbò wa tí wọ́n dé máàkẹ́ẹ̀tì ilé wa lọ́tọ̀ tí wọ́n gbé oúnjẹ débẹ̀ nǹkan kan náà ni ó fà yún náà wọ́n èso ṣùgbọ́n a mọ̀ pé nǹkan kan ló fà ṣùgbọ́n tá má fi lè ṣe bẹ́ẹ̀ fẹ́yìn lórí tébùlù òde wa láìtàlà ìmúra yín ni tó ṣe ṣe ká rò pé ẹni tó tẹ ó jókòó sí yín lẹ́gbẹ̀ẹ́ bóyá ẹ̀yin lọmọ ọ̀dọ́ rẹ̀ tẹ́ tẹ̀lé wa ńgbà múra yín ò bá fi yín hàn pé iná wa pàtí ni fúdi èyí lábala bí la ti mọ́ ń kọ́ra wa àwọn ẹ̀ṣọ́ wo la lè máa lò sí ara lọ sóde àwọn ìmúra wo báwo la ṣe lè máa style àwọn aṣọ wa bóyá ǹkárá ni o bóyá lèsì ni o bóyá material ni o any fabric of any type báwo la ṣe lè ran tó jẹ́ pé kíni ó máa dúró dáadáa ní ara wa lẹ́ni kọ́lọ̀ méjì kan ni mo mú wá fún wa ṣẹ̀rí kọ́lọ̀ méjèèjì yìí ó lọ dáadáa ọ̀pọ̀ ìgbà ló dẹ̀ jẹ́ pé kò sí material tá a fẹ́ lo kọ́lọ̀ méjèèjì yìí fún tí ò ní ṣe dáadáa ń bẹ̀ ṣe rí kọ́lọ̀ brown ó pín oríṣiríṣi a ní brown chocolate a ní burgundy brown a ní deep brown a ní chocolate brown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn tó mọ kọ́lọ̀ ibi èmi ìmọ̀dé ni mo dákọ̀ rẹ̀ déhùn ṣùgbọ́n tẹ bá tún wo tẹ ṣèwádìí sí lórí ọ̀rọ̀ kọ́lọ̀ ẹ máa mọ̀ pé brown ó póríṣiríṣi ṣùgbọ́n lẹ́ni deep brown òun ni nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé wá rí deep brown yìí ó ní àwọn colours tóun gan tún bá lọ yàtọ̀ sí òun gangan fúnra ara ẹ̀ ṣé wá rí tẹ́yẹ bá wo deep brown yìí gangan fúnra ara ẹ̀ òun náà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún ń pè ní chocolate brown náà ṣùgbọ́n ìyàtọ̀ tíntínní ló wà láàrin deep brown àti chocolate brown because méjèèjì náà ló deep ṣùgbọ́n lightness díẹ̀ díẹ̀ ó sì wà láàrin àwọn méjèèjì kò bá wàá jẹ́ chocolate brown náà lẹ́yìn fẹ́ lo in place of it ó lọ dáadáa ẹyin tí bóyá ẹ dájọ́ ìgbéyàwó yín sọ́nà ẹ wá wò pé aṣọ kọ́lọ̀ wo ni mo fẹ́ wọ̀ àbí báwo ni mo ṣe lè style aṣọ mi fún ètò ìgbéyàwó tí ò ní ní fẹ́fẹ́rìtì tó pọ̀ jù ṣùgbọ́n tó jẹ́ pé kíni ó máa ṣe dáadáa lára mi ẹ máa sáré bọ̀ lójú òpó facebook wa at lagelu 96.7 fm lójú òpó facebook ẹ rí ń bẹ̀ wọ́n ti bá ń display style yẹn síbẹ̀ ṣé wá rí kọ́lọ̀ tí ẹ tí mo fẹ́ kẹ́ fi mix tí mo fẹ́ kẹ́ fi mix deep brown yín àbí chocolate brown yín ó ní mint green mint mint mọ̀ dá o tó yẹ pé wọ́n á kàn rábà yín fi ṣe style wọ́n á fi brown yẹn ṣe style sí ni tó bá dẹ̀ jẹ́ pé brown náà láṣọ yín wọ́n lè bá yín fi mint green wọ́n lè bá yín fi ṣe styling sí ara aṣọ yín tó jẹ́ pé kíni ó máa yọ dáadáa tẹ́lẹ̀ tí mo display lẹ́ni yìí tẹ́ bá wo arábìnrin yẹn dáadáa kò ṣàṣe jù nǹkan mẹ́ta péré òun ló fi kún aṣọ tó wọ̀ tó fi jọ ẹni tí ó yẹ kó jọ lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ tí òun àmà béèrè pé yàwó dà ṣe fi hàn wá àwọn alága ọmọ kọrin kan ní ẹ torí ọlọ́run ẹ̀ fọkọ ìyàwó hàn mí o kò múra dáadáa ni wà láìtàlẹ̀ bó bá múra dáadáa alága òní ni wọ́n fọkọ ìyàwó hàn wọn débi ìyàwó wà wọlé wọn wà mọ́ béèrè pé ẹ jọṣẹ́ yìí ni ìyàwó àbí best lady ẹ ti gẹ́ẹ̀tì rú àwọn fọkọ̀pù yẹn ẹ má jẹ́ ó máa ṣẹlẹ̀ torí pé yìí máa ń gbọ́ lágẹ̀ ló yẹ kí tọ̀dọ̀ yín ṣe kíni kó yàtọ̀ gédégbé ṣé rí ọrùn aṣọ yìí wọ́n ṣe ní four corner ṣé wá rí four corner tí wọ́n ṣe yìí wọ́n tún wá fi v neck láti ibi chest wọn jẹ́ kó débi bust torí kò review cleavage ìyàwó yìí ẹ má dẹ̀ rí pé gbogbo nǹkan ni wọ́n kó wọlé wọn ṣàṣehàn wọn kó síta ó ti yé yín orí afẹ́fẹ́ la wà style yìí wọ́n ṣe tún wá fi v neck kékeré yẹn tán rọra fi sí yẹn ẹ rí pé ó jẹ́ kó dope gan nítorí pé normally a mo pe four corner na ni sugbon boya tailor yen kan wo pe ah ba tun je ni four corner lasan koni fun won ni beauty tan fe lo je kan fi v neck yen si and wa so wa sale apa e won se ni a shape se wa ri a shape yi won je ko wonu lapa inu nibi ti owo yawo koju si won je ko wonu die won wa se ni zigzag lenu e zigzag yi won tun wa fi bead tiny bead oni won fi bead zigzag ni won yi to je brown color boya chocolate brown na leyin de se npe lodo yin oni won fi wa se zigzag yen e ma ri pe o je ku aso yen ko jade dada o look mature se wa ri legbe won wa wa net to je won ti ran aso yen ni straight gown bo se wa yen won wa wa net to je pe o je chocolate brown to ma le rhyme mo nti won fi bead aso yen won wa se won wa fi yo shape to wu won won fi yo si lati egbe lati ibi bust egbe bust wa si sale si bi hip yen won wa se wa si owo eyin won o je ko han si waju tan won je ko gba hip eni yen koja wa si bi lap e won wa je ko de isale aso yen papata because o de ibi fit iyawo yen ni te ba de ri shape to yo yen o tun wa fun aso yen ni a special shape normally a ma ri aso ipe teyan ba tun ran in straight gown boye yin o fe gbogbo parasite wo se si legbe yen eyin tun le ran ni straight gown o de ma se kini o ma fun yin ni nkan te fe se wa ri yawo yi nkan eleketa ni pe leyin gbogbo aso yi o ba je lomi atun wa ma wa sowo wa sorun to ba tun ti poju koni fun yan ni beauty teyan fe o kan lo ra lo simple necklace e le lo any simple necklace to je turtle neck si aso yin ke de lo bold earring abi earring of your own choice of size tori elomi ma ni body earring yen dodon ni ko tobi nkan to ba le bo to pe won ni ma deju kan tori pe lo earring se tin ohun le le lo si se wa ri iyawo ibi to ti wa tun gbogbo e se ton wa wa bag ati bata to je iru color aso won won mu brown lara aso ti won wo o je ki aso yen ko se dada e de ma wo pe tan ba mu mint green yen na e ri pe o ma se kini o ma jade dada lara won ko se ele ti won mu ninu mejeji ti o ni lo fun aso yi te yin na ba wa fe don mint green ati brown e fe don wo biya chocolate brown na le yin de se npe lodo yin e je ka na mo lojo po facebook wa fi comment yin sibe ki le ri si aso yi iru awon omura bayi nje o ti eye ka encourage awon eyan ki won ma wo daada nitori ta ba dode won ni ba se rin bayi o nla ko ni titi ose tin bo ti ma tun mu style mi abi e so mi wa fun yin ta ma soro ni pe ruko mi yi pada se kemi oketola ni e ma gbo lagelu e ma yi kuro nbe e si ma gbo eto wa nbe pelu Colades International tori po se kini o se daada e ku kale e ku eti gbo wa.

0: kaabo pada lati abala pepe de me kaabo pada be ba se ndara po mo wa ori eto wa nbe na lai wa within by the blood of the most high ele ti mo te si ile ti la pe ni unstoppable latowo David Imole abala to gbe lori eto yi na la fe kan lu bayi abala e hoda e hoda e hoda kini be lodo ti e tunde kini be lodo re
1: mo ni asaru elepo resu resu to ni ede ninu
0: o ni
1: pomo o o le o ni kunde
0: sike ki lo wa lodo re
2: ebiripo wa nbi
0: ebiripo nbe
2: jebu mu lo loni
0: ah amala to gunfe
2: be ni
0: be giri nbe lodo temi nbi your father nbe opo ni lamba ah ba ti so pe ho ibaye pe hola I remain humble I can never fumble oi
3: hola
2: e ka bo sori eto
3: e jo si ke mi mo koko fe ba so
2: yes ma
3: e jo ni pa nte so ni
2: yes
3: e ma fi number yin sita
2: ko si wala to ba ti se to ba ti kuro lori eto ma
3: ka fi sita
2: o da mo
3: to so sele ni bi pe o je lu oko mi na mo fe je
0: okay
3: ikoko re ni
0: okay
3: to de se wi pe eroje e ma pe gan ni
0: ikoko re ki le fe fi je
3: eba tutu ni
0: eba tutu eba tutu ni kan le fe fi je
2: no wa fi je ibirepo
0: o ni o fe fi je
3: ikoko re mo so
2: ikoko re le fe okay okay
0: e wa fe eba tutu je ki le fe mo si omi elerufu abi
1: Elerin dodo.
3: In to sele ni pe tin ba je tan. Omi le mi fe.
0: Okay.
2: Okay ma.
3: Ki mo le lori.
0: Okay.
2: To lo ra tutu won ba.
3: Ko yan ni won ba.
0: Ko si wala.
2: O kan yin lara tan.
0: Ko si wala, ko si wala. Oi. Oi.
4: La, hola, hola, hola.
0: O kan yin blessing pe.
4: Ala, bi afunto.
2: E ka bo sereto.
4: Ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ kan lọ́gbọ́n aṣíwájú pátápátá kan ṣàtà láti ìgbà ìbàdàn ẹkùn sọ ìpínlẹ̀ màmá ṣe o ẹ jẹ́ kí n jẹ oúnjẹ ìlú ìyá àti bàbá mi ebiripo
2: ebiripo
4: ẹ wá tún jẹ ọba ń wá kọkọ rẹ sí lẹgbẹ
2: kò wá jẹ méjì lọkọ
4: bẹẹ ni wọn bá mi wá ẹkọ ẹkọ funfun ẹkọ ọrọ mi ṣé ẹ máa tẹjẹ kọrọ mi
2: ẹkọ white
4: ọdà bẹẹ ẹni jábọ́ lórí bẹ́ẹ̀ ẹ bá ń wá lẹ́rùú fún bẹ́ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́
0: tí
4: ò bá wá sí yẹn ẹ fún ní bàbá dúdú
2: ó kàn yín lára tán
4: àlàáfíà lọ́wọ́ tó
0: àwọn èèyàn DJ Spider wọn ò fi para rí. Oi.
5: Hola.
0: Ẹ káàbọ̀.
5: Ọmọ lára dé sí àtàyè mo.
2: Ẹ káàbọ̀ sí orí tún.
5: Ẹ jọ sọ ilé èkú ni mo fẹ́ èkó.
2: Èkú ẹ wà fi jẹ̀kọ.
5: Ẹ̀bà ni mo fẹ́ fi jẹ́jẹ́
2: bá fi láti.
0: Ẹni sùúrù ẹ̀yin náà lẹ́bẹ̀ẹ́
2: fi lájọ ni. Wọ́n
0: bá yín fi láti.
2: Àwọn èèyàn kọ́ lánì.
0: Ó ti dáa. Kí lẹ fẹ́ mu sí jàre? Ẹlẹ́rìn dodo. Ẹyin ṣe bí àwọn tó dé àwọn DJ Spider ẹlẹ́rìn lu ẹlẹ́rìn fún pẹ̀lú ẹ̀.
1: Ẹ̀yẹ jẹ́jẹ́ làwọn. Yóò kàn yín lára o.
0: Oi.
6: Wọ́lá.
0: O kàn yín lẹ́sìn pé.
6: Iyán ewu mo fẹ́ jẹ.
2: Iyán ewu. Bí iyán àtànà bí ìjẹta
6: tó ti. Iyán àtànà tẹ́ wú.
0: Tẹ́ṣẹ̀ wá wú.
6: Tẹ́ wá wá egungun.
2: Tádì ṣé kì í tilẹ̀ ti wá ni sà.
6: Kwara ni mi o.
2: Kwara. Nǹkan kan yára yẹn kan náà ń gbogbo yín.
0: Bo Kwara.
6: Omi. Apẹ̀rán ọmọlọ́rọ̀ alágógó.
2: Dádì tún kira wọn délé.
0: Ìdẹ́ra làwa o.
6: Ọmọ tẹ́wúrẹ́ bá sọnù lómù kan máa fi lọ wá. Dágùntàn jọ̀jọ̀lọ́ bá sọnù lómù kan máa fi lọ wá.
2: Dádì ẹ padà wá kẹ wá sanwó orí kí oúnjẹ yín máa kàn yín lára láìpẹ́ yìí.
6: Iye
2: wu. Ẹ ṣe.
0: Kí lẹ mú sí o. Kí lẹ mú sí.
6: Ah, omi ni o.
1: Omi. Omi lẹ̀rọ.
0: Omi ni. Kó dé gan sí. Tó dé ní dádì yóò tiẹ̀ mọ bó ṣe ń lọ kankan. Oi.
7: Hello.
0: Ah, kò sí.
2: Wọ́n ìjọmọ́nú ọgbà.
0: Tẹ́ bá ti pè wọlé torí ọjọ́ mi, tá bá ti ní hoyi ẹ pé hola ẹ ti wọlé nìyẹn. Lábala ẹ nìkan ni o. Abala mi ẹ lè mọ ṣe ẹ̀lò ẹ̀lò ẹ̀lò ẹ̀jẹ̀ amúlápá mi. Oi.
7: Hola.
2: e kaabo sori to
7: baba to pe wole ise ba nti won daada ara ile waja omo mo ara le
1: gbo yin be se ki won yen
0: ese eja mu kebi e oja
8: ibanuje you ready mo yo you show
0: oi
7: hola
0: o kan bi la tin pe
7: nene lo soro
2: ask nene
0: oya
7: sike
2: yes mama
7: ba mi wa eba to eba tutu ati ila
2: eba ti la ireran wo le ma fe fi je ko si wahala
7: bokoto ni
2: bokoto mi mu nko
7: ah elerin dodo
2: elerin dodo
0: oda ko si wahala
2: o kan yin lara tan
0: ko si wahala e se wa ati eni lanfani ati mu ipe kankan mo ori akoko ti ko wa n papa mura ele gbadun e lose ya bi e ja jo pade to ba dose to nbo ko gbogbo awon ta jo se to fi do ti gbogbo fi ko si o pa awon to wa ni ojoju opo Facebook te fi riwa wo ketekete o ko lo to eto yi kenet goje kebugi lo ko DJ Spider so di adegbe ro amo TP shike oke itola kola ole adeni kola des international lo ko mi be ba ni nti e fe ba mi so 0813859965 0813859965 ya to pele kan to ni awon fe gbo information latodo sike dada e fi atejise sori number yen 0813859965 atuma lanfani ati mura wa to ba di ose to nbo lori eto yi ogbon ta ba tin dide bayi eto ndun yin gba pelu alhaji gbo igala wa ni omogori ati enemeku kale

0: 107.7. Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: SELARIE. Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC. Turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: I'm in love.
3: Mo sì yóò fẹ́ o. Sonia tomato sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
5: Ìrìnàjò umra láti ṣàlékún imani kálẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eleure Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwù ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọkànbalẹ̀.

ni àwọn tó tap ti gbẹnu sí káṣẹ lera lera lóní back to back abẹrẹ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé wakazde cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káṣẹ.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ṣe ẹ.
1: Iṣẹ́ kékeré owó ńlá ńlá.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.
7: Mo ni soro ko fami lenu ya tori mo loba to jalagbara aye

0: wéré-wéré kẹ padà lẹ́yìn wa tẹ bá wa kọ tẹ́lẹ̀ ò padà omi ní ó payín lápá fún ẹjọ́ dágùtàn yẹn la wa dúró lé èyí tó ń sàn lórí káfárí èyí ló jẹ́ cardboard láti má pàṣẹ kíkírun ara kírun ò bọ́ lọ́hùn nú àìkírun wọn ò sì bọ́ lọ́hùn kú ṣùgbọ́n ìlú tá bá pè ní kírun ká bá wọn lórí àwọ̀ 247 kò ì tí ì burú kò ì tí ì papọ̀jù àṣẹ ọlọ́run ni pé kọjọ́ kò yọ àṣẹ ọlọ́run ni pé korùn orun èyí tó fáfẹ́fẹ́ kò lè dúró tó fi ṣègi oko lálólálo èyí tó fún ìjì pé kó má jà ló fi ṣe wí àgbọn gẹ̀rú gẹ̀rú.
1: Olúwa lo àṣẹ rẹ láti dùn wá nú.

0: ọjọ́ burúkú ẹ̀sùn gbomi mu yìí kò rẹ́ni kí kò rẹ́yàn kí kò rẹ́yàn dá lóhùn. ó sì padà wọlé nínú ebi lẹ́yìn ọjọ́ méje títí ń gbà wẹ̀ àdágbà tí èé ṣàtinúgbà wẹ̀.
1: ìdè babátúndé mi ṣàmúlò mi tí mo fi ń pèdè.
0: àwọn ìbá fẹ́ dáwẹ̀ gbà wọ́n mọ̀ pọ̀ gbà wẹ̀ fúnra rẹ̀. ó ń lọ́kàn pé mo fẹ́ gbà wẹ̀. ṣùgbọ́n àwọn òwò ọgbà kò sówó tẹ̀ jẹ kò sí nǹkan kan àwẹ̀ agidi àbágidí gbà. ọjọ́ méje. kò sì kú.

orí pilẹ̀ ń gbóná lọ́wọ́. Àwọn orin tó lé mórí tutù. Ẹjẹ́ ń tẹ̀sí lọ́pọ̀lọ́. Pẹ̀lú àtìlẹyìn.

àwọn young boys ọ̀rọ̀ pé kíani hàn kíani hàn wọ́n ràn wọ́n ràn tẹ́ ń play ilé ò jẹ́ kí ẹ mọ báyìí ṣe ń lọ lẹ́bi sọ ayé dojú kejì ẹ̀yẹ́ máa gbọ́rò orin yìí ẹ̀ rí pé ẹ̀ ráyé gbé ẹ̀ sì ráyé lò

0: bẹ́ẹ̀ bá ní òun bọ́ lọ ń jà kúrò lórí ilẹ̀ rẹ̀ mọ́ ọ̀kan lulò òun ló ní bọ́ bọ́nu pápá ilẹ̀ ọlọ́run ni wọnú afẹ́fẹ́ lọ ọlọ́run ni wọ́sán mà lọ padà bọ́ lẹ̀ náà ni dole kọmọ bọ n binu ọmọ benin ambioni gbadua wa
1: kino gbe tan ti igbigi
0: owo to wa lokan
1: iju ere ori
0: igi ah

I'm beating this. I got to hold this. I'm going to hold this. Yeah, yeah. O se ko nge riri se laye ni o kan sala ba pade en ti o la o tan o gbo we to lo npa pe bukun ohun ni mu ni la la se la la la le ko eni o wu ni fun so ma se yanga ẹni òwú ní díjú sí mọ́ parẹ́ ọ pàpà ní ṣe gbàgbọ́ pé ọlọ́run ọba mi lè jẹ́ kí èyàn bímọ lóòjọ́ kó sì rìn lóòjọ́ ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ọ wá ní nínú àwọn ẹranko won je won bi ma lojo won sin rin lojo o se tan ko be be en ba bi ma lo ne to ma be rin ati ya o ma gba bo mo sabode won ho ni won bi anja won bi anja won bi anja no lo ma nu agbara olohun kaka bi ma lojo ko rin lojo ko se be nítorí pa agbọ́n ju ẹranko lọ asáàmà ti ń sọ fún wa ni pé ńgbà tá a kọ́kọ́ mint ti kẹ́ni ẹ̀ ń lógbólógbó tó di tó di ọ̀dọ̀ ẹran tún dé egun ọ̀dọ̀ ọmọ díẹ̀díẹ̀ yóò ra kọ̀rọ̀ díẹ̀díẹ̀ yóò máa díẹ̀díẹ̀ yóò máa sọ díẹ̀díẹ̀ yóò máa pẹ́ bàbá àtìyá ẹ̀ ìyẹn ni pé ọlọ́run èsè sáré ń bọ́ já kìí sọba onídán ó ṣe tẹranko bẹ́ẹ̀ nídán idán òjọ́ lẹ́sìn rìn ewúrẹ́ bí wọ́n bí lẹ́nìí yóò rìn lẹ́nìí àgùntàn bí wọ́n bí lẹ́nìí yóò rìn bí wọ́n bá bímọ lẹ́nìí tó bí rìn lónìí bàbá àti ìyá ọ̀sà kù lẹ́nìí so ma rọ̀ ṣe ayé ẹ̀kọ́ ma parẹ́ dànù dúró de olúwa

0: ma fiti nati oko e
1: so ba se pe won lo ja mi wa sa
0: ma fiti nati oko re
1: pe won lo pe mi wa sa
0: ye won to ba fun ojo ti olorun
1: mi sele ya
0: ma le lo ti bi ti o fe lo
1: se pe won lo ja mi wa sa ye
0: ma le lo kegbe kegbe
1: se pe won lo pe mi wa sa ye
0: ma so de ma so ko re dodaran
1: mi sele ya
0: ma gbojuma asoye ati asopo nejo ni odun po lasiko ye o
2: asiko
0: toro logbon
2: ara e da le danse
0: mo ba le po 20,000 to takile o to su
2: kanju ayanmo e da le ye lai
0: eh mam epo 20k
2: ti lo siwaju se ba won e loke lo ti wa
0: Ọ̀rẹ́ ti wọlé di lago mẹ́fà rọ̀lẹ́. Ìkanra ní ọba délé. Tọ́rọ́ tó máa prepare fún iṣẹ́ ìtọ́lá. Ẹ gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ṣe ọ̀rọ̀ tútù.
2: Ìrora tó ń tọrọ jẹ. Má ṣe Ọlọ́run mi, má ṣe jẹ́ kí n sin wọn wá sílé ayé. Olúwa.
0: Ọ̀rọ̀ tútù ní ní sáà tá a wà yìí. Agídé ọ̀ràn.
2: Lólẹ́mú tó fi fún mi máa ṣe jẹ́ kí ni àpá káàkárà.
0: Tọ́ bá lè jáde. Tọ́ fẹ́ jọ bú lé kò lé. Ẹnìkan bébí màmá ní tiẹ̀. Ó sì lówó díẹ̀ lọ. Má kan tọ́ bá hàn báyìí. Yọ máa rò fọ́ fún ni. Kódà yọ lè máa wẹ̀ bí ọmọ tuntun. Yọ tún para fọ́kọ ẹ. Olóúnjẹ láàárọ̀. Sebe ka ti gbadun nu aye ni.
2: Ma fe
0: jo buruku le oko ele.
2: Otoro mini mini.
0: Pele pele ni bayi.
2: Lare o ba mi oni san.
0: Titi ti o fi dun to fi da.
2: Ebe mi ma pe mi.
0: Tanyanya.
2: Ma se je ke ni apaka.
0: Ni oro re lenu soko re o.
1: So ba se pe won lo ja mi wa sa.
0: Nkan fi be po lapo opolopo yin bayi o.
2: Oluwa mi ma.
0: O toro logbon.
1: Mi se le da.
0: Ṣùgbọ́n tó bá ní tí ọkùnrin bá ní.
2: Kí n jòkó kí n pàṣẹ.
0: Jẹ́yàwó rẹ̀ ọmọ.
2: Ọ̀tán.

inú òkùnkùn ni wọ́n ń já sínú hulẹ̀. Inú òkùnkùn ni wọ́n lọ ẹ́ńjìnì. Inú òkùnkùn ni tinú lọ́sù bọ́ sínú tánkì. Tánkì ọkọ̀. Inú òkùnkùn náà lépo náà sì ń jó tán. Àpẹẹrẹ ni o. Ìgbésí ayé òkùnkùn lọ̀pọ̀lọpọ̀ ń gbé. Ibi tá a fi ọkàn oúnjẹ sí, ọkàn owó sí, ibi òkùnkùn ni. Ẹ padà oko kòkó àti obì. Igi ọ̀pẹ epo. Kaṣú àgbàdo ẹ̀gẹ́. Kaṣú àgbàdo ẹ̀gẹ́. Koko anama ewebe kese nu okunkun la ri yun a ri bayi a duna dura re owo ti ba ti nu okunkun jade tin lo ninu okunkun tin ta nlo ta fi nlo na nu okunkun na ni nlo o ti sure level 1 se ma ja fi wa danwo olohun

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
5: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Lágẹ̀lú apata màjà pàtó ọjà Makuta. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dòwò pọ̀ mákàmúso. Lágẹ̀lú FM kàkà kí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfàìbáwọn dòwòpọ̀ làìró burúkáwò
7: owó nìkan ló lè ṣe o.
6: Madaute Lágúrú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágúrú FM 96.7 ìkí wà láyè àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín nìkànnì Lagelu 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà kalẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lagelu 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lagelu ti Sátidé yìí ó tún máa lọ.

0: I can balance on jerky, my boot got right.
1: Oh, yeah, what jerky, jerky. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ àti pé àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashe.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Lagilu FM 96.7.

0: ọ̀nà wá sẹ́kúnṣẹ́. Èèyàn márùn-ún. Obìnrin bá sọ fún ọ pé ọkọ mi lọ wá ìṣẹ́kúnṣẹ́. Kí ló ṣe fóbi ọ̀hún? Ìyẹn tí ọkùnrin bá pè. Bóbìnrin bá pè. Kí lọkọ ẹ sọ, kí lọkọ rẹ sọ tí gbólò yẹn fi lè jáde lẹ́nu ẹ pé lọ wá ìṣẹ́kúnṣẹ́ o. Irúṣẹ́ wo sì ni? Ok. Hello, talo ambe. Hello.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Emma Leo.
2: Inye buga faja.
0: Hello, what's up, sir?
2: Alo ase du baba ojo
0: era sa
2: en ba ma foju ri lade oro yin owulo o te so lata aro mi o ni paro ko ni mo record e mo record e down nibi to wu mi lori de gbo awon kan te so ti awada bi kini ke yoro awada en tu aye se gan amma to ede
0: e se sa
2: sama ni bi do yo mo ya wu ni to kilo wa
0: e pe fun wa sa
2: ojo ni teyi lai lai
0: ami sa
2: ẹni tó bá wí ọba jẹ́ ó gbọ́ lọ́rọ̀ ẹ̀ ìyẹn búra fájá
0: kábísà
2: àlọ́ àjíjù bàbá ojú
0: ẹ ṣe sà
2: kọ́nà máa bá mi tọ́jú ẹ o
0: àmì àmì
2: èyí kankan ò dẹ̀ ní ṣe ẹ
0: àmì o àmì o
2: àṣẹ tí ọlọ́run fi sí ẹ lẹ́nu ọlọ́run ò ní gbà á dẹ̀ tó bá ẹ fi kún
0: àmì o
2: in the name of Jesus
0: amen. Ẹ ṣe mo dúpẹ́ dádì. Ẹ̀lẹ́ o.
3: Ẹ̀lẹ́ sá o.
0: Ẹ mọ̀ pẹ̀lẹ́ bàbá.
3: Ẹ pẹ̀lẹ́ ọkúnṣẹ́ o.
0: Ẹ lọ wá sẹ́kúnṣẹ́ kí ni obìnrin le kí ni ó mìn kí ni obìnrin mìn láti sọ̀rọ̀ ẹ̀sọ́kọ kí lọ́kọ́ náà sì wá ṣe tó borí bẹ́ẹ̀.
3: Tómìnrin bá lè sọ ọ̀rọ̀ tuntun rẹ̀ sí ọkùnrin ó pè nígbà nítorí bóyá nínú kó fún bóyá owó tí owó fìsílẹ̀ bóyá lówó ọbẹ̀ tàbí oúnjẹ bóyá kò tó nǹkan ó lè fi ẹrù.
0: Sọ sì yẹ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ìyàwó sọ́kọ ẹ̀.
3: Ẹyí èyàn ń pọ̀lọ̀ káàsì ṣùgbọ́n kárò nǹkan tó yẹ bá nínú àlọ́ máa fúnyàwó ẹ̀ obìnrin tó bá ti lè sọ báyẹn fún ọ. Ó fẹ́ fi ọkọ̀ jáde kí lọ àbí tó gbé kó lọ wá àti kí fún ìkọ́lẹ̀ máa pé ókè o nǹkan tó ń ṣe o ṣèbí awọ́gbọ̀n mi ta náà afẹ́wọ́gbọ̀n mi ta
0: ẹ ṣeun. Ẹ ṣeun.

0: ẹ ǹlẹ́ o.
1: Ẹ fún ọjọ́ gbọ́rọ̀ bí ọyẹ́ ọpẹ́ yìí.
0: Àwárí.
1: Ẹ rí obìnrin. Nígbà tí ò bá sí ìsìnmọ́, pàápàá jùlọ àwọn obìnrin kan bẹ, ó jẹ́ pé ìyàwó ìgbà òjò ni wá.
0: Ìgbà òjò.
1: Kò sí ìyàwó ìgbẹ̀dá. Bí a rí sí tilẹ̀ bá jẹ́ ìpìlẹ̀ òtítọ́, ká a jọ ń fi àníyàn kan mọ́ bára ẹni. Mo jẹ́ tó bá hàn fi lọ́wọ́ ọkọ. Láì sí àníyàn, òdìgbà tọ́pọ̀ ẹ̀ bá tó sọ fún mi. Ṣùgbọ́n nígbà tó bá ti jẹ́ pé ìyàwó ìgbà òjò ni, tó sì rí pé bí kinní ìṣe ń ró bùtẹ̀bùtẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọmọ sì ti fẹ́ máa ròhùn ẹ̀hún òun. Èmi máa ń mú ọ̀rọ̀kọrọ̀ jáde lẹ́nu. Ó lọ wá iṣẹ́ kó fẹ́, ó ní ọlọ́ máa gbébọn ni, ọlọ́ máa ṣiṣẹ́ ẹ̀kọ́. Torí irú ọkùnrin bẹ́ẹ̀ bá wá pé tó bá jẹ́ pó níbi bí tọrẹ ni bí tó sì látọrẹ lórí ikọ̀. Òun àwọn asọrun mẹ́ta yọ pọ̀ àmẹ́tàdà. Kódà sílẹ̀ bá tó máa ń jọ kejì. Irú ọ̀rọ̀ yìí ó tún lè jáde lẹ́nu ọkọ̀ pé àmà ìdíà. Lọ́nà tó ọmọ sì sọ fún mi láàárọ̀ àná, ọmọ yé mi. Tó bá jí ọ̀bàyè jẹ́ obìnrin, gbólù náà ni ó tó rí bí ìsìnkú ara kù. Láti bẹ̀ ń kọ́, ọyẹ kọ́ wá wọ̀rọ̀.
0: Kò fi sàdá.
1: Ìyàwó bàbá ẹ má wà gbé ọjọ́ àlejò.
0: Ìyàwó inú òjò.
1: Ìyàwó inú òjò. Ẹ má wà gbé ọjọ́ àlejò. Àwọn abiyamọ kan ti ń sọ fún àwọn ọmọ wọn o pé sórí ọmọ lámọrín fọ́ọ̀rọ̀ nàní lò. Ìwọ náà lọ́ọ́ gbìyànjú kó o gbé bẹ́ẹ̀sì abanilábúlé.
0: Kó jì.
1: Irú ọmọ tá a ní kọ́ lọ́ọ́ máa ṣèyún. Púpọ̀ púpọ̀ àwọn ọmọ tẹ iṣẹ́ ń ṣiṣẹ́ ẹ̀gbẹ́ tí ẹni ń gbà òun dè lónìí. Ọwọ́ òbí ló ti ń wá o. Ọmọ mi ò ka kó ta gbà fọ̀, ó ń ka fọ́ wálé. Èmi ọlọ́mọ tí rójú olè jẹ́ èmi ò mọ́ ni. Bàbá àwa iṣẹ́ ẹ̀ owó kíni òní ló jẹ ìran mi tí mo ọlọ́mọ mi ọmọ gbà ó wá máa kó fún mi ni. Ó lè lè ní fúnra mi. Bàbá wa ọlọ́run tó wojú onírúurú àrònírú.
0: Ẹ ṣe
1: ọmọ ẹgbẹ́ tó bọ̀ o.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe ìyá mi, mo gbádùn yín gan o, mo gbádùn yín gan, ẹ pẹ́ fún wa.
2: Ọ̀rọ̀ ọkọ̀ pẹ̀lú ìyàwó.
3: Ojú o
0: lọ wá sẹ́kúnṣẹ́. Sọ́kọ ni wọ́ yìí, sọ́kọ ni wọ́ yìí. Ẹ ǹlẹ́ o. Ẹ ǹlẹ́ o.
2: Ọ̀rọ̀ ọkọ̀ pẹ̀lú ìyàwó.
3: Ojú o
4: lọ.
0: Ẹ ǹlẹ́ o.
4: Ká sọ sọ.
0: Ẹ jàre.
4: Ẹ máa mú ọsẹ lágbọ́rọ̀ náà.
0: Àmì.
4: Lápá yé yàn lẹ́yọ̀. Ètò ìbàdẹ̀. Èmi dárúkọ yẹn. Ó sì máa sọ fún ọkọ̀ fún kọ́kùnrin lọ wá sẹ́sẹ̀ sẹ́. Obìnrin yẹn. Kò tẹ́lẹ̀ kó sọ fún ọkọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan jọ ń jẹ, kan jọ mu. Tí gbogbo nǹkan lọ, ó rí pé nǹkan ṣe díẹ̀. Ó sọ fọ́kọ pé kò lọ wá kí ẹ pín sẹ́. Obìnrin yẹn ó ti lọ sẹ́sẹ̀ tó tún ṣe sí lọ́dún. Lọ́sàn-án. Ọkọ̀ tún kọ́. Ṣé pé wọ́n dẹ̀ máa tán bá tán jáde tán. Apá ò ní wá padà ká máa tí wàá lu padà sẹ́yìn yẹn kò ní yá mọ́. Owó tán fún fún àkẹ́ ibi iṣẹ́ tó wà ní fún ìtajà. Ìpínlẹ̀ máa wò pé ìpínlẹ̀ nìkan ló ń gbówó jáde tó náwó yìí. Kí lọ́kọ̀ tòun tọ́wọ́ kòtòwó kòtòwó kòtòwó. Ṣíṣe mọ́ tó ń wà ò bá pé bóyá kẹ́lẹ́ wá sẹ́kún sẹ́yìn yẹn. Láti ti sọ bẹ́ẹ̀ sí rí dáadáa. Wọ́n ti sọ bẹ́ẹ̀ sí rí. Ìgbà kò lè jẹ́ kó yẹ ọmọ pé nǹkan báyìí ni ìyá yìí sọ báyìí wọn ni ọmọ jáde mi ẹja máa wọ ọdún kí ọlọ́wọ́ ṣe ọdún ọlọ́run máa ṣe dáadáa.
0: ọlọ́run ti ṣe báyìí.
4: Bẹ́ẹ̀ ni ayé mo lè gbà èmi tẹ̀ máa ń rí pẹ̀lú ọkùnrin mi dáadáa. Láti lọ wá sẹ́kúnṣẹ́ yẹn tó ní ènìyàn pé wà wọn ò lè dúró lù wàhálà ní ìtajọ wà yí wa ìjọ wo ló fẹ́ dúró tẹ́lẹ̀ yìí. Ó ti níbi tó lọ látàyé gbọ́n lẹ́yìn ọ̀ní kò so.
0: Ojú ò ní tì í. Ẹ ṣe mo dúpẹ́.
4: Ẹ ṣe mo dúpẹ́.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá.

0: gbọ́ngbọ́n.
1: A ká balance tó jẹ́ kí n máa bò dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láìsí

0: koko se ruwe loti tu ati lododo e ti mo ka se pelu oto nu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashpo ninu ojujun ogun to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu logun ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re po si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347 *1004 *1# lori ilajelu fm *347 *1004 *2# bẹẹ lo tun le ṣabẹwo soju opo website www.cashier.ng media cashpot ni ju akoko yi pada riri re ti de o so ti cashier mo ti cashier
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

kúrò lẹ o àsìkò iṣẹ́ látàárọ̀ ọba òkè yóò fèrè ṣiṣẹ́ kó wa wá ìròyìn àgbáyé la mú wá sí ti gbọ́yìn láti kàn ní lágilé 96.7 FM ilé ìfúnbaláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn àbí dèmí àkàndé lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ kókó tó wà níròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Anambra ló ti mójú àwọn olùṣọ́ àgùntàn òfegè mẹ́jọ kan balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n ń tàpá sí òfin ìpínlẹ̀ náà. Àjọ ilé-ìtọ́ mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí NEMA ló ti tẹ pẹlẹmọ akitiyan ìmúrasílẹ̀ ní ìpínlẹ̀ Èkó kojú ẹ̀kún omi omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ṣeéṣe kọ́ wáyé. Ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping ló ti mórílé orílẹ̀-èdè North Korea láti lọ rí ṣe ìpàdé alágbára papọ̀ pẹ̀lú wọn. Lágbọn ìròyìn eré ìdárayá ẹni tí í ṣe ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ló ti ṣetán láti ná owó tótó mílíọ̀nù lọ́nà 150 euro lórí mímọ kọ́wọ́ agbábọ́ọ̀lù tí ọ̀pọ̀nsọ̀kan bọ ìwé nínú ikọ̀ náà. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùn rẹ̀.

ìjọba ìpínlẹ̀ Anambra ló ti mójú àwọn olùṣọ́ àgùntàn òfegè mẹ́jọ ba ilé ẹjọ́ èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ náwó gan ní ìlú Onitsha ọkà àti àwọn gbogbo míì ní ìpínlẹ̀ ọ̀hún àwọn olùṣọ́ àgùntàn ọ̀hún náà ni wọ́n mójú wọn ba ilé ẹjọ́ eléyìí tó fìdí kalẹ̀ sílùú ọkà ọ̀gbẹ́ni Èjímọ́fọ́ Para ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún lórí ìròyìn ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé àwọn olùṣọ́ àgùntàn ọ̀hún tó ń ṣàpèjúwe gẹ́gẹ́ bíi òfegè náà ni wọ́n hùwà tako ìwé òfin ìpínlẹ̀ náà tọdún 2025 ó ti ẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òfin ọ̀hún ń lọ bẹ̀rẹ̀ sí ní di àmúlò ní ìpínlẹ̀ ọ̀hún láti oṣù kejì ọdún 2025 èyí tó lòdì gidigidi sí ìlànà àwọn adarí ẹlẹ́sìn nínú mímọ wá gbogbo ọ̀nà láti lo àwọn èèyàn ní bàgẹ́ látàrí mímọ sọ fún wọn wípé ọ̀nà rèé tí wọ́n fi sáréré owó òjijì lọ́dún tó kọjá ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ oníṣègùn ní ìpínlẹ̀ náà náà ni wọ́n mójú wọn ba ilé ẹjọ́ tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀wọ̀n lẹ́yìn tí wọ́n ti jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n ẹni tí wàá ṣe kọmíṣánná fún ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tó ń ti amòfin àgbà ní ìpínlẹ̀ náà tóbi chukwu nweke náà ló léwájú nínú àwọn tí wọ́n ń kó àwọn èèyàn afurasí ọ̀hún lọ sí ilé ẹjọ́

alákòóso nígbà kan rí fún ọ̀rọ̀ eré ìdárayá àti ìdàgbàsókè ọ̀dọ́ nílẹ̀ yìí Solomon Dalong ló ti sọ̀rọ̀ ọkọ̀ bákùngbé sí ẹgbẹ́ òṣèlú APC eléyìí tó ń léwájú nínú ìjọba àpapọ̀ tó ń lọ lọ́wọ́ lásìkò yìí lórí bí àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò bó sì ti di tọrọfọn kalẹ̀ láàkòyé Dalong ń lo fi ọ̀rọ̀ yìí léde wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè tọpinpin ibi tí àwọn báńdíìtì farapamọ́ sí nínú igbó àmọ́sá wọ́n mọ bí èèyàn ti lè lọ rí fi kélé òfin bí ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kọ̀ bákùngbé síjọba Dalong ló fi ọ̀rọ̀ yìí léde ló sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò ló ti wá di tọrọfọn kalẹ̀ nílẹ̀ yìí tó sì ń kọminú lórí ìjínigbé tó ti pọ̀ nílẹ̀ yìí alákòóso nígbà kan rí fún ọ̀rọ̀ ètò eré ìdárayá àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ọ̀hún ló tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn tí wọ́n ń bẹ ní ìṣàkóso lákòóta wà yìí òun náà ni wọn ò ṣetán láti wà gbòdákùn fún ìwà gbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo ọ̀nà òun náà ni ọ̀jọ́ wípé wọ́n ní ojútùú sí ìṣòro eléyìí tí ń dojúkọ orílẹ̀‐èdè Nàìjíríà àjọ eléyìí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí NEMA ó ní wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti tẹpẹlẹ mọ akitiyan láti rí dájú wípé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ẹ̀yìn ẹ̀kún omi òun náà ni ò sí wọn lọ́sẹ̀ ní ti ìbútòrò ìpínlẹ̀ èkó pàápàá jùlọ tó sì ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn eléyìí tí wọ́n bẹ ní agbègbè ibi tí ó ṣe é ṣe kí ẹ̀kún omi ti bá wọn lálejò látàrí ìwòye eléyìí tí àwọn àjọ tọrọ kan fi léde ní ọdún 2026 ẹni tí í ṣe adarí àjọ ọ̀hún àgbọn ti ìpínlẹ̀ èkó mohammed ọlátúndé wọn ló fi ọ̀rọ̀ léde nígbàtí ó ń yànnàná ìgbáradì àjọ náà ṣáájú bí àsìkò òjò bó ṣe ti ń fẹsẹ̀ lélẹ̀ lásìkò yìí láti wá mú àdínkù débá ìṣòro ẹ̀kún omi nípínlẹ̀ náà nínú ọ̀rọ̀ rẹ̀ ọlátúndé tẹ̀síwájú wípé àwọn àjọ ilé ìtúnrí sí ìyípadà ojú ọjọ́ ó náà ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ wípé ó ṣeéṣe kí ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kọ́ bá wọn lálejò ní agbègbè badagry tó ń ti ẹ̀pẹ́ àti àwọn gbọ̀ngbùnmí látàrí àròrọ̀dá òjò tó ṣeéṣe kọ́ wáyé níbẹ̀ wàyí o ọlátúndé ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ NEMA ó náà ni ó ti ṣe àmúlò àwọn ìlànà láti rí dájú wípé ìṣòro ọ̀bá àwọn èèyàn ju bó ti tó àti bó ti yẹ lọ látàrí ẹ̀kún omi tó ṣeéṣe kọ́ wáyé láàkòyí táwọn èsì bẹ̀rẹ̀ sí ń ṣe ìpolongo fún àwọn èèyàn láti jòjú làlákàn fi sọ rí.

ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè ẹni tí í ṣe ààrẹ ní orílẹ̀-èdè china xi jinping ni ìrètí wà wípé yóò lọ rí iṣẹ́ àbẹ̀wò ẹ̀ńlẹ́ ń bẹ̀rù sí wọn lórílẹ̀-èdè north korea láàrin ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tá a wà yìí lẹ́yìn tí ààrẹ ilẹ̀ ọ̀hún kim jong-un tó ti kọ̀wé wá ṣe àbẹ̀wò sí wa sí ààrẹ ọ̀hún ìkéde yìí iná lọ wáyé lọ́jọ́ etí friday tí ìjọba orílẹ̀-èdè ọ̀hún sì ń ṣàlàyé ọ̀rọ̀ bí wọ́n ṣe tán o láti lọ rí ṣe àbẹ̀wò sí ilẹ̀ náà ọ̀rọ̀ ọ̀hún ló sì rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ilẹ̀ beijing ti ń wá gbogbo ọ̀nà láti ní ìbáṣepọ̀ ilé ìtógunmọ́ pẹ̀lú ilẹ̀ pyongyang láti jẹ́ kí ìbáṣepọ̀ wọn kó túnbọ̀ tẹ̀síwájú sí i lẹ́yìn tí wọ́n ti fi òtílé wípé àwọn ti ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú orílẹ̀-èdè russia xi jinping òun náà ni ó ṣe ìpàdé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí pẹ̀lú àwọn adarí nílẹ̀ russia tó ń ti adarí ilẹ̀ america ìpàdé ọ̀hún eléyìí tí ó mọ̀ wáyé nílẹ̀ pyongyang òun náà ni ìgbà àkọ́kọ́ eléyìí tí ààrẹ orílẹ̀-èdè china yóò mọ ṣe àbẹ̀wò sí ilẹ̀ pyongyang láti ọdún méje sẹ́yìn wáyé o ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè north korea kim òun náà ni wọ́n ṣe ìpàdé papọ̀ lọ́dún 2019 ṣáájú àbẹ̀wò ọ̀hún kò tí ì sí adarí orílẹ̀-èdè china eléyìí tó ṣe àbẹ̀wò sí ilẹ̀ north korea láti ọdún 2005 ẹ̀wẹ̀ ilẹ̀ china òun náà ti ń wá gbogbo ọ̀nà láti ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ilẹ̀ north korea lẹ́yìn tí ìfàǹfà ti wáyé láàrin wọn látàrí àrùn covid-19 eléyìí tó bẹ́lẹ̀ níjó ní wáyé o kim náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé òun náà ti ń ṣetán láti ní ìbáṣepọ̀ ilé ìtógunmọ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí a lè dá sàmú kíọ̀kíọ̀ wáyé o ìpàdé ọ̀hún òun náà ló bẹ̀rẹ̀ sí ni mọ̀ wáyé lẹ́yìn tí ẹni tí í ṣe ààrẹ ilẹ̀ russia ìyẹn vladimir putin tó ti ṣe ìpàdé alágbára papọ̀ pẹ̀lú xi jinping tí àwọn méjèèjì náà sì ń wòye bó ni ogun eléyìí ti ń ṣẹlẹ̀ láàrin ilẹ̀ america àti ilẹ̀ iran yóò sì wá sí òpin ìgbàgbé. lákòótán nínú ìròyìn eré ìdárayá ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agọ́ọ̀lù real madrid florentino perez ń ló ti fi ọwọ́ àmì ìdánilójú sọ̀yà wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ló ti ṣetán láti ná owó ribiribi eléyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ò nárí ti ṣe mílíọ̀nù lọ́nà 500 euro láti lọ rí kọ́wọ́ agbábọ́ọ̀lù tí ọ̀pọ̀ sókàn bọ̀wé nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà perez ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real madrid ó náà ní ọlọ́rí fi èròǹgbà wọn hàn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní agbábọ́ọ̀lù náà bàbá di ọjọ́ ìṣẹ́gun tusidee wáyé o florentino perez ló tún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ló ti kọ́wọ́ denzel dumfries bọ ìwé àdéhùn láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù inter milan lẹ́yìn tí wọ́n san owó ìyọ̀ǹda ẹni eléyìí ti ń bẹ lórí agbábọ́ọ̀lù náà

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lọ igbó kókó tó wà níròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Anambra ló ti mójú àwọn olùṣọ́ àgùntàn òfegè mẹ́jọ kan balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn ìpè wọ́n tàpá sí òfin ilé ìtìǹbẹ̀ ní ìpínlẹ̀ náà. Àjọ ilé ètò mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí nẹ́mà ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ti tẹpẹlẹ mọ ìgbaradì sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí bó ti jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ̀kún omi kọ wáyé láwọn agbègbè kan ní ìpínlẹ̀ náà. Ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping ló ti ṣetán láti ṣe àbẹ̀wò alágbára sí ilẹ̀ North Korea láti ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú orílẹ̀-èdè náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá láti kà á fún yín wípé ààrẹ fún ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Real Madrid ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ikọ̀ ọ̀hún ló ti ṣetán láti ná òbítíbitì owó tó tó mílíọ̀nù lọ́nà 500 euro láti kọ́wọ́ agbábọ́ọ̀lù tọ́kàn bo ìwé àdéhùn nínú ikọ̀ náà. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ wájú ẹ lè kàn sí wa lójú ọ̀pọ̀ ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. ẹ tún lè fìfẹ́ hàn sí wa lójú ìtàkùn X wa pẹ̀lú Lagilu FM 967. ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú ọ̀pọ̀ Facebook wa pẹ̀lú Lagilu FM 96.7. Túnde Ọláwúwo olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill Abidemi Akande lóníròyìn yẹn ṣéun tẹ́ ń gbọ́ wa ẹ mọ̀ yìí kúrò ń bẹ̀ ètò Miliki Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí ní ìwọ̀nbalẹ̀ sórí agbègbè ẹ kú kalẹ̀.

gẹ̀gẹ̀ iwájú la ó máa lọ. Àyíndé agbájẹ́là la ó wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ iwájú la ó máa lọ. Ìràwọ̀ ìgbọ́jọ́ lè bó sùn náà.

0: bá wọ́n sórí Facebook ń rọ̀lẹ́ ìbí ìgbà tẹ́lẹ̀ bá fi gbọ́n sọ gidi ni.
1: Bọ́ ọ bá tún wà nù létọ́ ọ̀fọ́ lẹ́rẹ́ sí wọ́n ronú.
0: Ẹyẹ tiẹ̀ sáré wá sí Facebook ẹ máa bọ̀ ẹ wá wò kankan
1: bẹ́ẹ̀. Bóyá lọ mọ̀ wípé tọ́ ọ bá fi ti Nàìjíríà sínú ayé ẹ̀ tó fi tìpínlẹ̀ Ọ̀yọ́ sílé ayé
0: ẹ̀. Ayé
1: ẹyẹ kọ́kọ́
0: ẹ wò. Ṣẹ́rí ti Nàìjíríà. Jajodiyesi.
1: Ediya rẹ joko ti.
0: Dederin jajodiyesi.
1: Sivora.
0: Oponu.
1: Tiju labalaba.
0: Oponu
1: labalaba.
0: Oponu ọgbaru. Ọparugbo.
1: Kose.

0: ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀ tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
3: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa nímọ̀ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
4: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
5: Ìwọ náà kò ojúmọ́.
6: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: O dáná, sọ ká gbọ́.
6: Àbí.
3: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
7: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tán. Wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 09054484444. Ojúlọ bá ara. Òní dín dúró mọ́ wa lágbárí.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ọya ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: SELARIE Salary.
8: Bọ̀dá mi, ẹ̀sìn pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric.
10: TURMERIC turmeric.
8: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
12: Lagilu FM 96.7.
13: Lọ́jọ́ tá a wà Balinga títí Latlanta ta orí Balinga o. Ọpẹ́lọpẹ́ àjọṣẹ́ pẹ̀lú Mufu.
14: Bó bá ti ìwọ̀lúwa mi, òun ló ń ṣọlá. Tó bá wọn olúwa mi, a máa fún ni lówó. Tó bá wọn olúwa mi, a sì fún ni lọ́mọ. Tó bá wọn olúwa mi, a fún ni láṣìírí bíbò. Àṣẹ̀hun má lẹ́bí lọ́ba wá ìdú. Tó bá wọn olúwa mi, a fọ ọmọ ṣàdánwò. Tó bá wọn Ọlọ́run mi, a fa àyà ṣàdánwò. Tó bá wọn Ọlọ́run mi, a fọ ọkọ ṣàdánwò. Èyíkéyìí kọ́lẹ́jì ẹ̀ nílé ẹ̀dúnìyàn. torí kíkọ́ dídùn lábálẹ̀ ayé tẹ́wàádúwà sọ́dọ̀ ọlọ́run èyí tí ó gbẹ̀mí rẹ̀ máa gbé báyìí má fi wá dára.

0: ẹjẹ kájẹ ẹrẹ lọjú pàṣẹ
1: lọ. Àní ẹ tí ì rí nǹkan kan lẹ́nìí àtàwọn àti àní mílìkì special apèsè.
2: Bóyá lẹ́mọ̀ pa ìsùn làwa ó ṣe ń bí a dà sí lọ́rùn.
1: Ó yẹ túmọ̀ bọ̀rọ̀ ní Facebook aláfẹ́ jó sí abẹ́ jó.
2: Rẹ̀mí Adésínà ọ̀nàdínlọ́la yìí ìyàwó pásọ̀ mi bàbá wòlé Abraham Akin pẹ̀lú bàbá Akin pẹ̀lú tíjọ àgbàlá ìtura bàbá gbogbo àwọn ọ̀dọ́ coordinator gbogbo presenter ọ̀la ni ọjọ́ bí ìyàwó bàbá Akin pẹ̀lú.
1: Ṣé o wa ń lọ bẹ̀ ni àbúkọ ń sọ?
2: Èmi fìwé pé ọ ó sì tẹ̀lé mi débẹ̀ báyìí.
1: Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni èmi wà nílé bẹ́ẹ̀ lọ
2: ọ̀dàlẹ̀
1: bá mi kí wọn.
2: Ọ wà lára ọ̀dàlẹ̀.
1: Dìdìrín ni ẹ.
2: Ọ wà lára ọ̀dàlẹ̀.
1: Ó béèrè ni pé kí ló fà á.
2: Ṣé yẹ ẹni nàwó ni
1: àbọ̀ ọ̀ni nàwó. Ọ̀la ọ̀dọ̀ adé island.
2: Ẹ jẹ́ ń fọlọ́n sí o.
1: Èmi náà fọlọ́n sí wọn lọ́nà
2: ìjọba lọ. Ẹ̀yìn lè fi ya Akin pẹ̀lú.
1: Èmi náà fọlọ́n sí o.
2: Sọ wá rí.
1: Èmi gan ò lè fàdé island sílẹ̀ torí ọ̀la ni ọmọ rẹ̀ ń sílẹ̀ tuntun.
2: Ọmọ island.
1: Ọmọ adé island.
2: Gangan. Jẹ́ ń send
1: message. Ó yẹ kájọ lọ ṣe MC ni. Jẹ́ kẹ́mi rọ àfẹ́ ìrànlọ́ ṣe MC bẹ̀. Ìwọ máa lọ ibi tí wọ́n lọ.
2: Wá wò.
1: Má wo kankan kú tó wọn ò fi ajẹ́ já fi
2: hàn. Bẹ́ẹ̀ ni ẹbí ó gbèsè
1: bá fẹ́ ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ lọ bí òun lọ bí o ti níbi tó fẹ́ lọ́nsìn tó sọ dìdìrín.
2: Kí lọ arànjú wọn àwọn àwọn sí.
1: Láyọ̀ lóde o ọ̀dàbọ̀.
2: Ẹ ń fowó ránṣẹ́ sí ìyàwó bàbá Akin pẹ̀lú. Torí ọjọ́ wọn ti lẹ ọbọ.
1: Mo gbé o.
2: Ilo gbé.
1: Dídìrín rẹ o.
2: Ilo gbé.
1: Wẹ́rẹ́ ma sọ́rí ọpọlọ.
2: Ọbọ.
1: Sọ́rí ọmọ máa yọ ní làákàyọ.
2: Mo tì ọ ó sì jánà.
1: Ṣibú ti lo níbi tó ń lọ máa lọ.
2: Wà láì ń ro ọmọ pé o tẹ̀ mí ni. Dókè ní pọ́lẹ́
1: ni. Owó ní ọ̀pọ̀ wà láì.
2: Wo bí.
1: Owó ní ọ̀rọ̀.
2: Mo tì ọ́.
1: Owó ní ọ̀hàn lè mọ̀.
2: Mo tì ọ́.
1: Lẹ́wọ́ jíde owó ní ọ̀hàn lè mọ̀ wà láì.
2: Tọ́ ọ bá rí mi ń bẹ̀ fọ́ rẹ̀. Mo tì ọ́ sì jánà. Ọ dá bàbá Akin pẹ̀lú mọ̀.
1: Jọ
2: ìwọ tó jẹ́ pé lóòótọ́gùn ẹ̀fọ́.
1: Ọlá yìí ibo lọ fẹ́ lọ ń bẹ̀.
2: Títa ni ó lọ.
1: Ọ̀dọ̀ bàbá Akin pẹ̀lú. Ẹ máa lọ Jémi máa lọ̀dọ̀ adé aláǹdì.
2: Dáadáa lóde.
1: Dáadáa ni wọ́n lóde.
2: Ọlọ́rí ọbọ̀ rí.
1: Ọlọ́rí wọn náà lọ́ọ́ lé ọbọ̀ rí.
2: Ẹ sì kí ni ọwọ́ o.
1: Kò kẹ́.
2: Kábùkù o lè kọ́
1: dáadáa. Èyí tó bá wù mí ni mo lè wọ̀.
2: Màá wá fi yí ọ tọ́ ọ bá lọ.
1: O fi lẹ̀.
2: Ṣé ààyè rẹ̀ mi bàbá Jídé ọba yọ?
1: Dèdèrè.
2: Come down.
1: Dèdèrè. O sì bẹ́ẹ̀ ni bóun náà ṣe pin. Ìgbà tó wà níbẹ̀ gan wọ́n ti pin kẹ́lẹ́. Rẹ̀mí bàbá Jídé.
2: Mo fẹ́ tán ni.
1: Máa lọ ibi tí wọ́n lọ. Jémi náà lọ bẹ̀yẹn.
2: Dáadáa lóde.
1: One.
2: Dáadáa lóde.
1: One no cheating.
2: Máa pàtẹ́wọ́.
1: One no cheating.
2: Ọ̀dàlẹ̀ ni máa pàtẹ́wọ́.
1: Ọ̀dàlẹ̀ ni ẹ.
2: Sọ sọ tẹ́lẹ̀ fún mi.
1: Ìwọ náà dá òkè. Bí n bá dalẹ̀ dá òkè.
2: Kí n dá òkè kí wọ́n ọ̀dàlẹ̀.
1: O lè jọ̀bọ̀ ọ̀run. Ẹgbẹ́ ọlọ́run lè rí àjọkọ
2: sí. Odò lẹ́gbẹ́ ọlọ́run.
1: Níbi ojú wíńdò.
2: Wàlẹ̀ Júdásì ni.
0: Bàbá kú tán.
1: Ìdìrí jẹ́ wàláì ó lè wọjọ́ bọ̀ ọdún wàláì tí ọba ṣèṣì jókòó sí.
2: N ó tọ́.
1: Tó ọba ṣèṣì jẹ́nu géètì. Ẹnu géètì ìjọba ọdún.
2: Ok.
1: Ẹnu géètì.
2: Ok.
1: Èyí náà tì ẹ̀ jáde ní ti géètì mọ́.
2: Ẹ bọ̀lẹ̀ yan wa sà.
1: Inú ìjọba ọdún lèbi ọ wa.
2: Lábalábó.
1: Tí máa wà.
2: Níwájú bàbá àbí wájú ọmọ.
1: Èmi bí wọ́n jẹ́ ìbí mọ́ni. Bàbá kúkú kí ló ṣẹlẹ̀ ọmọ lọ́ọ̀kù tó ń bọ̀ lọ́nà.
2: Ẹ wo ọ̀rọ̀ bàbá yìí gan.
1: Ọ̀rọ̀ bàbá yìí kò tí ì rí ọ̀rọ̀ bàbá kúkú tí ì yà yé mi
2: lọ́wọ́. A ti fọ́ gbáyà fún ọ pé màálùú tó súnké.
1: A gbé wá fún ọ.
2: A fọkàn gbé wá. Má wulẹ̀ yọrọ ẹ lẹ́nu.
1: Tó o bá dẹ̀ rí mọ́ọ̀rù lójú ayé ó rí lójú àlá. Bàbá kúkú lọ fara balẹ̀.
2: Ògúnfe méjì lèmi ó fọ tẹ hanjẹ àdúgbò. So fọkẹ balẹ̀.
1: Ọ fọkẹ balẹ̀ wa kúkú.
2: Àwọn tí ó bọ̀ ṣe ìgbó àdìwà.
1: Ìjẹ̀bú òde ó gbàlejò.
2: Lágbára Ọlọ́run.
1: June 26.
2: Yọ yí ọkọ ní yẹ lẹ.
1: June 27.
2: Ìyàwó bàbá yìí Ọlọ́run máa máa ràn lọ́wọ́.
1: Ìyá dáadáa ni o.
2: Ó ní sùúrù.
1: Ìyá dáadáa ni o.
2: Ó ní ẹ̀mí mímọ́.
1: Tó o bá ti dé High Court, wọ́n fẹ́ kó obìnrin ya kúkú. Ìyá dáadáa ni.
2: High Court ni wa.
1: Ibẹ̀ ló wà.
2: Láwọn èèyàn sẹ́mi ni wọn ò ti kọ́ ń lẹ̀.
1: Tó o bá ṣe dáadáa ó lè ti wọ gan mọ́lé.
2: Ọmọ tó ń sẹ́, àmọ́ àjọjọ́ kò wèrè ó wèrè ó ti yẹ náà mọ́lé.
0: Bọ́mọ fúnni lálàáfíà.
2: Ọ̀rọ̀ rí òsì lẹ́nu ẹ̀. Wọ́n àmú kó lẹ́gbẹ̀ẹ́ dúdú yóò sì máa
1: wù. Ìwọ gan bó ṣe ń lọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe rí.
0: Màmá ẹni ọkọ̀
1: òpòlù àgbà
2: ìyàkúkú
1: ìyàkúkú akí bàbá kúkú akí jàre
2: ẹ lẹ mọ
1: pẹpẹlẹ
2: àrọ ọgbà lẹ di ke yan mo ah
1: iya e tutu iya e jantu iya dada ni
2: ani won odide le de baba yen rara
1: iya dada ni
2: obin ti
1: mo jo wa concert ni o ko concert na lo so
2: e bi be la
1: mo jo wa ni mo jo wa ni
2: ta jo
1: wa mo to so ni pe igba ti le mo ta fe pari ta pari concert mo to di baba kuku
2: o ri baba
1: nti ti ban wa nu program won gbe ero po
2: iro tension re ere ero to po bo ba ni ma pe o sakiri e bi ba me ni sewo ti mo fo le ntan pe ki loko
1: fo le baba owo wale mo temi nitan
2: nitan ni owo ke bayi pe ki lokan o ni di aje kin pe
1: se lo to ni bo fo le mama mi
2: ebi mo record we ti mo send e si o
1: so de ropo fe lo le lale
2: in se ni lo
1: abolongo lo sun o
2: ke tori ikene
1: se mo to fo wale mama mi nitan lo
2: to o ni ji o sun ye to je pe 10 wo 11 wo 12 all assignment ta ma se ti won ma ri we
1: ori re o pe o polu o polu de eh se yan gidi wa o gbadun ara
2: ri dodo si si ti lo wallahi
1: repeat come again
2: arugbo won don ju sisi lo
1: emi
2: ti stop card data kankan
1: odun
2: kejere
1: e ma jide o le kure
2: wala o do package ta sisi ma fonra
1: o le kure wala
2: momo dale ni la mu wa gila mo
3: lo majorun are doctor omo sulia mama bala udini
1: eyin eyan wa pe wa lati lojare
2: egba se lori cash abi lori ntun lo
1: eje ka kokko mu cash eyan
2: lo yes
1: e lo ta cash e lo gbolo gbolo gbolo remi mo ri nkan kan bi bible atejise lodo awon eyan wa lolufe wa won ni ki a jo pe se a le kede se a le so ile yi won ni ki a jo pe ki awon ajinigbe ki won sanu awon omo kekeke ti won lanfani ati jigbe to wa lakata won ni ogbomoso yen won ni ki won jo ki won ko to di pe ijobo jo won jo fenu oko ogun won ni ki won jo pe kakede re pe ki won dakun omo kekeke yen ki won ba wa fun won ni ounje
2: ah irita ni
1: won
2: to
1: ni ounje ki won de get ogun to ye ki won lo fun won titi ti ijoba fi ma da won lohun
2: a gbo pe won ori ni brush won change aso
1: ti
2: won lo ose
1: ka bari awon eyan yi tabi awon to sumo awon eyan to ngbo wa
2: awon ewo san ti
1: tan ba le pon a le so
2: ta wa ni ori
1: a le ra won eyan to sumo won tan gbo wa tan le ba wa so fun won pe ki won jo tabi tan ma wo Facebook yi a na wa social media tan ma wo Facebook tan se lowo yi
2: loruko gbogbo bi adesina mo pa lase fun o ogboya in the in po ina si o
1: ni pe kini kini
2: ma fun ni address ibe yen oba won oba yo ti
1: o mi ti won wa ni
2: e ma be
1: ijoba o commissioner of police e ma bo o
2: commissioner bu ton fa so fa tegun
1: so mo be ni
2: e bi n ta so ni pe gbogbo bi oba yasi lori oro won oro ri ogbo
1: e wo bi e dakun to ba je pe eyin eyan won ba wo Facebook se ri awon omo to wa lakata yin e dakun
2: a folon be yin
1: a be yin tori olohun
2: eyan ma se nkan to jowo
1: ma gba mi e ma se won si basibo
2: I wear I jeun I brush
1: e je ki won jeun
2: ah Jesus.
1: To ba se se ba wa wogun fun won lati lo
2: opopoloko ti
1: so le ti ijobo fi da yin lohun te fi jo lanfani ati fi orogun na e dakun
2: ti lo mo si gbagbe gomina pele oyo ga lowo lowo yi oro won je baba logun lowo lowo won ro
1: sharele ta wa nse yi lori eto yi
2: tori eyin
1: e ri pe a nse lotun a mu wole losi a mu wole otun losi ni a tun ni fe ki oro e tun da ipaya abi
2: arara o
1: pa giga fe eyin ara de
2: e fo ka bale o
1: e ri wipe a wa ndun yin nu e ti rerin bi te wa abi e ti fe rerin fe se kan abi o da be
2: pa giga yin ti wa le
1: awo ni fe ki present situation of this country
2: olohun
1: a fe ki o fa ifun pa giga fun la fin se la la fi bo wonu ara won ba wa se wa lori eto
2: so ma pe ti e
1: ba adun yin ninu
2: teran ba ko lu agolo
1: pe
2: elomi Jesu ni o ma pe
1: adun yin ninu lori eto be na la de tun mo menu ba oro awon me a mo se ni alafibo a je pe akin ka san a mo ti ka won yan ago ma no ti koja akin ka san lori eto miliki special ti ojo Friday yi akin o ti Friday akoko re mi ti mi ba ni si ninu osu kefa osu big man presenter akin yin e ku dede asiko yi
2: so so ere
1: osu mere june 25
2: oh je grandpa odbo
1: ina lo ti pe june 25 ni
2: 25
1: apo gan ile ise ita ajo won june
2: bo ti e lokan mi da ti mu ye elomi odo
1: 25 ni
2: ti e lokan mi
1: nigba to se kini to mu ya elomi
2: o ni mu ye elomi sodo
1: e se ya ti mi wa odo titi e ni
2: abi akata mi lo
1: so gbadun sori e pe bayi
2: ma dana we
1: so gbadun bayi
2: mo le ko se 25 o birthday certificate here, mama e fun mi o
1: ori re
2: won lo fun 25 on the 31st
1: ori re ti gbalẹ ori e gbalẹ
2: olohun obi 25

0: pẹ̀lú.
1: Káláwọn olóṣèlú wá ni aláìfẹsẹ̀ látọ̀dọ̀ wọn kọ ṣáà máa gbà.
2: Ara àlérí ìmúṣẹ ni.
1: Ṣáà lè gbà.
2: Èèyàn wa ni wọ́n.
1: Tó bá jáwọ̀ èèyàn wa lókè òkun kọ́ ṣáà lè gbà.
2: Èèyàn wa ni wọ́n. Ṣé ẹ ká wò
1: wá. Irú mọ́tò wo gan ló ti ẹ̀ fẹ́ ná.
2: Wo àìpàṣẹ fayérayé tí ó sì ṣe kò sí
1: jẹ́ gbé wá.
2: Kapayọ̀ gbà. Wọ́n dáná oúnjẹ olè
1: gẹ́.
2: Ebi sì ń pọ̀ ọmọ tó ń jẹ dé. Lẹ́dùmarì mọ́jà jẹ́jẹ́ kú jẹ.
1: Mo lálàyẹ ni o, alágidi ni o.
2: Alágidi ni. Ṣùgbọ́n ń gbà tọ́ la ọba rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ obẹ.
1: Rárá.
2: Kò sì sẹ́ni tí ń pè ọ̀tọ̀ ọ̀dà lóhùn.
1: Rárá.
2: O sì
1: pé. Ibi tí mo lálàyẹ gan dé, mo lálà pé ngbà tí wò wá gba kí, wọ́n á gbé wánú ọgbà wọn, wọ́n á fún wánú ọgbà wa ni o.
2: Okay.
1: Mo lálà pé bí wọ́n ṣe wá gba kí, ọkàn pé dámì ni. Bíà dámì o, ìwọ ni o wà mí níso ní ilé o.
2: O tún rùn sùn.
1: Rùn sùn mo mọ́tò wà ní.
2: Àló tó rùn sùn.
1: Dìdìrìn.
2: Wọ́n èbí ọtẹ́ mi ti ń wà.
1: Ọjẹ́ lọ kọ́ bọ́n ṣe ń wa mọ́tò
2: báyìí. Láyé Beatles mọ́ ra ọkọ̀ ṣáájú ẹnikẹ́ni nínú oko yìí. Yes.
1: Beatles.
2: Kí ló mi?
1: Ṣé pé ogun mọ́tò rí?
2: Ṣé
1: owó mọ́tò rí ló ń sọ? Ogun mọ́tò rí àbí? O ní mọ́tò rí?
2: Mo gbé mọ́tò wọlé iṣẹ́ rédíò. Tí ì ṣe pé mo fẹsẹ̀ rìn.
1: Rẹ̀mí Bájídé. Ṣé bó ṣe wá wo mọ́tò yẹn? O wá padà lajú sójú ayé àbí?
2: Kì í sojú àlà.
1: Alámúdo bó ń sọ.
2: Rẹ̀mí Bájídé ti wà tipẹ́.
1: Lójú ayé.
2: Níwájú Ọlọ́run àti èèyàn.
1: Ẹ̀jẹ̀ Jésù.
2: Mo gun ọkọ̀ tí èsè yọ kan tí èsè méjì.
1: Mo ti gbọ́ jákò lórí ẹ̀ mo ti gbọ́.
2: Jẹ́ ìṣọ̀tà fún ọ.
1: Àní o jákò lórí ẹ̀ mo ti gbọ́.
2: Torí ìyá rẹ ló mú ọmọ mi.
1: Oo jákò lórí ẹ̀. Káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ ẹ lọ máa ta káàṣẹ̀ káàṣẹ̀.
2: Àlá ẹni ọ̀fẹ́ gẹ̀ẹ́sà sọ rẹ̀ àlá. Kọ̀mọ̀ pojú ọ̀rọ̀ lónìí.
1: Ṣé lè ti mọ wọ̀
2: yìí? Onípo olókúrọ gbẹdá sí ti.
1: Bọ̀ tí màá wá fi ẹ̀gẹ́ sí kò ní dúró dáadáa ni.
2: Ó dúró torí òjò ni.
1: Dìdìrì ni wà láyé ìṣe yẹn.
2: Jù lábalábà.
1: Jù lọ̀bọ̀lọ̀bọ̀.
2: Jù sọ́kẹ̀.
1: Jù lọ̀bọ̀lọ̀bọ̀.
2: Jù sílẹ̀.
1: Jù làkàlàkàlà.
2: Ọ̀tún. Fìkẹ́ nu.
1: Fìkẹ́ wọlé. Gbé kàánu. Fọwọ́ rà kan rọ́bọ̀lọ́bọ̀.
2: Ẹ yọ̀nù sí akáyì náà
1: ni. Mm. Wa ti gbódílé kan tó fi kan hanu.
2: Mọ sùn lé pọ o. Wọn mọ kó fọ ti bu.
1: Wọ́n wá mú kejì yẹn. Orí ẹ̀ roboro orí ẹ̀ tèǹté orí ẹ̀ adéńdé orí ẹ̀
2: tètò rẹ̀. Ó bí mami pé bó ni ó ṣe fẹ́ sí.
1: Ó yà máa fo roboro wọn fọ ra roboro.
2: Tọrọpọ̀ ọkùnrin ni ìyá kẹni ìjẹ́ ìgbà kẹ́kẹ́ tí ìyá rẹ̀ ya tọ́ọ̀gì lọ́dọ̀ ọkọ.
1: Ìyá rẹ̀ jẹ̀wọ́ náà.
2: Kí lẹ wí?
1: Nígbà tó gé.
2: Gba máa rí mami nǹkan.
1: Mami wo.
2: Ṣé o ti pè án?
1: Dídìrì.
0: Àwa pẹ̀lú ẹwù rèbè dáwù.
1: Mo ní mọ̀mọ́ dákọ̀ mọ́ mi.
2: Irọ́.
1: Mo ní mọ̀mọ́ dákọ̀ mọ́ mi lórí ètò
2: ìmọ̀. Kí n sìn.
1: Tọ́ba. Jamus to straight away. Má dákọ̀ mọ́ mi lórí ètò ìmọ̀.
2: Sẹ́wájì.
1: Mo lè fọ́ etí ẹ̀ o.
2: Sẹ́wájì sẹ́ndì fọ́tò wọn sí ẹ̀ta àyà ń bí alọ.
1: Orí rẹ.
2: Ìgbà mo tú látẹ̀
1: yìí. Orí rẹ ò sọ tí ó gbà. Orí rẹ ò sọ tí ó gbà. Òpò olú ilé ẹsẹ̀. Ọlọ́pàá yìí tó gbà wá lọ́wọ́ yẹ kó gbà
2: dé lọ. Ó mọ̀ọ́rẹ́.
1: Dídìrín.
2: Ẹ ò mọ̀ọ́rẹ́. Ẹ sọmọ tó mọ̀ọ́rẹ́. Gbogbo ayé òkú ni ẹ pè mí. Dádì ẹ ṣe
1: o. Àwọn yòókù wo.
2: Gbogbo àbúrò ẹ àbọ̀dá kankan. Dádì ẹ ṣe ẹkọ àtìlẹyìn ààrùn ogun mọ.
1: Star 347*100.
2: Kí ló dé ta ni.
1: Káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
2: Ṣé káàṣì ẹ̀ ni.
1: Hello káàṣì ẹ̀ kọ́.
2: Níbo lẹ bá wọlé.
1: Hello ta wọ́n lọ lójú ètò. Àbí sójú ètò ni.
2: Ẹ̀kú ètò. Grandpa ẹ kúrọ̀ lẹ̀ máa lẹ.
3: Ìwọ gan tó wá ń gbá gbogbo tó ń gbé sábẹ́.
2: Bàbá
3: ọ̀rí pé.
2: Fẹ́ yọnú Ọlọ́run ni. Ẹ yọnú ni bàbá àkèjọ́ wa yọ káyà.
3: Ó yọ̀ǹda ìyá rẹ̀ pọ̀.
2: Àlọ́ tó sáyìn. Ó tún ṣèwé fún mi pé àtàyè àti gbogbo rẹ̀ àjò àwọn kọ́ bọ̀ wí. Inú mi sì dùn.
1: Ẹ wo bí bàbá ẹ ṣe jàre. Ẹ ṣe. Ẹ ṣe tẹ bá a dá sí. Ẹ jẹ́ kí a lọ síbi tá à ń lọ gangan. Ṣé rí lọ́sàn-án ìní pẹ́pẹ́ ọ̀rọ̀ àti abala kejì méjèèjìlá mú papọ̀ mọ́ra wọn.
2: A papọ̀.
1: Pẹ́pẹ́ ọ̀rọ̀ fún tèmi. Àti ọ̀rọ̀ tá a máa ń sọ pé kájọ mú wá sí ti gbọ̀yìn.
2: N tọ́ jẹ mára àlú àti
1: ìjọba. Kájọ parí ẹ̀ kó má bà sí lọ́bọ̀lọ́bọ̀.
2: Kó má sí lọ́bọ̀lọ́bọ̀.
1: Kó má sí ìjà. Ẹ wo bí. Ẹ jẹ́ ká mú wá báyìí fún ẹ̀yin ti wa. Ẹ dákun torí Ọlọ́run.
2: Ẹ dákun.
1: Ṣé ẹ lọ́mọ tó ń ṣe exam lọ́wọ́.
2: Tí
1: ọba wọn. Ṣé lóòótọ́ náà wọlé náà wà ní exam ọ̀dàgọ́ mẹ́jọ mẹ́sàn-án lálẹ́ àná. Àbí rúmọ̀ ni.
2: Àbọ̀mọ yín wọlé láago méje
1: alẹ́. Ẹyin tí ọ̀rọ̀ ìbá kàn ní kẹ́ ẹ pè wá wọlé tàbí tẹ́ ẹ lè fún wa ní fat.
2: Ẹ bá wa yín rédíò lẹ̀. Ẹyin rédíò lẹ̀. A lè gbọ́ yín. Ẹ pa rédíò. Ẹ pa báyìí. Ẹ pa ẹ pa ẹ pa ẹ pa ẹ pa.
3: Yóò dà fún yín tí ó pọ̀.
2: Àmì ò bàbá.
3: Rẹ̀mí àti Yẹ̀mí.
2: Ẹ káàbọ̀. Èyàn kan ìṣẹ́jú kan.
3: Ẹ ní kúkú òjijì.
1: Àmì o.
2: Àmì o.
3: Ìbúlẹ̀ ní kúkú òjijì.
2: Àmì o. A ti sàmì.
3: Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ fi àjá sàmì gbogbo ẹ̀ náà ni gbogbo à ń gbọ́. ẹjọ yẹ yóò dàbí mo kọ fẹ kí yín mà ní samuel ibido yọmọ ya.
2: Bàbá sọ mi èyí tó kó lọ lẹ tuntun.
1: Ẹ ṣe ẹ ṣe ọlọ́run kọ́ fẹ́ kí wa rí
2: ẹ ṣe
1: kò sí wàhálà.
2: Bọ́ bá lọ́mọ tó ń ṣe WAEC lọ́wọ́lọ́wọ́.
1: Ṣé lóòótọ́ ni wọ́n wà ní exam hall aago mẹ́jọ mẹ́sàn-án lánàá?
2: Tí wọ́n kúrò léláago méje tí wọ́n dẹ̀ wọlé láago mẹ́sàn-án.
1: Adéọ̀sùn Káyọ̀dé ní Vision lórí Facebook wọ́n ní which one is the senior between Remi Adesina and Remi Babajide.
2: Parẹ́jàre kò sí dànù gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ gbalagbala àtàwọn bá rìn nù ṣiṣẹ́
1: tí a ní mọ́tò ojú oorun. Ojú ẹ ni o ṣe. Káyọ̀dé Adéọ̀sùn ní Vision tó ní I love your swagger for today. Ẹ ṣe. Ridwan Babatunde Okunola. Wọ́n ní please. Ṣé kẹ́
2: ṣe ibi tí máa yà lọ wà?
1: Ẹ lọ jó náà.
2: Ok.
1: Búsàrí Dásọ́lá. Wọ́n ní.
2: Kọ́ọ̀tù wọlé. Kọ́ọ̀tù wọlé. Ọya.
1: Ó ní yóò dà fún yín.
2: Ọya ọya ọya já gbé kọ́ọ̀lù àwọn èèyàn.
1: Hello.
2: Hello.
3: Ẹ láti rẹ̀ ni.
2: Ṣé dáadáa rẹ dé?
3: Mo dúpẹ́ gan àrùn àlọ́wà mi láti
2: rẹ̀. Ò ní ṣíṣe.
3: Wà láìsí mọ́bí ilẹ̀ Nàìjíríà tẹ bá tẹ̀kì WhatsApp yín mo ti send the person ti ọ̀rọ̀ yẹn sí dèmi ọ̀sán pé náà lẹ́fẹ̀ẹ́ mú wa o.
2: Ọmọ rẹ wọlé laago mẹ́jọ.
3: Bẹ́ẹ̀ wa ni o.
2: Kílódé. Kílódé. Ilé ìwé wo.
3: Ẹ máa gbọ́ nígbà tí wọ́n àwọn tó sẹ́ẹ̀kì àkọ́kọ́ tí wọ́n parí nígbà wọ́n parí fẹ́ níṣẹ́ yín bíbá yẹn bá sọ pé àwọn sẹ́nu kókó ẹsẹ̀ practical wa nígbà tí nígbà yẹn bí sẹ́m pààkì ni wọ́n tó ń lọ wọ́n fẹ̀ láwọn tó ń lọ ọ̀pọ̀ wá ní parọ́ bu ẹ wo orí rédíò kankan tí mo ń gbọ́ àwọn ẹni ẹ̀ ń àwọn náà ń kéde yí pé ní ọ̀bá gbọ́ kí wọ́n má kó wá mọ́ ní òní kí wọ́n wulẹ̀ káńsọ̀ ẹ̀ fún wọn wípé ilẹ̀ ti sú.
2: Ọ̀rẹ́ wa ṣé private school lọ sọ̀rọ̀ rẹ̀ àbí government school ṣé private àbí government.
3: Government ni o. Government ni o àwọn ọmọ tó ń ṣe
2: WAEC lọ́wọ́ bẹ́ẹ̀ ni ilé ìwé ìjọba.
3: Kódà mo ti send the bus note fún yín pé kí wọ́n dákun sẹ́rí gbogbo exam yòókù tí ó gbà tí ó tókùn lẹ́yìn tí wọ́n ṣe àrọ̀ wọn àbẹ̀ wọn lẹ́lákẹ́ pàjẹ́ka wọn kẹ bá wa sọ fún wọn.
2: O ṣe
3: fún méjì lọ́ba yẹn kí wọ́n ṣe kọ́ máa sọ yọ̀ọ́ fẹ́ fún ọkọ̀
2: ìgbà wa. O ṣe o ṣe
1: o ṣe. Àti gbọ́ Adé ẹ̀ṣẹ́ Adéọ̀sùn Káyọ̀dé ní Vision tó ń tẹ̀sí wájú WAEC ní Olúndé Secondary School they starting the exam by 7:30 p.m. Adéṣẹ́gun Adéyẹmí ẹni wọ́n rẹ̀ mí appears in afẹ́nifẹ́re attire while the other in guys attire while the other guys attire.
2: Mọ́mi
1: ó gajù.
2: Mọ́mi.
1: Ẹ̀yin wo ni ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kan o.
2: Ọlọ́mọ ti ń lọ látàárọ̀ aago mélòó lọmọ tiẹ̀ ń wọlé.
1: Ṣẹ̀mí ṣáà ríru eléyìí ṣáà ń gbọ́ru eléyìí rí ṣáà.
2: Kọ́sẹ́lẹ̀ o ọlọ́mọ jà rí dààmú o lásìkò tí pa yàkáyé. Kọ̀sẹ́lẹ̀ o.
1: Aago mẹ́sàn-án wọ́n ṣèdánwò kí ló ń ṣẹlẹ̀ gan Nàìjíríà wa yẹn.
2: Àsìkò òjò láti wà.
1: Ẹ kúrọ̀ lẹ́ o.
4: Ẹ ṣe ẹ̀kú iṣẹ́ dájú wa. Ọmọ tèmi níjẹ̀ta tí wọ́n ṣe Íńgíríṣì mátímátíìsì aago mẹ́jọ àbọ̀ ìlọ̀lọ́mù kan mi lálẹ́.
1: Lẹ́lọ́mù kan yín.
4: Ní lánàá àgíríkì ni wọ́n ṣe. The same thing ni. Ẹjọ́ ọkùnrin torí ọlọ́run ẹ̀bá wa bẹ̀ wọ́n ni. Ìwọ̀n tó kù táwọn ọmọ yìí fẹ́ ṣe. Ọjọ́ ọkùnrin torí ọlọ́run ní sọmọ nù. Wọ́n ní sọmọ nù English sì wà lọ́nà o.
2: Ẹjọ́ ṣé private lọmọ yín wà àbí government school?
4: Anglican Methodist Ajagba.
2: Ajagba kan náà.
4: Bẹ́ẹ̀ni Anglican ibẹ̀ lọmọ mi wà.
1: Ọ̀dà ọ̀dà.
2: Ẹjọ́ ẹ járí
4: lánàá.
2: Ẹ járí principal aléèwé tí ó pè wá tí ó ṣàlàyé ń tọ́sẹ̀lẹ̀.
1: Ṣé rí àwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kàn.
2: Ẹ máa lọ.
1: Mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àti kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Ẹ gbọ́ wa o.
1: Tí wọ́n bá lè pè wá bí àwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kàn. Tí wọ́n bá lè pè wá inú wa máa dùn. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan? Ṣé bó ṣe yẹ ó máa rí lélẹ̀ ṣá?
2: Kí ni a ń kọ́ wọn dago mẹ́sàn-án mẹ́wàá?
1: Kí kọ́kọ́ ìdánwò ni irú ìdánwò náà fẹ́ kọ́?
2: Àbí ọlọ́mọ gbà wá o.
1: Ṣé àwa náà ò kọ exam rí àlọ́ sáà sí WAEC?
2: Ẹ rọ́bọ́yà wo skul ọ̀kan àdìbẹ́.
1: Ṣé ká polówó ọjà ni?

0: tomato sachet. Oh, Sonia, mo feran Sonia tomato sachet gan. O re dodo, o ki, o dun. Tin ba fi sebe, jollof rice, tabi spaghetti, awori atun yo. Onje mi adun si. Sonia tomato mix nje ki onje dun.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
8: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dáre nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọ kùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kíkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
10: Àrí náà jìnà sílé mi.
11: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù, owó gan-an lọ́ba ọgbọ́n.
12: Àtàbàlà tó jẹ́ kí n máa bùkátà gbà.
11: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtógbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù dùn. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò yípadà rere rẹ ti dé o. ṣó ti káàṣí ẹ̀ mo ti káàṣí ẹ̀ káàṣí ẹ̀.
13: Owó ni Monday mi wá bá.
14: Bọ̀sùn ṣé ò sí ò ṣiṣẹ́ ni.
15: Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
14: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
15: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ́ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
14: Àjẹpọ̀ bariwo iléeṣẹ́ Better Life Bakery nu o. Ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Ká wá ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí ètí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
16: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
17: S-E-L-A-R-R-I-E sálárì.
16: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
18: T-U-R-M-E-R-I-C turmeric.
16: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
19: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
20: La la la la gelo FM jagaba gogore tu.

0: Ìdẹ́mọ́lá Súsire.
1: Akíọ̀kíọ̀.
0: Sọ́tọ̀.
1: Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọmọ alálùbáríkà.
0: Ẹ jẹ́ ká gba ìpè kan sí méjì. Ó yẹ káta káàṣì ẹ̀. Ẹ jẹ́ mọ wò náà o. Á ta káàṣì ẹ̀. Ó yẹ káta káàṣì ẹ̀ o.
1: Ọwà.
0: Ọyẹ káta káàṣì ẹ̀ o.
1: Rẹ̀mí Adésínà.
0: Mòdé lónìí Bájídé.
1: Kádúpẹ́ lọ́wọ́ àwọn proprietress tí Ọlọ́run máa kọ́ sí láti fi àdúrà ran àwọn ọmọ tí wọ́n ní là kọjá àti ibi tí ẹ wà lọ́wọ́. Àwọn iléèwé kan ní dàjídàjí kùtùkùtù wà yìí.
0: Nábòde.
1: Wọ́n wà lábẹ́ ibi tí ẹ ti fi ẹ̀mí sọ̀kan. Lára wọn ni màmá wa Victoria Bọ́lánlé Aya Akintóye The Re Academy. Adúpẹ́ o, lágbára Ọlọ́run kò ní sùí kò ní rà yín.
0: Àmì o, àyọ́.
1: Hello.
2: Hello. Ọlọ́run ara ẹ̀ ló máa bá wọn yọ wọn. Angẹ́lì Ọlọ́run lọ síbẹ̀. A dẹ̀ gbà wọ́n jáde lórúkọ Jésù.
1: Bàbá ti kú olórí ìyẹn sà. Ọ̀rọ̀ exam tí a máa wá ń ṣe lọ́wọ́ lókùúta ń sọ. Ojú òní ti wà.

0: Hello. Hello, sir.
1: Ẹ ti wọlé.
2: Ọ̀rọ̀ lórí ẹ̀ka tí wọ́n ṣe náà làbẹ́ bá ń sọ sá.
1: Ó yà ṣé ẹ mọ̀ kankan ń pè ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni ṣé ó yà ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ yí oyin sà.
2: Nírú àsìkò sí gbogbo nǹkan ní bó ṣe rí yìí. Ọ̀yẹ́ káwọn ọmọ tí máa di aago mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án tí
1: mo ti wọlé. Nígbà tó wá rí báyìí kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ gangan kí lọ́nà àbáyọ kí ló fà á tó fi rí báyìí.
0: Kí n solú sàn.
2: Àwọn tó jẹ́ aláṣẹ ètò yẹn gangan làwọn fẹ́ kẹ bá sọ̀rọ̀. Àwọn ni wọ́n mọ̀ fi wọ́n ṣètò ìmọ̀ ṣe kíní. Àwọn kan ṣe sọ pé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ pátápátá ni wọ́n tó kó fáìlì táwọn olóde. Táwọn olóde tó rí bẹ́ẹ̀ yẹn nígbà tí gbogbo nǹkan rí báyìí táwọn náà sì rí jẹ́ abẹ́ amọ́.
1: Kódà gan
2: kí
1: gbogbo nǹkan má rí bó ṣe rí gan èwo làbúrò máa ń kọ ìdánwò lálẹ́ torí ọlọ́run.
0: Bàbá kan pè wá. Bàbá kan pè wá.
2: Gbogbo àwọn aláṣẹ ìròyìn ẹ̀dá kẹ̀bá bá wọn sọ̀rọ̀ ẹ̀dá
1: kòkòrò.
0: Ìjọba náà ń gbọ́ wa.
1: Àwọn tó ní nǹkan ṣe nípa èrò ètò ẹ̀kọ́ mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ní Nàìjíríà àti kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ẹ bá súnmọ́ wọn kọjá gbọ́ lẹ́nu wọn.
1: Tàbí àwọn ẹsẹ̀ wọn àbáwọn tó súnmọ́ wọn àbáwọn àwọn PA wọn.
0: Ẹjẹ́ agbọ́.
1: Kí wọ́n jọ̀ kí wọ́n tó má le pè wá tàbí tán bá lè yọjú sí wa lórí ètò wa níjọ́ Tuesday lórí ètò ṣọwọ́ yá káti ẹ̀ fomi joro káfomi jomi toru ọ̀rọ̀ papọ̀ kí lóde tó fi rí bẹ́ẹ̀ gan.
0: Ẹ wá sọ fún àwọn jó jẹ́
1: òkú. Sóyà ń rí bẹ́ẹ̀.
0: Kò yóò rí bẹ́ẹ̀ lásìkò yìí.
1: Ẹlẹ́jà fi pọ̀ lupin nírú àkókò yìí nà.
0: Àbí.
1: Ṣé o mọ tó ń kọrin Ìdémọ́lá Suzy?
3: Ọmọ dáadáa ni.
1: Ara àwọn tẹ̀mí kan ṣe orin nìyẹn.
3: Ẹ kú náà wo.
1: Yes sir.
3: Ẹ kú àṣọ.
1: Yes sir.
3: Ẹ kú náà wo.
1: Oh yes sir. O ṣe o.
3: Ẹlẹ́dàá àwọn yóò daṣọ ànúbọ̀.
1: Èmi ò ń pariwo ara mi síta
0: yẹn. Kò ní ìdí.
1: Mi ò dé sọ láfẹ́fẹ́.
0: Ẹyẹ máa wẹ̀ sí kíkà wọn máa dé táyìn.
1: Tó fi mọ́ bàbá Yinka Ayéfẹ́lẹ́ nkankan. Tó fi mọ́ Yinka Adonai mo fẹ́ sọ.
0: Okay, Ayéfẹ́lẹ́ ò sí nù.
1: Rárá. Tó fi mọ Yinka Adonai.
0: Kí ló wá ti Ayéfẹ́lẹ́ sẹ́nu
1: yìí? Yinka Adonai.
0: Wọ́n ò náà rí.
1: Tó fi mọ́ àwọn tọ́pẹ́ àlàbí nǹkan kan.
0: Okay.
1: Gbà wọn tó gbẹ̀yìn tèmi kọjá ní ọṣẹ́ ń wẹ́lẹ́ nǹkan kan.
0: Okay.
1: Gbà wọn tí mo kọ́ ń ṣe orin
0: yẹn. Wọ́n ti ẹ̀lẹ́ bá ṣe ń wẹ́lẹ́ tó spíkà rí pé nígbà tí ọjà rẹ̀ ń ṣe ojú yẹn ọ̀gbà lẹ bá mọ́sùkà lẹ bá ń bá aru spíkà lọ bí tí ó tò sí mọ́lẹ̀ ṣàtò ẹ̀yin lẹ mú máìkì lọ bá ṣe wẹ́lẹ́ ẹ̀yin lẹ
1: ẹni tó fún ẹ ní information yẹn
0: ẹ̀yin lẹ lọ fa jẹrẹrétọ̀
1: àti wá àti ẹ ẹni kú rí ẹ wà láì
0: ọbọ
1: sẹlẹ ibi méjèèjì tẹjọ sọrọ yẹn pé èmi kó spíkà ṣé èèyàn lè tó bó ṣe tó bí mo ṣe wà wájú ẹ ṣé mo jọ ẹni tó ń kó spíkà.
0: Oníbọ́dí ẹ̀rù bàbá
1: rí rẹ o sọ tí o gbà
0: oníbọdì ẹrù
1: o ṣe yẹ gidi wa o gbadun rẹ fi wájú dé o gbadun o
0: ọlọfọ látàrí spíkà orí kókó lò lè rí
1: spíkà sórí àwọn èèyàn máa ń pè mí gan lójoojúmọ
0: pé
1: wọn ní àrèmí adésínà mọnísà wọn ní à big man presenter mọnísà wọn ní à wọn ní bóòlù ẹ ṣe ń kópù pẹ̀lú
0: pé
1: bàbá jíde pé
0: lọ́nà
1: wo wọn náà lọ́run ló ń jẹ́ kí n má lè kópù pẹ̀lú ẹ pé
0: mọkàn
1: lẹ́sọ o ti fẹ sọ mi di
0: ọmọ ṣe o
1: èmi tẹ pé gentleman ni mí ní church wa ní
0: sunday school teacher ti ru speaker tẹ̀lé lórí
1: ní bàbá wa dé church sunday ẹ̀yin àwọn ọmọ òmùgbé ẹ̀yin ẹ̀ máa ń tàn wá jẹ́ o mọ̀ ṣe ojú rẹ́sù rẹ́sù mọ̀ ṣe ojú ṣe nuọ́nuọ́ o orí nǹkan máa ń dáwọ́ lórí rédíò àti kejì yẹn ẹ̀ jẹ̀ntù kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wà ẹ́ wọ́n máa sọ bẹ́ẹ̀ fún mi church.
0: Ẹ kọ́ sábà wọlé church ni mo tọ́ ọmọ báyìí báyìí ọ wà lókè òkun ẹ bẹ̀rẹ̀ lórí yàn tó ti wà ń bẹ̀ àtàtì ẹ̀ ń lọ tí ẹ̀ ń bọ̀.
1: Àtọ́ní ìbọ̀dún rìn.
0: Wọ́n wà láàárọ̀ ọmọdé.
1: Gbogbo àwọn tẹ̀mí rán lókè òkun nìyẹn. Solad, Stone Cold, Abirayali Yali, Adi Anland, Ambali Aziz.
0: Ẹ̀yin ń jálùbọ̀ sá.
1: Gbogbo ìyá Victoria Ogunbí yìí tó fi mọ́ Fáṣọrọ̀ ìyá Fáṣọrọ̀ ilé polo léèrè. Gbogbo àwọn ọmọ tèmi nìyẹn.
0: Tẹ ẹ tọ́.
1: Tí mo tọ́ tí mo rán léèwé.
0: Ẹ bọ̀.
1: Àwọn tó wà lókè òkun mo ní kánṣà máa lókè òkun.
0: Kẹ́yìn ọ̀wọ́n bẹ́yẹrún kẹ́ ẹ máa jáyé.
1: Ẹni.
0: Bẹ́yẹrún kẹ́.
1: Mo jẹ́ ẹ tí ò ní gbéraga.
0: Jésù.
1: Èmi jẹ́ ẹ tí ò ní gbéraga.
0: Ẹ má gbé. Bẹ́ẹ̀ gbé ẹ bọ̀ lẹ́ẹ̀kan ẹni.
1: Hello.
0: Hello. Ṣé dáadáa lẹ́dí mà?
1: Ṣé wà ok.
4: Mi ò dára fún yín o.
0: Àmì ò bá mi.
1: Ọ̀jọ̀gbọ́n Ọbasáre.
0: Ọbasáre.
4: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ẹ ṣe gan.
1: Láti sanyo.
0: Kẹ́ ẹ pẹ́ o bàbá.
4: Ẹ pẹ́ fún wa o.
0: Àmì náà yà lá o.
4: Ẹ jẹ́ mọ̀ pé nǹkan bíi tòtẹ́ ìlànà.
0: Ai.
4: Ni mi ìyàwó mi ló ṣe ìlọmú ọmọ wa princess.
1: Ẹ sà bàbá gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n.
0: Ẹ bọ̀ nílé ìwé ọmọ yẹn bọ́dì sísà.
1: Bí professor ṣé gbà tẹ̀yìn kàwé ti yín báyìí ṣé sátán tẹ̀yìn náà ṣe dànwó rè bàbá.
0: Ṣé wọ́n taná wá pàdé yín léèwé.
4: Kò rí dé eléyìí o nígbà tí wa o.
0: Kí ló wá dé o?
1: Kàbíyèsí.
0: Kí ló dé o?
4: Ó bẹ̀ jẹ́ pé àtùpà láńtà gan láńtà.
0: Bẹ́ẹ̀ni.
4: Mo tó di ṣe àbẹ̀ máa kẹ́sẹ̀ sóbi ká máa kàwé mọ́jú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ Jésù.
0: Bẹ́ẹ̀ni.
4: Títí mo fi wà ní yunifásítì kò kúkú lè di kankan bí eléyìí.
0: Ọ̀jọ̀gbọ́n kí ló wá dé tí gbogbo ẹ̀ rí báyìí.
4: Ẹyin dẹ̀mí ẹ wà nípò àṣẹ ẹ láṣẹ lẹ́nu.
0: Àbí.
4: Gbogbo especially Rẹ̀mí ni ẹ̀yin Rẹ̀mí méjèèjì. Lágbára Ọlọ́run àní wa yín.
0: Àmì ò Jésù àmì ò.
4: Ìjọba dán ò lè fọwọ́ kékeré mú yín. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ ló wọ́n náà ń gbowó it is well noted. So tẹ ẹ bá wa sọ fún wọn kán mọ̀ jẹ́ kí irú òjòjò bẹ́ẹ̀ kó sọ ọmọ lọ́wọ́ wọn mọ́.
1: Báwo
4: lọ mọ ọmọ kékèké.
0: Àbí.
4: Wọ́n á ṣẹ̀ máa rin ẹ máa fi wà ní kíní ẹ máa ná wọ́n á ṣẹ̀ṣẹ̀ kó ìwé ìdánwò kan bọ̀.
1: Ọ̀dà.
4: Ní tò náà yìí.
0: Ah.
1: Ṣé.
4: Ó jẹ́ kó kan ká àwọn ọmọ tó kúrò ń bẹ̀ gan.
0: Ah.
4: Ọ̀pọ̀ wọn ríra wọn pé gan. Yàtọ̀ àwọn ìyàwó mi àtàwọn ọmọ tán tó tọ́ ọmọ tó tọ́ délé. Ni ó ṣẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀ sọ pé kí fóònù ní fóònù. Kí òfin ti àwọn ọ̀rẹ́ ọ̀ bóyá wọ́n ti dé torí wọn.
1: Imagine.
4: Wọ́n ríra wọn pé ń bẹ̀.
1: Ah. Imagine that. Bàbá ẹ ṣe gan.
4: Àdúrà ni kẹ́ jẹ́ ká máa gbà. Àwọn ọmọ yẹn èmi rí Ọlọ́run fi hàn mí pé wọ́n dé.
0: Ẹ̀kẹ́ hallelujah. Ẹyin bàbá lógo. God bless you sir.
4: Ọmọ yẹn padà dé.
1: Lágbára Ọlọ́run imẹ̀ imẹ̀ ẹ ṣe gan.
4: Gómìnà wa ó ṣe gudugudu méjì àti ẹ̀yà mẹ́fà.
1: Ọ̀dà ẹ ṣe.
4: Ọmọ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ security ló yẹ ká máa discuss.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ
1: ṣe bàbá.
0: Ẹ ṣe o bàbá.
1: Etí ọba ń lé.
0: Ọjọba ọba sá
1: ẹ pẹ fún wa ṣe bàbá.
0: Ẹ̀mi yóò gún o. A rí
1: n tọ́. Anthony Bodurin ní UK wọ́n gbọ́n tó kọ fún mi o lára àwọn ọmọ tí mi train. Ó ní please send money for feeding sir. Mohada ló ń pè please send your account details. Máa surprise máa yẹlé ni.
0: Ebi pọ̀ débi ni.
1: Èmi.
0: Àgbàdo tó jẹ.
1: Anthony Bodurin ìwọ send account number sí èmi.
0: Tíyàwó ẹ pé àkàtọ wọ studio pé ọsọ bẹẹ lè tó ní ọmọ ẹgbàdúrà ìwọ sọ fara òlù.
1: Kí ni mo sọ́nsìn.
0: Tọ́ ọ sọ́nsìn.
1: Mo ní kó ṣe kí ni.
0: Irọ́ tó ń tọ́ kàkà.
1: Ó ní.
0: Borí ṣe tó sawdust kó
1: bẹ́ẹ̀. Please send money for feeding sir.
0: Ok sir.
1: Kí ni send owó oúnjẹ. Kí lóyún wá sọ.
0: Èmi ọ̀ràn tí ìwọ náà lọ́ràn tí ọ̀pọ̀lọpọ̀ pa.
1: Ó dàbí mo ní pé ó send àkàtà bi.
0: Rárá.
1: Irọ́ ọ̀tọ̀ ni nǹkan
0: Anthony tí ẹ ò ní ta o bákan náà kò rí o ẹsìn kí tí ẹ wọ wọn yà ni o
1: wà ní bákan náà kọ lórí o ìyá ń jẹ ìwọ o
0: èmi sọ bá fún ọ
1: èmi lè mi wà òkè o
0: níbo lọ gbà wà
1: òkè yes I'm okay
0: àpò mélòó lọ wà lára
1: sọ ẹ in Jesus name in Allah's name I'm okay
0: ọwà òkè
1: I will be okay
0: ìwọ
1: mo ń sọ pé mo máa wà òkè ni
0: alo ti wà òkè
1: irú Akins náà akin àwọn ọmọ tèmi tí mo náà UK ni
0: ok
1: máa gbọ́ Akins ó ní ẹnu pọ̀ bẹ́ẹ̀ mi lọ́ba pípẹ́ Akins ò bàjẹ́ o.
0: O ò ní sáré ẹnu ẹ pọ̀.
1: Jámọ̀ lọlé dìde gbẹ́nu burúkú ẹ lọ.
0: Sẹ́ndì owó
1: gbẹ́nu burúkú dìde ní ẹ̀dẹ́dẹ́.
0: Sọ ti sẹ́ndì àkànnà màá ṣe ọ.
1: Mo gbàgbé ni. Abimbola Sadiq lájọ ṣe parí. DJs padà lájọ bẹ̀rẹ̀. Gbẹ̀ngà Ọláyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí.
0: Ẹni o.
1: Bàbá Túnde Ọláwúrò lóòtú wa gbà.
0: Ọ̀nàrẹ́bù Ọlálẹ́yẹ.
1: Rẹ̀mí àti Rẹ̀mí àwa ń lọlé ní àpàdà lọ́jọ́ mẹ́jọ lórí ètò
0: yìí. Bólú ti fẹ́ gbogbo màràkánà. O ní sàárẹ̀.
1: Ẹ já lọlé.
0: Bólú wa ti fẹ́.
1: Èmi jáni tí ò ń gbéraga ni.
0: Ọlálẹ́yẹ.
1: Kí o lè mọ̀ wípé àwọn tẹ̀mí rán ní lókè òkun yẹn. Pé mi mọ̀ ọ́nà wọn. Àwọn Akins àti oníbọ̀dún yìí kankan.
0: Oní tíkẹ́ẹ̀tì àbí.
1: Wàárí pé bá ṣe ń jáde ń sìn. Wọ́n á sẹ́ndì kankan sí mi pé compensation fún mo rán wọn ní lókè
0: òkun.
1: Wọ́n á sẹ́ndì kankan sí mi sìn.
0: Ẹni dààmú ẹ máa wọ́rọ̀ ẹnu tí ẹ o. Èmi wà mọ wà bá
1: pa. Ìyá Fáṣọrọ̀ yóò dà fún ọjà rẹ.
0: Iye olóríire.
1: Àyà àwọn ọmọ tẹ̀mí training ni business ni ẹ.
0: Ok.
1: Ilé polo lérè. Yes. Èmi ò ń gbéraga ni mi sọ síta ni.
0: Ok.
1: Dìde gbẹ́nu burú ẹ̀kọ́ jà lọ léwà dìde jàre
0: tiẹ̀.
1: Ó dàbọ̀.
0: Òjò ọ̀pá ìdílé báyìí. Rẹ̀mí Babájídé lorúkọ
1: tèmi. Rẹ̀mí Adésínà Big Man Presenter lorúkọ mi.
0: Àwa ò ní jà pẹ̀lú ẹnikẹ́ni.
1: A ní jà níta pẹ̀lú ẹnì kankan o.
0: 08106250814.
1: 08168988595.
0: Ntọ́ba ní gbà.
1: Wọ́n fi lọ́mọ ìlà kejì.
0: Ó léwu.
1: Ó dàbọ̀.

0: gba o awa dupe pe ari anu gba o tori ki se gbogbo eniyan lori anu gba
1: eku dede wo yin bi te tin bo wa ba ro ni boso ni bale ni bi te yin wa eku dede wo yi e joju bi Dr. Mrs. Somobolanle Ajibade CEO TSBJ Aduke Reserva Global Services aka inu laye wa ti ni ki je ka ma toju ena lo ki wa pe e kwasi ko yi akumoro pin ose yo do fun wa
2: amen iya wa ekabo adupe lowo eledumare pe a pe yin e si je wa ni ose yi je kini e mu wa fun wa ni eni lori eto
1: oro mi o po pupo sugbon yo fe ta bara le ta bara oko idi ni wi pe ara wa ki se okuta
2: beyin
1: mo fe mu latori ise iranse ti a pe mi si ise iranse ta pe eyin baba wa iranse olohun ninu jesu si ise iranse ta pe eyin baba wa ninu esin islam ta pe yin si ise iranse ta pe eyin medical doctors medical personnel si eyin iyaloja ti ko si saturday ti ko si sunday ti ko sojo jimo ta ya sile pe a fi fun re ni isimi eyi to je yu pe a on fun wa ni stress ninu ara wa e kesi wi pe opolopo wa tori pe a ma fi pe ta ba si ko se lomi to le se nkan ti awon eyan ti tori e wa wa wa si
2: eyan nton ra e nton
1: mi de ma so wi pe tori pe mo wa ni ti mi ba si aimoye iru mi olohun nikan ni o si sẹ́gun ma sọ pé acupuncturist ni mi awa ta jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà iṣẹ́ kristẹni iṣẹ́ islamic ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru ẹ dẹ̀ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́ fún àpẹẹrẹ ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru ǹjẹ́ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá wọ́n ó ṣe gá sínú ara wa wọ́n sínú gall tí wọ́n máa ya ìga àti wọn sí àwọn náà máa ń pass physics apart from physics tó ń jáde ní inú musu èèyàn ìgbà tá a wákọ̀ tí a ò sùn a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa wọn ní ní orí ọ̀fẹ́
2: láti ṣe torí a sùn
1: torí a ò sùn
2: à ń tẹ fóònù
1: à ń ṣe prayer all the time àdúrà kúkú dá èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi tó bá sáré mi níbi ọlọ́run ó fi na ju ọ àti ìrandíran rẹ ni tí ẹ̀yìn ọba ti sáré ọmọ nìkejì níbi ìjọ àti ń gbàdúrà ọ̀tá ọ̀tá mélòó gan ló ti kú mo fẹ́ dẹ ayé mo fẹ́ dẹ ọlọ́rọ̀ mo fẹ́ dẹ ọlọ́lá ni mo sọ wípé ní tọ́lọ́ máa sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà ẹ jẹ́ ká kíyèsí kinní kan wọ́n gbé àwòrán organ kílódé kan president america yìí 100 years bàbá yìí ó yanu kalẹ̀ wá kò lè padé mú alágbára ayé tí wọ́n sọ pé alágbára ayé àwọn alágbára ayé president america rí nísìnyí báyìí ó ti dàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹlòmíà ló ń fẹ́ pé 150 years kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀ èmi ni mo fẹ́ lówó jù kí n lówó ju táwọn náà lọ bó o bá ní njẹ́ o lè jẹ́jú dájú ẹ̀ kàtà gan jòkó kan
2: láíláí
1: ẹ jẹ́ kákèsí àwa medical personnel instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man doctor ó wà lẹ́nu iṣẹ́ ó pè ìyàwó ẹ̀ pé òun máa lọ gbé àwọn ọmọ aago mẹ́rin ní school ó ti fi kúrò níbi iṣẹ́ ó ń lọ sí school ọmọ wọ́n pè fún emergency ó padà sí hospital ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́ kó tún mọ́ lọ another emergency wọ́n tún gbé wọn dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀lì pé máa ń yí kókó ní ibi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta. Ọjọ́ kẹta tó ma kúrò kò sórun o. Kò sí joko o n lọ látọ̀dọ̀ patient kan kẹsì tún ṣẹlẹ̀ wọ́n tún yanjú ẹ̀ káàkiri. Jíjí tó ma jí hospital gangan bára rẹ̀ ni ọjọ́ kẹrin tó ti dé hospital tó yajú. Ó jáyé pé òun gangan jẹ́ medical doctor làwọn colleague fi sáré sí. Ọ̀rọ̀ ojú ni kìí se nǹkan tí à ń ṣe àròbá ìtànkọ́. So àtẹ̀yìn àtẹ̀mí ẹ jẹ́ ká pe ara wa sí ìrònú. Ilé ayé la bówó, ilé ayé la báṣẹ́. Ẹ̀yin ìyálọ́jà tó jẹ́ pé kò sọ́jọ́ Jímọ̀, kò sọ́jọ́ Sunday, àsáre owó iná ni. Ó dá kéèyàn ṣiṣẹ́, ṣùgbọ́n tá a bá ń ṣiṣẹ́ tá a bá ru àlàáfíà wa, a wà máa sọ pé ẹsẹ̀ tó ń ṣe báyìí, ẹ̀yìn tó ń ṣe báyìí, hypertension yìí, kìíní yìí, owó ayé ni, kìí sọ owó ayé. Ayé gan tẹ́ ẹ̀ ń dá akọ gan gan, nǹkan ń sọ gan gan. Nǹkan ń sayé gangan.
2: Nǹkan ń sayé.
1: Ayé tẹ́lẹ̀ kó ń ṣe yín yẹn. Nǹkan ń sòun gan. Òun kò rí ti yín rò. Torí pé yín gangan tẹ́lẹ̀lẹ́ ni
2: lẹ̀ yín rò.
1: Ayé gan ń sayé kiri.
2: Láti tọ́jú ara ẹ̀.
1: So ní ta máa sọ kọ́ pé ẹ jẹ́ ká ní ìrònú pé wàdà ká ní àsìkò tá a máa fúnra wa ní
2: ìsinmi.
1: Ìsinmi. Too much stress has killed many people. Mo ìránṣẹ́ obìnrin kan tó jẹ́ pé olùdásílẹ̀ ìjọ ni wọ́n ní church yẹn. Orí púpítì ni àyàn kú sí. Nígbà tó kú wọn ní àjẹnú ìjọ ló pa yàrá ìsinsin àjẹnú ìjọ. Èèyàn tí ó sùn tẹ́jẹ́ ò sinmi tómi ara ò sinmi tọpọlọ ò sẹ́tù tapa tẹ́ǹsán wọlé tẹ̀ wá lájẹnú ìjọ ni. Bíríbírí kọ́ ló máa gbà wá. Jésù ti gbàwẹ̀ fún wa. Ẹ jẹ́ ká ní ìwà mímọ́ bí bíbélì ṣe fi kọ́ wa yí pé ìwà mímọ́ ìfẹ́ ọmọ nìkejì wa ni ó jẹ́ kí n tá a bá ń wá kó mọ tẹ̀ wá lọ́wọ́. Kò sí n tá a mọ́ wá sáyé, kò sí n tá a mọ́ lọ sí ọ̀run. Màmá Rizbita yín náà ló ń kí wa. Rizbita sáré wọlé Bitters. Màmá nílò ayé wa àyàwòrán náà ni mo sọ fún wa wí pé tá a bá ń bára wa sọ̀rọ̀ nípa kí là ń tà, nípa kí là ń ṣe, tí a bá bára wa sọ nǹkan tí ó lè fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ àti gùn lẹ́mìí àti ní àlàáfíà tó péye, Ọlọ́run tó dán wa níṣẹ́ ó lè bi wá léèrè wípé ó dẹ̀ mọ́rú nǹkan yìí. Ìka ìṣẹ̀lẹ̀ sẹ́mi náà jẹ́ tó jẹ́ pé mo mọ̀ ní last week pé mo rí pé mo wà stress up. Torí màá lọ láti bí ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ rèé ojú ọ̀nà yẹn ti dí pa. Inú igbó abáṣe ń jáde síbì kan láwọn obìnrin dẹ̀ ni mí, wọ́n wà mí, mo ń drive ara mi. So from there Oṣogbo Ọ̀yọ́ Ìbàdàn again láàrin ọ̀sẹ̀ kan my travel almost 4 days 5 days. Mo ti wá rí nísìgbà yìí pé kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa stress ara èèyàn. Ẹ jẹ́ pa ti ni pé àgbà bá ti ń kàn wá tá a ti ń pọ̀ máa 100 ọdún 100 ọdún. Ẹ jẹ́ ká kíyèsí bá ṣe máa lo ara wa. Ọlọ́run ló máa sọ wá dolówó, ló máa sọ wá dọlọ́rọ̀, ló máa fún alẹ́mìí gígùn àti àlàáfíà. Ẹ jẹ́ ká ọ̀nà múra ká ṣe ìtọ́lọ́run fún wa yẹn, àlàáfíà tó fún wa yẹn, ká support ẹ̀ láti jẹ́ kí a wà ní àlàáfíà tí ó péye.
2: Ká fi ọwọ́ kún ìtọ́lọ́run ti ṣe fún wa.
1: Rizbita wa ó wà ní àwọn ilé ìtajà wa káàkiri. Rizbita tó ń Kánò tó ń kó dọ̀tí kúrò nínú àpò ìlòkù. Bó ṣe kó àwọn igá tí ò da jáde nínú ara bí gàba ṣe ń jáde sọ fún mi pé gbogbo àìsàn tó sọ má dámọ̀ láti inú ga ló ti wá. Wọ́n wá ní high blood pressure, ó ní diabetes ni, ó ní prostate ni, òun ojú Ọlọ́run fún ọmọ ni. Ó wá di wípé àti sẹ̀yọ́tẹ̀ tí wá ń di wàhálà. Ẹ jẹ́ ká lọ́ra Rizbita wa. Ẹ jẹ́ kára sáré wọlé Bitters wa. Mo sọ pé oògùn tó ń jáde nílé iṣẹ́ nínú ayé wa ó lé lógún, ó lé ní 30 fún àánú Ọlọ́run, fún ògùn Ọlọ́run ni. Mo wá wà fún wa ní ìlú Ìbàdàn ní ọ̀la. Àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní àárọ̀.
2: Ẹ má tọwọ́ kò wọ́n.
1: Mi ìfẹ́ èèyàn tó pọ̀ o. Mi ìfẹ́ èèyàn ju just 10.
2: Èèyàn mẹ́wàá péré.
1: Tó bá ti ń kọjá 10 ẹ̀jọ̀ ẹ mọ̀ wúre. Ọlọ́run jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn. Torí inú ọmọ ìpegun tẹ́ sáré káàkiri tẹ́ rẹ̀ wípé ọwọ́ ayé nìyẹn. Ọlọ́run mọ̀ ń tú àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ ọba ní ẹ̀rọ àyẹ̀wò wa. Àárín 5,000 péré la fi ń ṣe. Ẹ̀ẹ́dùn kan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa. Ẹ jẹ́ ká lọ sí Kúlẹ́rà ní UCH. Ẹ jẹ́ ká lọ sí Crown Pharmacy ní Challenge. Ẹ jẹ́ ká lọ sí Scout Camp ní Block E Shop 7 láti ra àwọn product wa. Ẹ jẹ́ ká lọ sí iná sírù láì ní agbeni ọlọ́gẹ̀dẹ̀ ní agbeni ní ìlú Ìbàdàn kan náà. Ó lé iṣẹ́ tiwa a wa ni ile keta si Polaris Bank ni ona oyejiji ka to de mona ta to e ni de mona ton o pe ba ti ma wo owukran lo kan ba e ti ma ri le se wa ni apa otun yin ile keta si Polaris Bank te ba ti ko ni bi so Phillips Academy ni ona mona ton ibe ni office wa wa mo ma so fun abi pe eh ti o ba so pe mo je bayi mo je bayi pe t'Olorun ba nri o je ke niyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
3: ikalara awon customer wa ni sister yi adupe lowo Olorun fun re ti Olorun se ninu aye won e je wa so gba te ma wa sibi kini kan to se te fe wa sibi ko so nkan to se le ju pe ko notice pe e se ma ro mi baraji ma ro mi kan so won de gbe mi kakiri so mo ko gbo advertising won lori radio igba ni parrot mo ko mo number so ko se di aro ojo keji bayi mo trace won wa mo de get won mo de ba won won ba won sise l'office so won de attend si mi dada won ti e jo mo lo abi ni office won so ori phone mo pe won won de je mi so won de explain de kan fun mi lawon o bayi o bayi o bayi so ohun to ko ya lenu pe mo dele lalejo yen mo de lokun yen aro ojo keji ti ma ji bayi mo kan gbe ese yen lele so mo kan pe se iro ni abo to mo ri ka ti gbogbo nu compound ti mo n gbe
4: lati bi ojo kan ti a se fa iyawo
3: mo ri ka ki inu mi dun so ati gba ye mi ri won soju ri ti o ma se leni ni mo se foju kan
2: kan wa ro mi ma
1: de wa dara
3: se na kan mu ga ma mi wa si mi ba ile ni se olori ofe ti mo si ri mo leni so ma expect ara mi fun won pe a o ti wa bi ba ni ti wa se so wa je kan to ya won na le
4: pe a mi lenu o se lori ofe olorun lele Because it's a separate pretty model contest. Congratulations.
1: A dupe lowo Olorun
2: alhamdulillah
1: a dupe lowo Olorun
2: alhamdulillah
1: tani o le so wi pe o le se se fun ru arabirin yi mo somebody like a 31 33 years ni age obirin ti o soro yi
2: tani 31 33 ko ma fi ayawo ti ma ro eyan ki ese ma ti ro eyan debi pe eni yan oni le rin mo ibadi ati ese to ma ro awon eyan yi nje ki lo ma nfa
1: se mo pe ma so yi pe according to the way of analysis in acupuncture our kidney lo wa ni bi wo meji to wa bi badi wa yen kidney point wa ni yen when there's a yin and yang imbalance
2: okay
1: there will be pains and that kidney o lo control wa lati idodo wa round de eyin ibadi yen titi de atelese wa gbogbo to ba nse wa lati bi ibadi yen radi dodo wa de atelese o lowo kidinrin wa ninu
2: okay
1: according to the way of acupuncture diagnostic so to ba ti ri beyen ma so pe we are what we hit nta ba je lo ma so bi aye wa se ma ri la se gbodo ni raise bitter sinu le kaluku wa a se gbodo ni sare wole bitters sinu le kaluku wa
2: okay
1: la se ni lati jade yoju si wa e je ka se ayewo e we ni yin si ojudo odun kan omo to pupa beautiful lady
2: o sin mole
1: ti fi aya won lele ojudo odun kan o lo n fese tele njo keji bo ya ohun lenu nje yin te n gbogan se ko yeyin gan lenu tori o ya emi lenu
2: idoti kunu gbogbo ara to wa affect kidney ke wa de wa wo nkan ta wa nje nisi to je chemical kidney o ni fe si
1: awon
2: chemical
1: ton bitun
2: but to
1: ba je ju yo ko ni fe si aje ju sugar ko ni fe si nkan lororo awon nkan ni flour ko ye ka ma je ko poju ninu onje wa
2: iwon tun mo si
1: aleran to tun ni eri kan bi meji tana fe pe wole si ile ise wa ni bi bayi e le pe wa
2: oda eyin yan wa doctor mrs ese eyin yan wa e ti gbo lati odo won a ma si oju opo sile fe yin te ba ni pe la ri en te ba ti lo ris bitters ri abi awon ogun won kankan awon capsules won kankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opolopo yin le ti so leyin sugbon a fe gbo boya lo oto ni ka mo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe ris bitters je ko se ma ni nile olukuluku wa tori teyan ba fo gedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsa lo number tele pe wa si 0912370 8675 0912370 8675 ate ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere eyin to ba pe ibere le fe bere hello okay number tele pe wa si ni 0912370 8675 te ba de fe lo office wa to wa ni mona tan doctor Mrs. Leman Bombe
1: Cipolaris Bank ni oye jiji
2: won ma wa nbe lola won kin si nbe njo saturday
1: kin si be mo
2: won ni saturday yi o awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni oya e pe wole e bere bere yi
5: hello
1: hello
2: hello
5: ekale o
1: ekale
2: ekale sir
5: ah ejo egbo ni lati le gbe ti eresi ta
1: e ere abole wa
5: mo wa lapete
1: e ma wa si challenge ele wa si block east of 7 ni scott camp ni challenge sabi ka lo si

0: pharmacy ni challenge bakan na
1: se apete yen sumo
0: de pa gbe ni lo ba de sumo yin ojo na siru lai
2: worot
0: eh eh se worot lo sumo abi
1: se worot lo sumo abi challenge
3: ko ye ni biye ko ti ni lo nu meje
0: okay elo sibe
1: all right e se 091-2370-8675 ebere yin esi da en to ba de ti ejo e ba gbe ipin yen en to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yin hello
3: hello
1: hello
3: hello
0: yes, sir.
3: Mo ki mama wa to wa nbe yen
0: ese sir
3: alafi ara yin ko ni lo
0: ah lo ko jesu
3: olo wa pelu yin o
0: ah sir
3: ejo pe se number yin gangan na need
1: Okay.
3: Zero
1: zero. Okay. Okay. Oh, yeah. Mobile call. Want to pay by?
0: 00 080 21 21 91 90 20 20 40 40.
1: Egba pe le ko.
0: 00 080 21 21 91 90 20 20 40 40
1: number tele pe won si niyan e de le ba won office ni mona ton ile keta Sipolaris Bank. Hello
0: hello
3: hello e ka le
0: e ka le
3: o mo ki alejo wa ti o wa ni ori eto
1: e se gan sir
3: that mi o mo pe ogun e ri bi o se ri ni eni kan lo emi kan ra gbogbo gbogbo yorùbá ra irọ́ kò lera tòótọ́ ẹni ẹ wá ní kí gbé pé inú òun kún àwọn òun ṣe bákan bákan òun ò gbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wà ní kò wà ní àmúdẹ̀rọ ògùn kan nílé lásìkò ṣé wà lò wà ní kí lọ gbé wá bí mo ṣe gbé ògùn yẹn fún nìyẹn ló bá lò under 30 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ owó lẹgbẹ ẹ sílẹ fún mi mọ o òun máa gbé gbogbo ẹ òun ní lọ ní ẹgbà mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ì tí ìlú kankan mẹ tó ṣiṣẹ mi tó wá sọ fún mi kó má ṣiṣẹ mi èmi mọ tó èmi náà lò ó torí pé ara mi yàtọ ni mo ṣe lò ó oògùn tó dára ni
0: ní
3: ọjọ ẹsẹ dada
0: REEZ REEZ Reese bitter ẹ mọ jẹ kí a sọ pé lè náà ṣiṣẹ bí rẹ ẹ mọ fojọ pojọ ẹ mọ fojọ pojọ Reese bitter.
1: Hello.
4: ẹ kalẹ ma yes ma.
0: Yes ma.
4: Ṣíkúṣí pípo èmi náà ni o yàdúrà ni.
1: Yàdúrà ṣẹ wa o.
4: Ẹ tọjọ mẹta ma.
1: Ẹ sọ
4: Reese bitter. Reese bitter yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ ni.
0: Egungun ẹsẹ̀ ẹ jẹ́ kákèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀ mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yingan yang imbalance yẹn tó bá fẹ́ máa balance ẹ̀ bá agbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn ẹ lọ wọ́ọ̀chì nǹkan tí ẹ̀ ń jẹ kẹ́lẹ̀ yé mumi tútù yé mu nǹkan tó tutù ṣó ti yẹ yín nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kéèsì ẹ lè wá sub office wa nílẹ̀kẹta sí Polaris Bank
3: lóye díjì ọkùnrin sàràdì àìlà gbogbo láti ràn wá tẹ̀lé.
0: Ok sir.
3: Ẹ bá a tún nọ́mbà yín yẹn sọ.
0: 00
3: ẹ máa gbọ́ Ìbàdàn nìkan lẹ máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
0: ọkùnrin bẹ́ẹ̀ ni. Ẹ pe àwọn èèyàn yín tán jẹ́ pharmacy kí n tọ́jà wá lẹ́sẹ̀ títì. Ẹ pọ̀n pharmacist yín kí wọ́n pe nọ́mbà wa.
3: Ẹ jẹ́ kí àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ní ìdí product
0: yìí. Ṣé ó wà ní ṣákì?
1: Ọ̀dà ẹ ṣe àti bọ́sà. Zero torí owó ń
0: jẹ́ 0021 91 20 40 Yes.
1: Hello.
0: Ẹ kalẹ̀. Ẹ kúrò lẹ.
5: Alàgbà Adéyẹ̀mí pé ló ń ba ẹ sọ̀rọ̀.
0: Ok.
5: Ẹ dákun ká abalẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
0: Yeah.
5: Ṣé lè máa lo oògùn
0: yẹn? Ẹ jẹ́ kọ́ lo Reese bitter kó dẹ̀ lo sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ṣẹ́. Hello.
1: Ẹyẹ yan wa ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ ẹ bá yà sí irọ́ ìyẹn Reese bitter àti.

0: O tun mo si pe awon eyan gbo eto yi won de ntele wa won fi okan ba eto yi ati oro Olorun lo inu mi dun gba aje ngbe ayo ko ki mo deni lagara hello
1: hello
0: e ka le shala fi ale wa
1: adupe re wa lo
0: oruko yin bi te tin pe wa ah oju opo yan oto e dapo e ma binu o e pe mi pada e ma binu ju opo yan ni oto e ma binu mi gbo yin o tin se kara agbegba ta wa nile eko o de nsele nonsense ta ba ko eko debi kan wa la fe se CA test continual assessment test eh o ti yin ara kan so pe CA test le mi na se yen o tun mo si pe awon omo ile eko yi awon ton tele to jojojojo won gboro lorun yi won fi si ise won de mu lo won fi so wa la fi awon won fi jeun. God bless you all. Esha kuku mo pe oro Olorun ponbele ati adura la ngba mi. Ede le gbo pe leyin eto a baba pe account number. Mba. Ìyá mi Grace Aremo ṣàlàfí àlewà wọ́n ní ẹkú iṣẹ́ olúwa o à ń gbọ́ yín dáadáa ẹ ṣe gan God bless you I trust you mami ẹ̀yin ò ti ẹ̀ ní choice ìyá Grace Aremo ẹ̀ ní choice grandma amóníyà náà àwọn náà ní choice wọ́n á gbọ́ big man ṣá bẹ́ẹ̀ wọ́n á gbọ́ ètò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ ọlọ́run ni kìí ṣèyàn àwọn ká ní ohun yẹn ni táwọn bá ti gbọ́ àwọn ò lè gbé yórí òkú ǹbẹ́ mọ̀ ọlọ́run ló fi síbẹ̀ lónìí orí bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn a ní voice yẹn ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ mélòó lára tèmi kí lọmọdé mi mọ̀ ẹ má ìbínú ẹ má gbóhùn bàbá mi láìpẹ́ yìí ṣé ẹ mọ̀ pójò rọ̀ ẹ dẹ̀ máa dùgbò àpáta ọ bí mo ṣe máa ń rí ojú obìnrin yẹn pọ̀ ju ti ring road níbí báyìí lọ. bó dẹ̀ ti ṣe máa mọ ló máa mọ baálé ilé àṣelọ́dì aago mẹ́sàn-án alẹ́ ló fẹ́ lu ìyókù nǹkan bí ìṣẹ́jú bíi mẹ́fà bójọ́gbọ̀n ìṣẹ́jú náà náà fi bá wa sọ̀rọ̀ ọlọ́run tó fi gbàdúrà fún wa omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni ẹ̀jẹ̀ kúkú fẹ́ kankú ṣe báyìí gbáyìí ná ọ̀rẹ́ ẹ jẹ́ ń dókè lọ́run wílé lọ́gbà ẹ̀ jẹ́ ń ṣe báyìí.
2: ó ti ẹjẹ́ sinmi láti yà sinmi mọ́ ní bíbélì wí o ẹ̀mí olóró aláyé yóò gbóni ní agbára nínú God Love City Gospel Grace Ministry nípasẹ̀ fàmì òróyìn lórí pastor Pastomi Sisina Fọlọ́ṣà nínú ìsìn ológun glorious rhyme service láti aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ sí mọ́kànlá 8:30 a.m. to 11 a.m. ìwọ náà dá láti gbọ́ ọ̀rọ̀ yẹ ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé aṣẹ́kù padà wálé o bẹ́ẹ̀ la ó tún máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nínú àdúrà láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́ ká sì gbáre àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀ nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́ pastor and pastor Mrs. Enoch Fọlọ́ṣà lọ́jọ́ Sunday láti aago mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá gbogbo ẹ̀ nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Alilẹ́ Off Akinfo Street Meridian Post Office Àpáta Ìbàdàn ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook.

বনি জমি।

0: A ṣì wà lórí ètò ilé ìwòsàn ìyẹ̀wò lórí afẹ́fẹ́ lágẹ̀lú 96.7 FM.
1: Ẹ wo àdúrà yìí, àmì ni kò ṣe.
0: Eléyìí tí ilé ìjọ Ọlọ́run Alàyè Lost City Gospel Grace Ministry tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀
1: lórí
0: gbogbo ọjọ́ mẹ́jọ láàrin aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn àbọ̀, dídí wákàtí kan gbáko ni. Mo ní bàbọ̀ pé ẹ ti di aládùn, ẹ dẹ̀ ti di alábùkún fún nínú eléyìí tí nínú àdúrà tí a gbọ́ yìí tí a jọ gbà yìí. Mo mọ̀nà jẹ́ kí n dókè náà Ọlọ́run náà, mo fẹ́ ká gbọ́ iṣẹ́ yìí náà.
2: Fi agbára rẹ
3: agbára iná Ọlọ́run dé láti dáná sun gbogbo àjàgà tí òjò rọ́nà lọ. Darapọ̀ fún ìsìn agbára oníná tí ó sọ ayé rẹ dọ̀tun. Life Source Relationships àti Women at the Altar ló ń pe gbogbo èèyàn síbi ọ̀rọ̀ Ọlọ́run. Kájú mọ̀ gbé Ọlọ́run ga nínú ìsìn kí ìyanu ó ṣẹlẹ̀. Ìṣẹ́yọ iná ni àkòrí. Lọ́jọ́ Ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ni ó wáyé. Bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán ní the Lord City Gospel Grace Ministry, MA Alile Out, Meridian Bus Stop, lójú ọ̀nà márosẹ̀ Abeokuta Àpáta Ìbàdàn. Àwọn tí Jésù ó lò láti wá sọ̀rọ̀ rẹ̀ ni Pastor Lọládé Síjú, Pastor Ìfẹ́ Òdógíyán, olùgbàlejò oníwàásù ni Pastor and Pastor Mrs. Enoch Fọlọ́runṣọ́. Ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ tí ó gbọ́ wa ní challenge iwájú ibi tí wọ́n ti ń ta fóònù ní ibùdókọ̀ mọ́tò Micra tó lọ sí Àpáta ní Mọ́kọ́lá, ilé-èpò Tótẹ́ Òkè Páàdì, Sábò Junction, Adémọ̀sìngbà Ìbàdàn ní kẹ́ ẹ jẹ́ ká ti pàdé. Ẹ ó ti rí àkọlé wa lára àwọn ọkọ̀ náà. Fàlàyé kíkún ẹ pè sórí 0703-671-1101 tàbí 0904-551-2251. Jésù olùgbàlà ọba tó ń finá dáhùn dúó dì ọ́ láti tún ayé rẹ̀ ṣe.
1: Generations shall call you.

balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú stíìsì gbogbo peter yòókù bí àwọn fifty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà fifty peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra fifty peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. Esilerira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters.

0: àáfíà ọlọ́run kó bàbá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi sẹ́ni kankan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó o máa rí bíi èéfín bíi èéfín àbí kó o máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o ò rí rà tẹ́lẹ̀wọ́ rẹ o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o ò dá òsánmọ́ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ máa ní jẹ́ ń jẹ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ ogbe tí tó ń gbọ́ mi lákòókò.

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà. Abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ni láfọjú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ níṣẹ́ ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́. Iṣẹ́ ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́hùn. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọbọ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéra lẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Egun. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́ Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta ya tọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ǹdílẹ̀ wàá yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbòmí mọ́ra kí n pa láìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyín o. Ẹ ǹdílẹ̀ ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹtún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lagelu FM 96.7.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní Ìtakinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 090 488 688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo otun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone ta ese oju yi to le ma gba dola mu ma bo wa ba mi ni bi ipate to nlo lowo lowo ni stand number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta àwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á ki ẹjẹ o ma gbóná wa láti inú ó sì lè fa kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó má rìnà mọ́ bákan náà tí ẹkún bá pọ̀lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọn máa pè fún wọn lè ní ayọkẹlẹ ba ìrìnà jẹ ayọkẹlẹ fọjú òun ló ń dà wọn láàmú àbí kí nǹkan funfun kọ tiẹ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ elédùmarè kò ní gba ìrìnà lọwọ ẹnìkọọkan wa tó bá mọ pé nípèníjà àìrìnà déédéé yìí o lè dáka kúránì o lè dáka bíbélì o ti ẹ̀rí na ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rí na ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele ó ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó ìbàdàn stand number 5 òun ni mo wà níbẹ̀ tàbí kọ wá sí olúléeṣẹ́ wa tó wà ní ìta akinlóye òde lẹ́gbẹ̀ẹ́lẹ́ epo tóta ní ìlú ìbàdàn bí náà ni ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ogun wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà o ò fi ìrìnà déédéé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 090-488-688-53 nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torípà àwọn náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédéé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tó wà ní òkè àdó nílùú ìbàdàn ìsọ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 090-488-688-53 090-488-688-53 àlàáfíà lójú o.
4: báyé bá ti ń gé ká máa bá wọn yí.
5: Ìbàdàn kí ni
6: so àní
5: kí lẹ fi jókòó
6: kùsìnsì ẹ̀ ni.
5: Lagelu 96.7.

0: látàrí ìwọ̀ ẹlòmí ti pa ìwọ̀tì tọ́nà rẹ̀ sì ti lójútù gbogbo nǹkan kọ́ ni oògùn ẹlòmí bẹ́ẹ̀ tó yẹ pé ìrìn àjò rẹ̀ ọtí ẹ̀jẹ̀ mọ́kólógún ara nígbà tí ó sì mọ̀ nǹkan tí ò yẹ kó ṣe ìní ń ṣe látara tẹ́lòmí ń wọ̀ èèwọ̀ ni fún tí ó sì mọ̀ ìrìn àjò ẹlòmí kò fẹ́ ìyàwó pupa ń lówó lójú tí ní àjò rẹ̀ ò sì bá bẹ̀ lọ àwọn nǹkan yìí là ń tàn mọ́lẹ̀ sí pé kálukú kó padà sínú ìdílé tí wọ́n ti bí kálukú àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ilé ẹnì kọ̀ọ̀kan ó fa ìdíwọ́ tẹ́lòmí ọmọ ẹni wọ́n bí ilé eléégún ẹni wọ́n bí ilé olóró tí ò wá mọ̀ pé nǹkan tá bàbá yìí ti ṣe yìí ó wà nínú ìrìn àjò ayé tán fi bí òun ti mú ìdíwọ́ wá fún wọn.
1: mama wa tá a bá wá rẹ tó ṣetán láti gba ìmọ̀ràn gẹ́gẹ́ bẹ́ẹ̀ fẹ́ gba gbogbo ọmọ òdua mọ̀ràn báyìí láti gbà mọ̀ràn lórí láti tàn mọ́lẹ̀ sí gbogbo ohun tó sóhun kùnú ayé wọn ibo ni wọ́n ti lè rí yín mama wa.
0: bí wọ́n ṣe lè gbà rí èmi ìyá ìsẹ́yìn ọmọ orò ibikíbi tí èèyàn bá ti ń bọ̀ kó dé ọlọ́run ṣògo tó bá dábẹ́ bíríjì ọlọ́run ṣògo ibẹ̀ ni wọ́n ó ti gbé mọ́rúwá tàbí tẹ́kísì amúlòkó tán bá ti wá dámúlòkó last bus stop kán sọ fún àwọn ọlọ́kadà tàbá àwọn onímọ́rúwá pé àwọn ń lọ mumbai school lọ́nà ọ̀dẹ̀yálé àkànrán road ibẹ̀ ni wọ́n ó ti rémi ìyá àsẹ̀yìn lẹ́yìn school mumbai ni mo wà ẹni tó bá wá fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08 60 70 892
2: Ẹlẹ́jùmọ̀ rẹ̀ ṣẹ̀ka máa kò olóṣèlú ewé bẹ́ẹ̀ ló sì ṣẹ̀dá egbò fún ìwòsàn mẹ́ dáadáma nígbà ìṣòro bírun bá dín gágá tó dín gàgá òyà níyanjú rẹ̀ ṣé bí sòbí àwọn bá ṣèdégbò olúgabela kẹ́sì lára àwọn aṣọ owó ẹlẹ́jùmọ̀ rẹ̀ oníyá ìṣẹ́yìn ọmọ oòrùn tó morúkọ tí ewé òun egbò jẹ́ fún ìwòsàn. tọ́ni sọ́nà àbí o wà ní ìgòrìta kò yí ọmọ mọ́ fi àkókò ṣòfò gbéra ńlẹ̀ máa lọ sí ọ̀dọ̀ ìyá ìsẹ́yìn ọmọ oòrùn traditional healing center fún ìmọ̀ràn nípa ọ̀rọ̀ ayé rẹ̀ zone 7 ayé gbà mí ìdíòsì lẹ́yìn ilé ẹ̀kọ́ mumbai lójú ọ̀nà àkọ́rán ní ìlú ìbàdàn ni wọ́n wà o.
3: àìdákẹ́kù àìwòsàn dáràn àwòrán rẹ̀ nìran ìyá ìsẹ́yìn ọmọ oòrùn retí rẹ̀
2: fún ìtọ́ni sọ́nà.
4: 08078607892 àti 08025106561

0: La Gelu FM. Jaga bago boletio. Maro wancho. Ubale bage. Ubole pelu stiz. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ogbontarigi àkànṣe bitters ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited. Esilelida kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
1: My IBDC meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálẹ̀bá jìrì ayé jìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
5: Javis PL I Care Foundation ló ń lọ́gùn tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lùwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa. Ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. ₦1,000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà. Láì sí ni ra owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 0905444-8444. Ojúlọ́ba ara,
6: òní dín dúró mọ́ wa lágbárí.
7: Ìbàdàn, get ready, heaven is about.

0: City of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue, Oba Akinyele Memorial High School, Anlugboa, Bashorun Road, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
3: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agba bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpò bariwo iléeṣẹ́ Better Life Bakery inú o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo pa wọ́n nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa nípa gba bẹ́ẹ̀kà ní ọ́n tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Mọ̀lété Ìbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 08039308173 lẹ́ẹ̀kan sí 08039308173.
5: Àkókò iṣẹ́ abáyé tó ti kọ̀. 72 hours of God June edition.
6: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
5: Gbogbo ẹ̀yà tí ẹ dẹ̀. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí tí wọ́n fún olú ẹ̀ mẹ́ta. Ìwé ojúmọ́ rà sọ ní orí afẹ́fẹ́. Àwùrẹ́ bí i the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́ o. Nípasẹ̀ fi ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ará wọn olórí ẹ̀mí Jásùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá fọ́ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Àjọ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday ká máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dín yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
7: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
8: Ní Reliance Future Football Academy, ṣíṣe ìtọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
7: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16, years becomes a complete athlete.
8: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
7: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
8: Reliance Future Football Academy. Ipile awon ogun ojo nla.
9: O bale bagẹ, o wole pelu steez. Gentleman on the body system ogun tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya ya 50 bitters be ti gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuga 50 bitters is produced by the 50 waves limited esileri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters Nafdac Kitchen

ó ti yé mi ó ti yé mi ká ṣe àti wà lórí ètò báyìí o kẹ wa ganu si ẹ má wọrí ẹ ẹ jẹ

atunwo salawa iya laduke eh ati morode abeti ma tabi

La Gelu FM, Jagaba Guburitiu. La Gelu FM, Jagaba Guburitiu.